0: Ọlọ́run mọ́ wo mi nínú
1: òwe ìyanu lọ́rọ̀ mi bẹ́.
0: Àánú láyé mi bèrè.
1: Àánú láyé mi bèrè.
0: Tẹ́yìn ò bá ní parí ọdún bó ṣe máa ń parí ẹ̀.
2: Ìdùnnú láyé ti bí ẹ ti wé ju strẹ́njì.
0: Ó ní ìdí ìyanu.
2: Yóò ní ìdè mìíràkù.
0: Kólẹ̀ jẹ́ ń gbàdúrà.
2: Gbọ́n ìyanu ìdẹ́ ni
0: kí ìyanu yanjú ọ̀rọ̀ ẹ̀. Kí àánú ó ṣe. Lábẹ́ agbára tí Májẹ̀mú sí nílé. O ti rí ìyanu. O ti rí ìyanu. O ti rí ìyanu. O ti rí ìyanu. Wà á jẹ́ dání. Wà á jẹ́ dání. Indanemo. Èèyàn máa wá rú ẹbọ fún ìyanu.
1: Then you make sacrifice for me.
0: Téèyàn bá ti ta tán.
1: After you have.
0: Wà á wúwo lára tó o ní.
1: To check for what you have.
0: Orí pa Abraham àti Sarah.
1: Look at Abraham and Sarah.
0: Angẹ́lì méjì ló yálé wọn.
1: Two angels came to that.
0: Wọ́n dẹ̀ fọ́ didi màálù
1: kọyọ.
0: Wọ́n dẹ̀ pa.
1: And
0: kill the. Àwọn angẹ́lì dẹ̀ jẹun tán.
1: They just finish.
0: Wọ́n dẹ̀ release ìyanu.
1: They release the miracle.
0: There are some things that you will do.
1: Àwọn kókó àti wàá ṣe.
0: That will provoke effort of release.
1: Tó máa lu ọ̀wọ́ ìtúsílẹ̀.
0: Solomon lọ
1: rú bọ́ni. To make sacrifice.
0: Ọlọ́run fi odidi ọmọ ti ẹ̀ rú bọ́ni.
1: God sacrifice is also.
0: Látọ̀rí ìyanu ìgbàlà.
1: Because of the miracle of
0: salvation. Lọ sínú tó nílé ni.
1: Go into your presence today.
0: Òní torí òkè bẹ̀rẹ̀.
1: Today that man.
0: Tètè register orúkọ ẹ síwájú.
1: Quickly register your name.
0: Olúwa mo rú ẹ bọ́.
1: The God that makes sacrifice.
0: Kí n tó máa lórí òkè.
1: Before I go to my
0: Olúwa mo rú ẹ bọ́.
1: I make this sacrifice.
0: Bí mo ṣe ń connect mórí òkè. Ẹ jẹ́ ìyanu ó ṣẹlẹ̀
1: sí mi. Let me help you to me.
0: Ó dẹ̀ máa rí bẹ́ẹ̀.
1: Amen.
0: Kò dẹ̀ yí padà.
1: Amen.
0: Pastor kò sásìkò mọ́.
1: Without my account.
3: Echo Bank account 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. Or you can use our Providus Bank account. Providus Bank account is 89-00-512948. Again, Providus Bank account 89-00-512948. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Or you can use our First Bank account also. First Bank account is 20-14-651906. Again, First Bank account 20-14-651906. Ojo Sam Omo Loju Jesu is the name of that account. Enquires that details call us on 081-123-2 in five places. Or you can use 070-81-164090.
1: Remain blessed in Jesus'
0: name. Mo sọ tẹ́lẹ̀.
1: I prophesy.
0: Ìyanu rẹ̀ pọ̀.
1: Amen. Amen. Thank you very much.
0: From miracle to miracle.
1: Amen.
0: In the name of
1: Jesus. Amen.
0: Sow that seed now.
1: Fúrú mi àbáyọ.
0: Something big is coming.
1: Nǹkan ńlá kan ń bọ̀.
0: Gbéra ńlẹ̀ báyìí.
1: Níbo náà.
0: Kò bá mi lórí òkè.
1: Nígbà jọba ti.
0: Wọ́n mọ́ tòde woro.
1: Wọ́n tẹ́kù tẹ woro.
0: Sọ fún ọ ní woro.
1: Ẹ dẹ́ pẹ̀lú woro.
0: Má gbé ọ̀kadà o.
1: Don't take bike from there.
0: Gáràjì ọ̀ní mọ́tò.
1: Go to the car.
0: Ó lè tí wọ́n pe orí òkè
1: òkè. Ìyá ẹ̀dẹ̀kọ́ ní Matthew.
0: Ẹ̀yin tó ń bọ̀ látọ̀nà òṣogbo.
1: Don't come from òṣogbo.
0: Ẹ̀yin ẹ mọ̀ wulẹ̀ wá sí ìbàdàn.
1: Don't need to get a bag.
0: Ẹ bọ́ lẹ̀ ń kó kakula.
1: You are like that to kakula.
0: Ẹ ti rí lọ́wọ́ left.
1: You see it by your left hand side.
0: Orí òkè ògo lẹ wá.
1: Mountain of glory is
0: ẹ ti rí àánú gbà. Ìyanu ti sẹ́lẹ̀.
1: Amen.
0: Ẹ rọ ẹ rí fọkànbalẹ̀.
1: Amen.
0: Àárọ̀ la.
1: Tomorrow morning.
0: Àwọn branches wa.
1: All our branches.
0: Ló ń lo ni o.
1: Lóńdó Ìkòròdú.
0: Àkúrẹ́ ni o.
1: Àkúrẹ́.
0: Everywhere.
1: Gbogbo.
0: Títí wọ jẹ̀bú òde.
1: Even that to jẹ̀bú òde.
0: Jẹ̀bú òde oníṣòro
1: dalẹ̀. Ìjẹ̀bú òde ló fi jí tonight o. Gbogbo ni
0: ẹ pàdé church la.
1: Ọlọ́dẹ àwọn tẹ̀lé church.
0: Àwọn tí ò bá sí lórí òkè.
1: Lọ́dà
0: tó ọ bá ní agbára kó mọ̀ lórí òkè.
1: Àwọn ti pa àjọ bí ti ọ̀sán.
0: Má jókòó sílé o.
1: Don't stay at home.
0: Torí a máa yí orí òkè ká lénu.
1: Ọ̀sẹ̀ àgbẹ̀ kò gbóná dámà tuntun.
0: Ní ìgbà méjìlá.
1: 12 times.
0: Lénu.
1: Today.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Fàdé
0: fún gbogbo yàn ní òróró
1: tá a máa lò.
0: Gbogbo ẹ̀ ń tẹ́ bá rí.
1: Anyone you see.
0: Ẹ sọ fún wa pé.
1: Ṣé ẹ rẹ́. Àwọn ọlọ́run.

0: 88.9 FM. Àwọ̀ ló sọ ló dẹ̀rọ pẹ̀sẹ̀.
1: Àpárá pẹ̀lú àfòyíríkárí NCDA níjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ lábẹ́ aláyé Olúwa ọba tó lu ìgbà jùlọ ní àpèrè nílẹ̀ Áfíríkà His Imperial Majesty Ọba Stephen Adégòkè Egúnjọbí II Aláàfo of Afo Kingdom àti dédé ìyòyé rẹ̀. Dúpẹ́ adúpẹ́ pẹ́ òkun fún ìfẹ́ ìgbàgbọ́ ìfọkàntán tí àwa East Governor Honorable Dr. Lucky Orimisan Ayida tiwa 18-0 ní tó fi yan ọmọ wa Honorable Kevin Solomon Olaolu KSO as SSA on student matters. Ìgbìdìgbì la standard gidigba. Bí ìgbà ẹ̀kẹ́ tó kọ́wọ́ tilé fún ìjọba ó dìrọ̀rùn fún àṣeyọrí tó lọ́ọ̀rí Londo State. Congratulations KSO. Ìrírí ló ń sọ̀rọ̀. Àwa ọmọ ẹgbẹ́ APC World 1 Afo lábẹ́ lídà wa Àrólé Honorable Dennis Alunge Honorable Engineer Semiu Amuda Councillor Afo 1 Ọwádàrà Gbenga Chairman World 1 Ojojon Egunjobi Akọ̀wé Arábìnrin Àìná Olúkùtàn Woman Leader Rajit Timilẹ́yìn Ọ̀sẹ́ PRO Dèdè wa dúpẹ́ fún ìyànsípò KSO. Àwa Ebo Governor Kò Déyọ̀bá Kípínlẹ̀ Ondo máa dún kó máa dùn sí lábẹ́ ìdarí Orímísàn Honorable Ọba Àkùrá Déoyè Agodi Gold Ọ̀sẹ́ SO Official 1 Òṣèlú tẹ̀síwájú lonígbọ̀wọ́ ẹ̀dúpẹ́ pàtàkì yìí. Thank you Mr. Governor.
2: Ṣáàdé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ sáwọn àlórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
7: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
10: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
11: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDK. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
12: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem.
11: gẹgẹ bi e se so ni ekan CDCARE CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o wu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun emi fe ra keke mo ru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe eni ti san o tan te fi mo gbe lo anfani ti a fun awon eni ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe osose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pa le gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ta CDK wa fun ni kan ta se pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo juri ani e to ba ta ra moto wa fun wa lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de ilaji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki mo le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe mo osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun mo san wo se be ti ma san fun wi pe mo san o die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mo ye ose to ba ro million lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ma ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
8: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
11: oro le ti gbo wore eyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
8: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
3: CDK there for you
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ́ ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò wọn ara ọ̀.

0: ayé mi nílò ìrànlọ́wọ́,
1: ayé mi nílò ìrànlọ́wọ́.
0: Sígbá sígbá sígbá sígbá sígbá
1: sígbá sígbá
0: ángẹ́lì oyà
1: ẹgbẹ́ mi fún
0: nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́.
1: Sígbá ángẹ́lì mi ẹgbẹ́ mi fún nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́.
0: Sígbá sígbá sígbá sígbá sígbá sígbá,
1: mo ti sígbá o, ángẹ́lì ẹgbẹ́ mi fún nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́.
0: Báyà ó pẹ̀kọ́ ó yà sígbá
1: ángẹ́lì mi ẹgbẹ́ mi fún nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́.
0: Sọ́lẹ̀tò kẹyìn
1: mo ti sígbá
0: sókè,
1: mo ti sígbá ángẹ́lì mi ẹgbẹ́ mi fún nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́.
0: Wà ká wọ́n rẹ̀ méjèèjì sókè.
1: Lift up your two hands.
0: Wà pariwo orúkọ Jésù yẹn tó.
1: And I want you to call upon the name of Jesus.
0: Lẹ́yìn ètò yìí.
1: After this program.
0: Jẹ́ kí ángẹ́lì ọ̀run gbé mi fò.
1: Let the angels of heaven lift me.
0: Jẹ́ kí ogun ọ̀run kan gbé mi fò.
1: Let the host of heaven lift me.
0: Jẹ́ kí ayé mi kó sáré.
1: My life must start
0: a race. Jẹ́ kí ayé mi kó kórìrọ̀ lọ́wọ́.
1: My life must see.
0: Oya pariwo.
1: Oya pray. I need help. Olúwa, mo nílò ìrànlọ́wọ́ rẹ. Oya Olúwa, lẹ́yìn ètò yìí, ayé mi kó máa sáré.
0: Yóò lọ fi ní ẹ̀pọ̀ kan.
1: Ayé mi kó máa fò. Ayé mi sáré.
0: Yóò kọ́ ní ní ẹ̀pọ̀ kan lọ.
1: Ayé mi fò. Ayé mi sáré.
0: Yóò fámílì ní ẹ̀pọ̀ kan.
1: Ayé mi máa fò.
0: Ayé rẹ̀ láti sáré.
1: Ìrànlọ́wọ́ Ọlọ́run.
0: Ayé rẹ̀ láti fò.
1: Oya tọ̀ mí wá. Kí ayé mi máa sáré. Kí ayé mi máa fò. Ìrànlọ́wọ́ Ọlọ́run tọ̀ mí wá. Jẹ́ kí ayé mi máa sáré. Jẹ́ kí ayé mi máa fò. In the name of Jesus. Olúwa, mo nílò ìrànlọ́wọ́ rẹ.
0: Ayé rẹ̀ láti fò.
1: Lẹ́yìn ètò yìí.
0: Ayé rẹ̀ láti sáré.
1: Ayé mi sáré. Ayé mi fò. Ayé mi sáré.
0: Your life must fly.
1: Ayé mi fò. Ayé mi
0: sáré. Your life must fly.
1: Ayé mi fò.
0: Your destiny must fly.
1: Ayé mi sáré. Ayé mi fò. In the name of Jesus. In the name of Jesus.
0: You must make a steady progress from now.
1: Olúwa.
0: Ayé mi àti ẹ̀ láti kúrò lójú kan.
1: Arabadada Shapaloske.
0: Ayé mi àti ẹ̀ kúrò lójú kan.
1: Ayé mi kúrò lójú kan.
0: Pampa kansa tó ní
1: nípa. Lórúkọ jẹ́.
0: Oya.
1: Sọlùgbàrà. Ayé mi kúrò lójú kan sẹ́. Ayé mi kúrò lójú kan sẹ́. Ayé mi kúrò lójú kan
0: sẹ́. In Jesus' name.
1: Lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run tòní.
0: We pray.
1: Ayé mi ṣígbá. Amen.
0: Almighty God.
1: Olúwa Ọlọ́run Elédùmarè.
0: We are here for you.
1: Ati wa ni iye fun ọ.
0: The program of this year.
1: Ètò ti ọdún yìí.
0: Fire must fall.
1: Jẹ́ kí iná kí ó sàn kalẹ̀ wá.
0: Fire must fall.
1: Iná gbúdọ̀ sàn kalẹ̀ wá.
0: All chains must be broken.
1: Gbogbo àwọn ṣẹkẹṣẹkẹ ní láti já.
0: All the negative encounter.
1: Gbogbo àwọn ìbápàdé tó lò.
0: Before we came here.
1: Kí ó tó di wípé a wá sí yìí.
0: We give you a marching order.
1: Wà á fún wọn apàṣẹ fún wọn.
0: We show you that red card.
1: Apàṣẹ fún yín.
0: Your time in our life is over permanently.
1: Wípé àkókò yín ó ti tán nínú ayé wa.
0: Whatever that we don't want again in our life.
1: Gbogbo ohun tí àwa kò nílò mọ́ nínú ayé wa.
0: After the last amen.
1: Nígbà tí a bá ṣe àmító kẹ́yìn
0: yìí. They go down permanently.
1: Gbogbo wọn pátápátá nílẹ̀.
0: In the name of Jesus Christ.
1: Ní orúkọ jẹ́.

0: ṣe ẹ̀rí ẹni gbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́n nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ni bí fi abẹ olùdó.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ọ̀sẹ̀ aftermath, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
4: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
7: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
9: By Pipro, Evergreen Stationery Warehouse, Don Tada for number 144, Obadeshida Road, Akure, Abino Biso, Nasu.
10: Evergreen Stationery Warehouse.
9: Evergreen. Oya now for your A4 papers, all sizes of big notes, hard covers for student and pupils then. Evergreen now gapatapata for supply of stationery materials, drawing materials, calculators, Bibles, whiteboard, all schools, all companies, all churches, ministries, bookshop, computer center. No distress yourself, go Lagos again for the supply of any paper and written materials for larger and largest quantity. Evergreen get them. My brother, this one no be competition. Evergreen na super warehouse for diaries, pencils, pen, laminating materials, teaching materials. Their home price is cheaper than Lagos price. Oh, then they sell for bundle, dozen, trailer, long truck a day to the help you deliver your load anywhere. Evergreen new giant warehouse, Don Tanda for number 144, opposite Stadium Junction of Adeshida Road, Akure. Telephone 081-6531-6655 or 080-3855-4422.
11: Evergreen.
9: Best quality for lowest price.
12: Lóòótọ́ ni bookshops yìí pọ̀ nílẹ̀ yìí, ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọjú jù. Tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn, tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti KGD University. Ó yá ká lọ sí Noble Bookshops, 72B Ọba Adeshida Road, Àkúrẹ́. Káàsà, ọba Lọ́ládé Orímọ̀gbà, Noble Bookshops ló ní kátà ìwé AG, Nursery, Primary, GSS, SS, Citadel University, ẹ̀yin ọmọléèwé Higher Institutions. Ẹ máa bọ̀ wára ìwé. All disciplines, sciences, humanities, medicine, nursing, computer, engineering, accountancy, business administration, ìwé political science, international relations, mass communication, àti bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lè bìbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtàgọ́ gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ẹ̀tì bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, publisher ò tí ì gbé jáde ni. Dealer, major supplier and distributor ni wọ́n, pẹ̀lú general contractor. Number 72B Ọba Adeshida Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 08 03 471 9097.

0: ever.
1: Ọdọdún la rọrọgbọ, ọdọdún la rausa,
2: ọdọdún la rọmọ bi lori atẹ.
1: Ọdún tún ti jọ o.
2: Olóyè gíga jẹ́ tọmọ bí.
1: Ẹkún dayọ̀ olúwasọ̀yà.
2: Pẹ̀tù tìlú Ìṣàrú ló pẹ̀tù onílé tàlejò.
1: Sí àjọ̀dún ọdún kẹwàá tí wọ́n ti dórí oyè.
2: Gẹ́gẹ́ bí a pẹ̀tù tìlú Ìṣàrú.
3: Akọ́lẹ̀
1: òrùn rẹ̀ sọ́jú ọmọjẹ̀ yára náà
2: pẹpẹ lọ́pọ̀.
1: Ọmọdìgì sọ
3: Lalo boju male ko me bere chebe o lozara ma lalo boju male ko mo kunyan beto
1: ogbon jo tati e osu kejo august odun ti a wa yi
2: ayeye odun kewa
1: ti oloye aje tomo bi
2: ekun dayo apetu ti isaru ti dori oye
1: jokokan ni logbon 34
2: osu kejo august odun yi
1: lo bere moye ma waye
2: nigbati ojumo oru ma waye lojo kini osu kesa odun yi
1: ti onile ati alejo ma pejo si ilu isaru
2: fun iwure
1: odun isaru odun yi
2: asun onile
1: asun alejo
2: eku orire o
1: oloye giga aje tomo bi
2: ẹkún dayọ̀ olúwasọ̀yà
1: ẹ ò ní fi èyí ṣàṣe mọ́
2: Ìṣàrú á gbẹ̀ wá o.
4: Àṣẹ.
5: Tẹ̀síwájú àṣẹ yọrí dé bá lójọ rẹ alleluya ẹ̀yà bá jó ẹ̀yà bá yọ. Ilé àwùjọ the temple church of God ìkéde àgbáyé mọ̀ sí ọjọ́ àyípadà rire ti Christy parish 2 ní royal F3 ọ̀ṣọ̀mọ̀lé out lọ́gbọ̀n oríta ọ̀bẹ̀lẹ̀ nàmúkẹ́sí ẹ̀ olùfẹ́ oríire síbi ayẹyẹ àjọ̀dún oríkádún ọdún kẹrin ọlọ́run ti gbé òjò ìdìde àti ìké òjò ìgbésòkè iṣẹ́ olúwa sunday ọgbọ̀njọ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lago mẹ́wàá ọ̀rọ̀ lè tó ń ka bẹ̀rẹ̀ nínú ìjọra ọdún kẹrin ọlọ́run ti dábìrà jáùdè túùdè gbàdúrà àgbọ̀n gbàmọ́jọ́ ọ̀nẹ̀kẹ́ni ọ̀dọ̀nẹ̀kọ́ni olórí gbùdùgbùdù olóríire
6: ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lẹ́lẹ́ sunday ọ̀sẹ̀
5: ìyànà ṣiṣẹ́ olúwa ọlọ́run yóò ná sáyè rẹ ìkíkpe nọ́bà ẹ̀ ọ̀nà bá fẹ́ dẹ̀rù mọ́ ìlójú 081-38-101932 ẹ̀jẹ̀ èyíra pọfẹ́fẹ́ ṣáìwò òní olùdásílẹ̀ ọjọ́ nífọ̀kẹ́mi akéde àjọ̀dún ọdún kẹrin àti ìkéjọ ẹ̀ẹ́dàgbàsókè jọ̀hún kọ sunday ọgbọ̀njọ́.

Ìmúṣẹ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ. Ìmúṣẹ ìrètí ọ̀tun lètò tí a mọ̀ gorí afẹ́fẹ́ níkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ lọ́jọ́ ọjọ́ ajé Monday bẹ̀rẹ̀ láago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán, níbi tí wọ́n ti mọ yànnàná àwọn ètò tí ìjọba ń ṣe, ibi tí iṣẹ́ dé dúró, àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́, àtàwọn ètò táwọn èèyàn tí wọ́n lè jàǹfààní ẹ̀ lábẹ́ ètò ìṣèjọba tí gbogbo ẹ̀ yóò sì mọ dé tìgbọ̀ yín níkànnì Àdàbà FM ní gbogbo ọjọ́ ajé Monday ní aago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán. Ikọ̀ Sunshine Grassroots Network lábẹ́ ìdarí Honorable Dayo Awude pẹ̀lú àtìlẹyìn Mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tójí Òjò ló ṣagbátẹrù ètò. Ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí, ìmúṣẹ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ lálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe A level programs bí Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá sì ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ìjẹrò street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adékúnlé ọládìjì ló kọ́ mi tẹ́ ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
3: ọ̀nà àbáyọ láti wọlé ìwé gíga st albans university.
4: ọba ẹgbà mi ẹra mi kalẹ ọrọpọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53
6: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Sade ku si okan mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
10: mami
9: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana
10: yin hypo ke
9: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
11: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
12: hypo
13: Tọ yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni.
14: E to igbeyawo laye.
15: E jowo, e duro na jare.
16: Ah, ilo sele.
15: Ki won to so wa po. Nje o ranti pe o sele ri television fun mi. Fridge nkan, ero ofoso. Ki ise le wa ma fowo ofoso nle en 2026.
13: Eh, ni tuto.
15: Ka ja so pe o ti ran won abi?
13: Ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
16: Ewo lo tun je CDK bayi.
13: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
15: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
13: Ah, lati osu to koja ni mo ti ra won.
15: Oluse agutan, e so wa po.
13: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
17: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
18: 0707-484-3351. O ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. O náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòlọ́fùrù.
18: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Sade ku si okan mi o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won de abi titun
10: mami
9: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
10: hypo ke
9: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
11: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
12: hypo
4: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọpọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
5: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu ẹyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lolufẹ re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da
10: alágbo ara 24/7 abamisọ láti jẹ alágbàtà jákè jádò lẹ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 63 091 60 62 63. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 abamisọ. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
20: Ọdọọdún la rọ́rọ́gbọ́, ọdọọdún la ráwùsà, ọdọọdún la rọ́mọbì lórí àtẹ. Ọdún tún ti jọ o. Olóyè gíga Jẹ́tọ́mọ bí. Ẹkún dayọ̀ Olúwasọ̀yà. Pẹ̀tù tìlú Ìṣàrú ló pe tòní lẹ́tà lẹ́jọ́. Sí àjọ̀dún ọdún kẹwàá tí wọ́n ti dórí oyè. Gẹ́gẹ́ bí a pẹ̀tù tìlú Ìṣàrú.
21: Àgbálẹ̀
20: ọrùn rẹ̀ sọ́jú àmọ̀ jẹ̀ ọgbọ̀njọ́ tàti ẹ̀ oṣù kẹjọ ọgọ́st ọdún tí a wà yìí ni ayẹyẹ ọdún kẹwàá tí olóyè Ajẹ́tọ́mọ bí ẹkúndayọ̀ apẹ́tù ti Ìṣàrú ti dórí oyè lọ́kọ̀kànlélọ́gbọ̀n 34 oṣù kẹjọ ọgọ́st ọdún yìí ló bèrè mọ́yẹ máa wáyé nígbà tí ojúmọ̀ ooru máa wáyé lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí tí onílé àti àlejò máa péjọ sí ìlú Ìṣàrú fún ìwúre ọdún Ìṣàrú ọdún yìí asun onílé asun àlejò ẹ kú oríire o olóyè gíga Ajẹ́tọ́mọ bí ẹkúndayọ̀ Olúwasọ̀yà ẹ ò ní fi èyí ṣàṣe mọ́ Ìṣàrú á gbẹ̀ wá o
22: àṣẹ.
23: Bọ̀ máa jẹ́ a ọkùnrin kákáká ọkùnrin kókókó ọkùnrin wàwà wowó ẹkùn ṣàánú.
24: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin ìkà ló ṣẹ̀wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣantẹ́ná àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà tí ò ní sísùmẹ̀sùmẹ̀ mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858 Vigoka.
25: Get ready for a life-changing program. Heirs of God Congress, organized as commanded by the Holy Spirit, God's Anointed and Blessed Church International. Síbi ètò kan kàǹkà àpéjọ àwọn àròlé ọlọ́run tí God's Anointed and Blessed Church International gbé kalẹ̀ tọdún 2026 àtúnyàtọ̀ ìsọjí ńlá tó lágbára la ó fi bẹ̀rẹ̀ ní Wednesday 26 àti Thursday 27 oṣù kẹjọ ọdún yìí ní aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ followed by hours of praises, prayers and prophecies on Friday 28 August by 4 PM. Láwọn àsìkò wọ̀nyí làwọn èèyàn ó máa láǹfààní àti rí wòlíì one on one with God's prophet including Saturday 29. The theme for this year's Heirs of God Congress is Prevailing Kingdom. Mọ́ṣálá ìwà ń bẹ́ o. Torí àwọn àgbà ọ̀gbẹ́ orin àti ìbùkún tòun ti ṣe ìyanu Ọlọ́run dúró dìọ́. Ọjọ́ Sunday on the 30th December ní aago mẹ́wàá àárọ̀. All activities take place at church headquarters, number 17 Ìdòrè Road, Green Park Bus Stop, Òkè Àró, Àkùrẹ́. Pastor Tóyè Ẹbí Jomore, founder and general overseer and other anointed men of God are waiting to release upon you the breakthrough your life really deserves. Be there. Jesus is Lord.
26: Se ngbadun adaba
27: mo ngbadun adaba
26: mo ngbadun adaba
27: mo ngbadun adaba
26: o ngbadun adaba
27: gbogbo wa la ngbadun adaba
28: oruko kan soso to ju gbogbo oruko lo
29: Jesus
28: oruko ti sagun fun ni nipa eyi gbogbo idamu iforo ti do igbagbe taya nipa kun si jate niyan
29: Jesus
28: itusile patapata

lẹ́ẹ̀kan lọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí AC Kenola gárájì ọlọ́dẹ. Àkókò ọdún èyí ti tó. Àkòrí ẹ̀rí ní orúkọ Jésù. Gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe. Ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ. Odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wòlíì Ezekiah Olúgbóyè Ọládẹ́jì Ajíhìnrere Àgbàjọ Apọ́sítẹ́lì ti Kristi ilẹ̀ yìí àtòkè òkun. Bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì á wà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí. Òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ru ni lójoojúmọ́ ní sí AC Kenoland Kilometer 2 Omi Funfun Road Garage Ọlọ́dẹ Ilé-ìfẹ́ Ìpínlẹ̀ Ọ̀ṣun. Tí a jọ pàdé níbẹ̀, ìtúsílẹ̀ yóò sì jẹ́ tìrẹ.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdo.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú là á sì bù. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sí láì sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkùrẹ́ ní ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Bẹ́ẹ̀ ni ọjọ́ Ayọ̀ míì tún la tún wọlé sí i lọ́sẹ̀ yìí. Mo kí gbogbo àwọn onínáwó òpin ọ̀sẹ̀ yìí pé a kú ojúbà ayẹyẹ tọ̀sẹ̀ yìí. Lágbára Ọlọ́run mi wa tó ń ṣe ọ̀sẹ̀ yìí yóò ṣọ̀sẹ̀ tó pọ̀ láyé o. Láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties ni mo ń kí yín pé ẹ káàbọ̀ sí Kànnì Àdàbà 88.9 FM lórí ètò tí a máa mú wá sí tí gbọ́yìn lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tí iléeṣẹ́ wa tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Kí là ń ṣe iléeṣẹ́ wa òun náà ni pé ká talẹ̀ ká bá ní kọ́lé bákan náà la láwọn ilé gbogbo tí a ti kọ́ sílẹ̀ tí à ń tà lóríṣiríṣi. Òun la ṣe ni pé kẹ́yìn náà darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ yìí bá ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá kó pe ìyá màmá ẹ pé àwọn ọkọ yín kan súnmọ́ wa nítòsí bí kájọ gbọ́ oore ọ̀fẹ́ àti àǹfààní tó wà ńlẹ̀ fún yín. Ẹ pé ẹ̀rọ 0813-065-9233 àwọn ni ẹ̀rọ tó wọlé tààràtà sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties 0813-065-9233 olúléeṣẹ́ wọn bẹ ní nọmba 2 Ọbánlá Junction ní ìdojúkojú ilé epo MRS ní Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó wá sì jẹ́ pé nọmba 34 Ìrọ̀mù Street nídojúkojú Echo Bank ní Àràkálẹ̀ lẹ́bá lọ lókè pẹ̀tẹ́sì tí wọ́n ṣe POP materials ní ìsàlẹ̀bẹ̀ ó di ọbẹ̀ náà nìyẹn. Wọ́n ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó ń bẹ ní àpọnmú olókùúta community ní Ondo Road nílùú Àkúrẹ́. Bákan náà àwọn náà ló tún ní Emperor Sun City tó ń bẹ ní àpọnmú bákan náà. Tó bá jẹ́ Emperor Hill City ni àwọn náà ní ilẹ̀ tó ń bẹ ní àgbájọ. Bákan náà wọ́n ní estate ńlá sí àgbájọ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹnífẹ̀ẹ́ sí láti ra ilé nínú estate wa. Ẹ̀yin tẹ́ ẹnífẹ̀ẹ́ sí láti gba ilé ní estate wa. Bákan náà a tún ní ilẹ̀ sí Emperor Golden City ní Ìlaramọ̀kí tẹ́ ẹ bá ti débẹ̀ ọbẹ̀ nìyẹn. Emperor Flourish City àti King's Court ilẹ̀ ọba ìyẹn wà ní Airport Road nílùú Ado Ekiti nípínlẹ̀ Èkìtì. Luxurious Residence and Resort níbi ìgbafẹ́ tí a ní sí Ondo Road tó jẹ́ pé tí ẹ bá ti ibiṣẹ́ dé ẹ fẹ́ pàdé àwọn oníṣẹ́ tí ẹ jọ fẹ́ dòwòpọ̀ tàbí pé ìwọ náà fẹ́ lọ fojú ẹ rí àwọn èèyàn gidi tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbafẹ́ ìwọ náà wàá darapọ̀ láti gbafẹ́ ńbẹ̀ kí ìwọ náà jókòó kó discuss business gidi tí ó máa yé tiẹ̀ náà tẹ̀síwájú. Ìṣẹ̀lẹ̀ ológogoro lèèyàn ti ń discuss business táyé fi ń tẹ̀síwájú. Ibi ìgbafẹ́ tátẹ́gùn mọ̀ fẹ́ sí ọ lórí gbogbo ọpọlọ tó ti fi ṣiṣẹ́ tí àdìsíkì ẹ ti gbóná yẹn gbogbo ẹ̀ látẹ́gùn ò fẹ́ sí tí ó tutù padà tó lọ́kàn àti ronú nǹkan gidi 0813-065-9233 ńlójú òpó tí ẹ lè máa pè sí 0813-065-9233 ńlójú òpó tó wọlé sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi ò mo kí yín pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà níkànnìta wà ọ̀gá wa Martins Ayọ̀lá akíyín pé ẹ ṣeun gan ni. Jùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́ akíyín pé ẹ ṣeun gan ni lórí ètò. Bákan náà gbogbo àwọn akéde ètò fún ti sáà àti gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn amojú ẹ̀rọ gbogbo yín pátá náà la kí pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iléeṣẹ́ Emperor Yo Homes and Properties la kí yín pé ẹ kú iṣẹ́ àtàárọ̀. Gbogbo àwa onínáwó lópin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ sáré já wa sí kinní kan lópin ọ̀sẹ̀ yìí. Ká mọ bá ṣe ná owó bá ṣe túra lẹ̀ lójú agbo túbú léjèrè òde ẹlòmíì gàgàgà gàrúgántà ntí ò tó tẹlòmíì ò tó ní ọmọ dáwọlé tó bá ti lójú agbo ṣe ní ọmọ ṣẹwọ sáwọn aṣẹwó ọyá bọsibí fún mi ní 50k bó ṣe náwó lọ orí ẹ ó ti mọ wú bí ṣe ń gba bẹẹlì 500 naira ní ọmọ gba bẹẹlì 1000 naira àsẹyìnwá àsẹyìnbọ tí ó bá transfer owó ti tán nú àkáǹtì bó lọ ṣe ra búlọ́ọ̀kù bó ló sì ra yanrìn bó ló ti fẹ́ ra lẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ wa ń bẹ fún gbogbo èyí tẹ́ bá balẹ̀ ṣe Empire Homes and Properties dòwòpọ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ kékèké ní térétéré tí sùn dìbú náà ni ẹ lè máa sanwó yín lọ́dọ̀ wa tẹ́yìn náà fi dónlẹ̀ dónlé báwo wá ni ó ṣe rí báwo gangan lẹ ṣe lè máa sanwó báwo lẹ ṣe lè ralẹ̀ ní Empire Homes and Properties láwọn ilẹ̀ wa tá a ní gbogbo káàkiri ìpínlẹ̀ Ondo káàkiri ìpínlẹ̀ Èkìtì àti ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ibi tí a ní ilẹ̀ sí àwọn náà ni pé ẹ bá ti darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ wa tàbí kẹ́ ẹ pé 08130 065 9233 08130 065 9233 lódì kejì lọ́hùn-ún tá a bá dé ká máa rìnyàn náà kí ni ọ̀dáadáa fúnra wa mò ń bọ̀.

0: gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Nímú ni dòun lẹ̀ dòun lé pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire your homes and properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Òun lẹ ti gbọ́ yẹn o, ibi ìrọ̀rùn ni fún gbogbo ẹni bá fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Kó tó di pé mò ń tẹ̀síwájú, ẹ̀rọ ìléwọ́ yẹn lẹ́ẹ̀kan sí ẹjẹ́ fún yín torí mo mọ̀ pé ọkàn yín wà níbi tẹ́ ẹ fẹ́ lọ. Kó má sì mọ̀ dá yín dúró 0813-065-9233 òun ni ẹ̀rọ ìléwọ́ yẹn kẹ́ ẹ tọ́jú ẹ̀. Ìgbà tẹ́ ẹ bá ti ráyè torí ọ̀fẹ́ bá yọ fún yín, ẹ pe nọ́mbà yẹn nípa àtiralẹ̀ àti láti kọ́ ilé sínú ẹ́stéètì wa ní Emperor Yo Homes and Properties. Ó dá báwo ni ẹ ṣe lè ra ilẹ̀ lọ́dọ̀ wa? Òun la ṣe sọ fún yín pé àwọn ilẹ̀ tó wà lọ́dọ̀ wa lóríṣiríṣiríṣiríṣi ni. Ilé ìgbé lẹ fẹ́ kọ́ ni, ilé ìwé lẹ fẹ́ kọ́ tàbí ilé ìtajà. Ó bá sì jẹ́ pé ilé iṣẹ́ lẹ fẹ́ kọ́ sí orí àwọn ilẹ̀ wa. Orí ọ̀fẹ́ ń bẹ fún yín tí yín ni pé ẹ wá sí olúlé iṣẹ́ wa. Kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ pé ń báyìí ni mo fẹ́ fi ilẹ̀ mi ṣe o. Iye báyìí ni à ń talẹ̀ lọ́dọ̀ wa. Báwo ni mo ṣe máa sanwó? Òun náà ni pé orí ọ̀fẹ́ wà fún yín láti sanwó yín láàrin ọdún mẹ́ta. Láàrin ọdún mẹ́ta kò sí, mo rò pé kò sí tí èèyàn fẹ́ rà nílẹ̀. Láàrin ọdún méjì gan yẹ kí èèyàn ó lè sanwó ẹ̀ tán. Ṣùgbọ́n a fi orí ọ̀fẹ́ àti àǹfààní yẹn lẹ̀ fún gbogbo ẹni tí ò rọwọ́ yóò rí dáadáa torí gbogbo wa kọ́ ni ìka wa dọ́gba. Ọdún mẹ́ta la fàyè lẹ̀ fún ẹnikẹ́ni tó bá ralẹ̀ lọ́dọ̀ wa láti san owó bóyá agbára ò sí tó bẹ̀. Bẹ́ẹ̀ bá sì lágbára àti sanwó yín lẹ́ẹ̀kan ṣoṣo ẹ lè san. Bó bá jẹ́ ẹ̀ẹ̀mejì lẹ fẹ́ san, bó bá jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta àyè wà. Ṣùgbọ́n àárín ọdún mẹ́ta ńlá fún yín lórí ọ̀fẹ́ àti ralẹ̀ lọ́dọ̀ wa. Bákan náà tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí sanwó yín, orí ọ̀fẹ́ wà fún yín láti gba gbogbo ìwé tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ yín pátápátá tí ó sì wà lọ́wọ́ yín. Àti pé ẹ tún lè bẹ̀rẹ̀ ilé kíkọ́, ẹ lè máa kó àwọn materials wá sórí ilẹ̀ yín láti bẹ̀rẹ̀ sí kọ́lé yín nígbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí sanwó. Láàrin ọdún mẹ́ta yóò níbi tí lédé, yóò sì níbi tẹ́ ti sanwó yín náà dé. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ 0813-065-9233 òun ni nọ́mbà tó wọlé sí ọ̀dọ̀ wa 0813-065-9233. Tó bá jẹ́ pé orí ọ̀fẹ́ wà fún yín láti lọ sí olúléeṣẹ́ wa, ẹ lọ sí nọmba 2 Obanla Junction ní ìdojúkojú lépo MRS ní Ọba Adéṣidà Road ní ìlú Àkúrẹ́, tàbí kẹ lọ sí nọmba 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Bákan náà àwọn ibi tí ẹ lè lọ nìyẹn láti rí àwọn òṣìṣẹ́ wa níléeṣẹ́ wa. Bákan náà ẹ lè lọ kẹ lọ wo àwọn ibi tí ilẹ̀ wa wà ní Ondo Road, ní Ìdánrin Road, tàbí ní Airport Road nílùú Ado Ekiti. Ó sì jẹ́ ní ìlara mọ̀kí náà nílùú Àkúrẹ́. Gbogbo ẹ̀ náà àwa ni Ọlọ́run fi sí ìkáwọ́ gbogbo táwọn yìí. Bó wá ni owó sísan ó kéré jù láti orí 30,000 sókè, ẹ lè máa sanwó yín díẹ̀ 30,000 naira. Bẹ́ẹ̀ ni láti orí 30,000 naira sókè ẹ lè máa sanwó yín. Ẹlòmíràn sọ pé owó tó ń wọlé fóun lọ́sẹ̀ ọ̀mọ̀ ju 50,000 tóun òun á dẹ̀ jẹun á ṣe báṣàwo. Bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ ó ń bẹ fún ọ, ìwọ náà lè máa yọ 30,000 nínú owó yìí kó o lọ máa san wẹ́rẹ́. Kọ́dún mẹ́ta tó pé kó o tó rí ìwọ náà ti ralẹ̀, o sì dónlẹ̀ nìyẹn, o sì ti dónlé. Nítorí náà ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Emperor Yo Homes and Properties kẹ́yìn náà dónlẹ̀ kẹ́ ẹ dónlé lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ bá ṣe ń sanwó yín àwọn ajagunbalẹ̀ kò sọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ o. Àwọn ẹ̀yẹn fún wa ní iye owó báyìí kẹ́ ẹ tó lè gbẹ́ foundation. Iye owó báyìí la máa gbà lọ́wọ́ yín kẹ́ ẹ tó lè kó yẹrìn kókùtà wá. Òun kò sí tó jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe pátápátá àwa ti ṣe yẹn. Tí ni pé ẹ sanwó yín ká fún yín láwọn lè ilẹ̀ tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu, àwọn òwe tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu, ẹ jẹ́ ká fún yín níwèé ẹ̀ tó bá ti dọ́wọ́ yín ẹ ti dọ́ nílẹ̀ ẹ sì dọ́ nílé nìyẹn. Mo wá sọ kínní kan lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá ṣe ń gba ìwé ilẹ̀ yín, ẹ lè máa kó materials wá kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí kọ́lé yín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. So far tó ti jẹ́ pé láàrin ọdún mẹ́ta yẹn ẹ sanwó ilẹ̀ yín tán, bí ẹ bá sì bá léde ẹ ti mọ̀ pé kékeré náà ni kínní kù. 0813-065-9233 lójú òpó tí ẹ lè pè wá sí o. 0813-065-9233 lórí kejì lọ́hùn-ún à ń bọ̀.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ní dò ń lẹ̀ dò ń lé pẹ̀lú rọrùn. Láì sí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrújúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdànrìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkùrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ̀pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé Ayọ̀.
1: Bákan náà la sọ fún wa lọ́jọ́ wo yìí pé ìwọ bàbá oore ọ̀fẹ́ wà fún ọ láti rà fún ìyàwó oore ọ̀fẹ́ wà fún ọ láti rà lórúkọ àwọn ọmọ rẹ o lè rà lórúkọ ara rẹ o lè ra ilẹ̀ kó o fi ṣe ẹ̀bùn fún yàn bóyá ara àwọn òṣìṣẹ́ tó ṣe dáadáa sí ọ jùlọ o lè jẹ́ àwọn àgbàlagbà tó ń bá yín ṣiṣẹ́ ilé tó ń bá yín ṣiṣẹ́ ọ́fíìsì tó ti ṣe dáadáa tẹ́sí ni mọ̀ pé bàbá yìí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ṣó lè wá lórí ọ̀fẹ́ àti ralẹ̀ àti kọ́lé láyé ẹ lè rà á lórúkọ wọn kẹ́ ẹ fi ṣe ẹ̀bùn fún wọn ọ̀gá tó fẹ́ rìtáyà níbi iṣẹ́ ẹ lè parapọ̀ kẹ́ra kẹ́ gbé fún bẹ́ẹ̀ ni bó ṣe wà gangan nìyẹn ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín ìwọ ìyàwó tó jẹ́ pé oúnjẹ eatries mọ́ ọ lára àmọ́ bá a ṣe lè dáná nù lé gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi kóra jọ kẹ́ ẹ fi ṣe nǹkan re gbogbo ẹ ti fi jẹun tán àwọn kan sì tún wà tó jẹ́ pé kára sọ patí ó mú wọn lẹ́jẹ̀ ju ká ní nǹkan àgbéléwò fún àwọn ọmọ tí inú àwọn ọmọ fìdí pé bàbá mi ò ìyá mi ò ń báyìí báyìí náà ṣe ilé ńgbà tán ń bẹ láyé fún mi tó jẹ́ èrè tèmi náà nú ayé báyìí nítorí náà ìyá bá ọkọ rẹ sọ̀rọ̀ ọkọ bá ìyàwó rẹ sọ̀rọ̀ ẹ̀yin òbí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ó bá ti lọ kí ọmọ ẹ̀ ń lé ìjà lórí ẹran méjì nìyàwó ọmọ mi fún mi ní ọmọ ìjà sí ọmọ mi ò fún mi lówó kinní kan ní ọmọ ìjà lé lórí nítorí náà ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kí wọ́n fowó ọwọ́ wọn de nǹkan mọ́lẹ̀ lásìkò tó wó jọ sí wọn lọ́wọ́ ẹ̀ torí pé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n o kò tọ́ bí ọ̀pá àbọ̀n àsìkò tá a rọ́wọ́ orí ẹ jẹ́ ká ṣe nǹkan gidi sílẹ̀ fáwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jà torí ogun lónìí ṣe bí àwọn bàbá àti ìyá yín wọ́n ṣe lẹ̀ ni wọ́n làágùn wọ́n ṣiṣẹ́ lẹ̀ lẹ́yìn ṣe ń jà lé lónìí nígbà tẹ́nìkan kọ́lé ẹyọ kan tó ní òtẹ́ ọ̀hún lọ́rùn tó wá kú tán tọmọ mẹ́wàá wá ń jà lérí ilé ẹyọ kan kí ló ṣe ẹ̀yin náà tẹ́yin náà ò lè gbìyànjú kẹ́ ẹ ṣe tiyín náà sílẹ̀ fáwọn ọmọ tiyín nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties lórí 0813-065-9233 àwọn tí ń talẹ̀ tí ń bá ní ralẹ̀ tí ń bá ní kọ́lé tí ń bá ní talé wọ́n pọ̀ nípínlẹ̀ Ondo wọ́n pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ọ̀tọ̀ ti tọ́lú o la ṣe ní kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties tán ní ilẹ̀ Emperor Royal City and Park Emperor Sun City tí ó ń bẹ ní olókúta community ní Àpọnmú ní ọ̀nà Ondo nílùú Àkúrẹ́ bákan náà Emperor Hill City tó ń bẹ ní Àgbájọ ní Ìdánrẹ́ Road Lákùrẹ́ àti Emperor Golden City tó wà ní ìlú Ìlaramọ̀kín Emperor Flourish City ń bẹ ní Airport Road Lado Èkìtì àti King's Court ilẹ̀ ọba nílùú Ado Èkìtì ẹ bá ti darapọ̀ mọ́ wọn ẹ̀yin náà dúnlẹ̀ ní kẹ́yìn náà mọ́ yan fanda kẹ́ mọ́ bulanga kí gàrúgà ń ta tẹ̀yìn náà kó gbéra ókè láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́ nítorí náà ẹ pè wá sórí 0813-065-9233 ẹ̀rọ tí ẹ máa pè sí gangan nìyẹn 0813-065-9233 gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ń gbọ́ mi àsìkò tí ẹ lè dira yín ni ọlọ́run bọ́ ọ ṣe ọlọ́léèwé ọjáde lójú ẹsẹ̀ ló sì ríṣẹ́ iṣẹ́ gidi tó mówó gidi wá fún wọn ìwọ náà fi dé nǹkan mọ́lẹ̀ torí àsìkò lọ bí òréré àbí bí yóò bá ṣe sọ ayé ò lọ bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni bá ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n ìgbà ò lọ bí òréré bákan náà àwọn ọmọ kan wà tó jẹ́ pé àsìkò tí gbogbo ẹgbẹ́ wọn kàwé àwọn olórí ọ̀fẹ́ àti kàwé wọn gbà láti lọ kọ́ iṣẹ́ wọn kọ́ṣẹ́ ọwọ́ wọn sì mọ́ dáadáa dójú páálí dójú àmì owó sì ń wọlé fún wọn àsìkò tí wọn náà lè dé nǹkan mọ́lẹ̀ rí nígbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ kàwé tán bá ti ń di ps tan di PS tan di director di se ijoba iwo to je pe se owo ni iwo na ko to di pon office ijoba le won dagba ejo dari si ojo ogbo nile nilu yin iwo na je kan ri pe iwo na ti ni nkan gidi le ki iwo na ti sise owo ko ti de nkan mo le la se so fun gbogbo safran ti ton se kiri ro le ro le eja lodo ya kini kan eleja ya kini kan pon mo ka lo mu bia omo yi to na lojojumo lori bia se owo to nba na lori oti mumu yin to ba ko lori block se ko ni nkan ti o se ninu aye ti e na pe 0813 065 9233 0813 065 9233 ki wo na darapo mawon eyan ti o nile ti o donle lasiko ta wa lodi keji lohun anbo.

0: gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Bí mo ní dún lẹ̀ dún lé pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìkò. Òṣòro ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire your homes and properties. Bọ́n bá ṣe ń sanwó rẹ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645 Emperor Yo Homes and Properties ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀.
1: Bẹ́ẹ̀ ni o, ibi ìrọ̀rùn ni iléeṣẹ́ Emperor Yo Homes and Properties fún àwọn tó bá fẹ́ ra ilẹ̀ kọ́lé ayọ̀. 08130659233 òun ni ẹ̀rọ tí ẹ máa pè wọ́n sí. Ẹ lè gbéraká ẹ lọ sí iléeṣẹ́ wọn ní ọ́fíìsì wọn number 2 Ọbánlá Junction ní dojúkojú lépo MRS ní Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́ tàbí number 34 Ìrọ̀mù Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Òkè pẹ̀tẹ́sì tí wọ́n ti ń ta POP materials nísàlẹ̀ ibẹ̀ gangan ni wọ́n wà. 08130659233 Abẹ́rẹ́ tó lókun dì í níléeṣẹ́ Emprio wọn ò lè sọnù lálẹ́ wọn ò sì ṣe àwọn tí ò lóòótọ́ ẹ bá gbọ́ inú fọ́nrán wa lẹ́ẹ̀kan wọn ọ̀rọ̀ wọn bá wúrú jùdé kò sí pé bóyá mo ralẹ̀ lọ́dọ̀ wọn wọn á sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó wá gba ìwé ìgbà tí mo débẹ̀ tí mo fẹ́ gbàwé àwa rí i pé ibi tí wọ́n fún mi tẹ́lẹ̀ ibẹ̀ kọ́ná tó fún mi mọ́ wọ́n tún lọ fún mi nínú ra àbí wọ́n lọ gbé mi sórí àpáta ọ̀rọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀. Ẹ bá ti débẹ̀ ibi tí ẹ bá ti nawọ́ sí tí ò bá ti jẹ́ pé orúkọ ẹnìkan ti wà lórí pépà yẹn tí ẹ bá ti rí ibi tó tán fún yín tó tẹ yín lọ́rùn pé ibi báyìí mo fẹ́ dúró sí ìwé rẹ̀ wọn kò lé yín lọ́wọ́ straight. Ẹ bá sì ti gbàwé yín dání báyìí ẹ̀yin lẹ́ni bẹ̀ títí láéláé tí yín ni pé ẹ ṣáà gbìyànjú pé owó wọn ẹ san ẹ mọ̀ jẹ́ wọ́n ń gbèsè torí tí ọdún mẹ́ta bá pé tó o bá ba owó ìkù sísan ó léwu o tọdún mẹ́ta bá pé tó o bá rí owó san ó léwu gidigidigidigidi òní mò ń sọ fún wa yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ká sípá nígbà tá a pàṣẹ sí ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tó tọ́ lásìkò nígbà tá a rọwọ́ họ rí ẹ jẹ́ a họ dáadáa ká sì rí mọ̀ pé ara dán ara jọ̀lọ̀. 08130659233 ni ojú òpó tó wọlé sí iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe tó jẹ́ pé oore ọ̀fẹ́ ò yọ fún yín láti máa lọ sí site tẹ́ ẹ bá ti ralẹ̀ lọ́dọ̀ wọn ẹ bá wọn dúnàádúrà pé mo fẹ́ kẹ́ ẹ bá mi máa mọ́nítọ̀ site mi sà nbáyìí báyìí ni mo fẹ́ kọ́ sórí ẹ̀ pẹ̀lú quality materials ẹjọ́ ò dọ̀wọ́ yín èlò ló máa ná mi gbogbo nǹkan tí ìbá wù kó jẹ́ ẹjọ́ dúnàádúrà tẹ́ bá ti dúnàádúrà tí wọ́n ní pé wọ́n mọ̀ fi kọ́kọ́rọ́ wá ọkiri gbẹ̀yìn ni wọ́n mọ̀ lé ọkiri ni pé ẹ wá gba kọ́kọ́rọ́ léyìn ti parí ẹ wá wò ó tàbí ọlọ́jà ni wọn ò lórí ọ̀fẹ́ láti máa fi ọjà rẹ lẹ̀ arìnrìn àjò ni ó ní bóyá awakọ̀ ọlọ́kadà òun márúwá tàbí àwọn tó jẹ́ pé alájàpá á lọ rajà nílẹ̀ haúsá á lọ rajà ní òkè òrè nílùú òkè òkun á padà wálé lórí ọ̀fẹ́ àti máa lọ sí sáìtì ní gbogbo ìgbà. Ó da orí ọ̀fẹ́ ń bẹ fún yín láti darapọ̀ pẹ̀lú Emperor Yo Homes and Properties. Nọ́mbà yẹn náà ní kẹ́ẹ̀pẹ̀ 08130659233 08130659233 tẹ́ ẹ bá ti bá wọn dòwò pọ̀ ó dọ̀bẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n wá já àwọn kan sí ẹ rí pé bá ṣe ń wojú aago bá ṣe ń wojú ọjọ́ tí àwọn kàlẹ́ńdà á rí mọ̀ pé ọdún ètò ti ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sópin ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àwọn kọ̀ọ̀kan sì ti ń gbìyànjú láti òkè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé wọ́n ti fẹ́ máa wálé báyìí fún ọdún òbílẹ̀ wọ́n ti fẹ́ máa wálé fún ìnáwó ilé wọ́n ti fẹ́ máa wálé fún oríṣiríṣi nǹkan ṣíṣe àwọn ayẹyẹ wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ nú wọn dẹ̀ré wọ́n ti sẹ́ndowó sílé sí àwọn ẹ̀gbọ́n sí àwọn ẹbí àwọn ará àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé owó wọn ti fi lá nǹkan jẹ wọ́n kàn fi ń kó nǹkan jẹ ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmíín láàágùn fún tó sẹ́ndì sábúrò bàbá ẹ̀ se do kan fowo e fe yawo ni fowo e lata ojojumo na din okuru je lere owo e tin lagun fun ni ilu oyibo tin sise lagun fun ni gbogbo ojo o n send yes ile awon kan fi n je nti won ni to ba si tun tin gbianju pe o n bo wale won to fi kini kan bo loju ko tun ni raye wale mo sugbon olodun ti wa fun olore ofe ati wale bayi abo olodun fun olore ofe ati mo gbo wa lori ero aye lujara iwo ni anfani iwa fun iwo na gbianju ko dara po pelu lese empire homes and properties to ba de ti de mo ti e so fe nikan kan iwo sa ra lodo won ko ba won dunadura iye plot bayi mo nfe o bayi ni mo fe fi se o bayi ni mo fe ke ba mi se sori e yo 0813 065 9233 oni ero to ma pe to ba de ti pe ero yen o ni soro kankan ti e ni pe kan ma fi kokoro wo ki mo si wa gangan gan ni e ni lese empire homes and properties bẹ́ẹ̀ bá ṣe ń wálé fún ọdún tẹ́ ń wálé fún ọdún ìbílẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ léṣe empire homes and properties má jẹ́ kẹ́nìkan kan fowó tó fi ìlágùn ẹ má jẹ́ kán máa fi kátá jẹ kán máa fi run bẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ léṣe empire homes and properties tí ń bẹ ní nọmba 34 ìròmù street nídojúkojú eco bank ní àràkálẹ̀ tàbí nọmba 2 ọbánlá junction nídojúkojú lẹ́kọ mrs lọ́badé ṣìdá tó bá ti lọ ọ̀dọ̀ wọn ìwọ náà o ti ríbi tí ti ọna ti ilẹ ti fẹ fun ọnu o ni wahala kankan mọ irọrun lo ba de ko sa wuruju nbẹ ko si boju boju lọrọ ti wa nile ise wa 0813 065 9233 n loju opo ti o le ba wa darapọ si 0813 065 9233 mo sọ pe to ba jẹ ọmọ ipinlẹ ekiti ni ọ to wa nipinlẹ ondo lọ ba wọn nile ise wọn ko sọ fun wọn pe o fẹ ralẹ si ipinlẹ ekiti wọn nilẹ si ipinlẹ ekiti ni airport road tó bá sì jẹ́ ọmọ ìpínlẹ̀ ondo ni wọ́n tó ń gbọ́ wa ní ìpínlẹ̀ èkìtì lọ bá wọn kó sọ pé fẹ́ràn alẹ̀ sí ìpínlẹ̀ ondo ìlúkìlú tí ìbá wa jẹ́ tiẹ̀ ọ̀sun ni ọ́ ni ọ̀yọ́ ni ọ́ ni ogun ni ọ́ ni tó sì fẹ́ ra ilẹ̀ sí ìpínlẹ̀ ondo tó bá ń ṣiṣẹ́ ní ìlú ibìkan tó ti ń lo bí ọdún mẹ́wàá ogún ọdún ó yẹ kí ìwọ náà lè mọ̀ pé o ti ń dọmọ onílẹ̀ ńbẹ̀ ìwọ náà ralẹ̀ kó kọ́lé òun la ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà sọ pé bàbá báyìí ó ṣaláìsí oní property seko oní síbàdàn oní sí kinní kan irú ọgbọ́n tí wọ́n tarè ìwọ náà wàá bẹ̀rẹ̀ sí ta ọgbọ́n bẹ́ẹ̀ pẹ̀lú iléeṣẹ́ empire homes and properties kí ayé tiẹ̀ náà kó tẹ̀síwájú káwọn ọmọ kan máa ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ bó ṣe wà gangan nìyẹn 0813 065 9233 lójú òpó tí ẹ lè máa pe iléeṣẹ́ wọn sí 0813 065 9233 títí di ọjọ́ mẹ́jọ tí àtijọ́ máa pàdé lórí ètò níyì adébáyọ̀ lorúkọ tèmi jẹ́ mo kí àwọn ọlọ́gàá ọlọ́gàá níléeṣẹ́ empire homes and properties bákan náà ni mo kí ọ̀gá wa martins ayọ̀ọ́lá ti iléeṣẹ́ wa ní àdàbà níyì pé ẹ ṣeun gan ni o gbogbo àwọn amojú ẹ̀rọ gbogbo yín pápá tara kí pé lágbára ọlọ́run irinṣẹ́ òní kọjú ìjà sí wa a kú wíkẹ́ndì tọ̀sẹ̀ tọ̀sẹ̀ tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí wa wọn ò ní jí wa gbé o títí dọjọ́ mẹ́jọ ó dàbọ̀

gangan ni. Empire your homes and properties. Àwọn gangan lọ tagba ngaragada. Nímú ni dòun lẹ̀ dòun lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire your homes and properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ̀ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

ẹ̀yin náà jẹ́ wo ta ni ebi pa kú lánàá mọ́jọ́ ìnílé. Ọba Adánimá Gbàgbé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà ènìyàn, mo ṣèbà ọkùnrin, mo ṣèbà obìnrin, mo wá ṣèbà, mo bá rúbúrúbú níwájú ọba mi òkè.

0: oṣooṣù lórin kò ní tí àyìnlá má délé ẹnìkankan lórí ìtàn àlejò náà làwà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi mo kí yín praise ọlágòkè báwo nìkan bẹ́ẹ̀ ṣe àlàáfíà ni ọyẹ nọmbẹ yẹ ká lọ ságbo eléré mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí ọyẹ pàjọ́ tutù àjọ àbalẹ̀ ni mo gbọ́.
1: Ara fún mi.

bí òwe náà ni ọ̀rọ̀ king sunny ade bí gbogbo nǹkan ṣe ń lọ lónìí tó ń lọ ní wẹrẹwẹrẹ tí oníkálukú ṣà ń já gbogbo ẹ̀ mọ́ra àtijọba àti aráàlú àti òṣìṣẹ́ àti everybody ṣá oníkálukú ṣà ń ṣètò wò ó mú lọ rántí ẹsẹ tí ó kẹ́yìn nínú ìwé onídàájọ́ wọn ní nígbà kan wà kò sí ọba ní israel oníkálukú kan ṣe ètò wò ọba ń bẹ nílùú ìjòyè ń bẹ ńbẹ olórí ń bẹ ńbẹ gbogbo wa náà ni ṣùgbọn a kàn ń ṣètò wò wá kò sétò ẹ jẹ ká fi sòrò sí i ẹ jẹ má jẹ ká bàlùjẹ ẹ jẹ ká gbogbo nǹkan ká tẹlé òfin kí gbogbo ẹ kí ó lè túbà túṣẹ ayé tá a wà báyìí àwọn kankan ń jayé bí ẹni momi ni àwọn kankan ń jayé fàmílétè tutọ àwọn míín sì wà tó jẹ pé èyí tó kàn wò wọn ni wọn ń ṣe káàkiri gbogbo.

gbogbo èèyàn gbogbo àwùjọ gbogbo ẹni tẹ bá bá pàdé ọgbọ́n láti tú ẹnìkejì jẹ nípa ìdí owó iná ni òun náà ló báyé jẹ́ débi tí a wà yìí bá sì ṣe ń lọ bí ẹ bá rí ọmọ kékeré báyìí tó ń kàwé tẹ bá jẹ ní ọlọ gbéwọ àárẹ ẹwọ kì í ṣèwé nìkanlẹ èèyàn fi ń lówó járe owó iná ni ṣá ibo là bá lè já ibo là bá yàrá ilé yìí àsìbò bá dọjọ iwájú.

ọ̀dọ̀ yín bẹ̀ yẹn, gbogbo nǹkan wọ̀nyí kò lè jẹ́ káwùjọ kó tòrò pàápàá. Nítorí náà ẹ jẹ́ ká fi ojúsùnùkùn wo ibo lowó máa bá wa dé ibo tẹ́ ẹ bá wa lò míì ọkùnrin míì báyìí obìnrin míì a nítorí owó lòun ṣe ń fọkùnrin tó o bá sí ìfẹ́ títán nìyẹn pé ń kálukú kó pín gaari tí ò bá sówó lé ìyàwó abú ọkọ kò sóríṣiríṣi orúkọ tí ò ní pọkọ tán òun nìfẹ́ àwọn ọmọ náà tán bá wà nílé ẹ̀kọ́ oríṣiríṣi àwọn bíìlì ńlá ọ̀gá lè tẹ̀lé ní lẹ́ṣọ́rà ń gbowó lọ́wọ́ òun láì jẹ́ pé lẹ́ṣọ́rà ń gbowó lọ́wọ́ ẹ̀ omi lè ní àwọn fẹ́ ra ìwé kan kí ìwé yìí kó jẹ́ bíi 1000 kó jẹ́ pé ó bèrè fún 15,000 oríṣiríṣi ọ̀nà kaṣá ti lówó ká ti lówó ọlọ́run á gbà wá o kí ni sàní sì níbẹ̀ ṣé kó sì jẹ̀síwájú ṣé ó ti kí àmọ́ ẹ̀ tán bóyá mò ń gbọ́.

ó dàbí pé àmọ́ òṣèlú ó sì wà lójú ọpọ́n lọ́dọ̀ sàn ní jápàlódà jẹ́ ká lọ sí ọ̀dọ̀ chief commander ebenezer obey. Oya, number.

0: bí àwọn sàní tí ẹ gbọ́ tán bẹ́ẹ̀ náà ni àwọn eléyìí inú àká ni mo ti lọ mú wọn eléyìí táwọn iléèbó ń pè ní àká àìsàn.
1: bàbá fọ̀nà ọ̀mí o.
0: ilé ti ta sí àwọn àwo méjèèjì ilé tí mo ṣe lò tán àti ilé tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ tí a bá wádìí ẹ̀ tá a wádìí ẹ̀ lọ́bọ̀ wádìí ẹ̀ lọ́bọ̀ wọ́n ti máa lọ sí bí 50 ọdún. a lè sọ pé orin ti tán torí pé àwọn nǹkan táwọn èèyàn kàn ń kọ lóde òní ó níbi tó nítumọ̀ mọ́. ara nǹkan tó fi yẹ kí ara ó fu wá náà nìyẹn ṣé tó bá tún di bíi 50 ọdún sí àsìkò yìí ṣe a sì máa rórin gidi ṣé kì í ṣe ẹgbàsókè ẹlagimọ náà la máa gbọ́.

Adaba 88.9 FM lẹ́gbọ́, ètò àlùjọ ló sì wà lògòrè àtẹ̀gùn pẹ̀lú ọ̀rẹ́ yìí tèmi tọpẹ́ gentleman olódodo ọmọ olùmúyẹ wa mo bọ̀.

0: ẹ̀yin ọ̀dọ́ sì ń ṣe ń gbọ́ ìmọ̀ràn látẹnu àgbà.
1: Iṣẹ́ orin kíkọ pẹ̀lú ìlú lílu, ìyẹn ni iṣẹ́ ti wá.
0: Ṣùgbọ́n bí a bá bi àwọn ọ̀dọ́ sí léèrè wò, ǹjẹ́ iṣẹ́ wo wọ́n ṣe? Rárá o, owó ṣáà ni káwọn ṣáà ti lówó ni àwọn mọ́.

àwọn tó mọṣẹ́ ṣe òun náà ni ẹrí wọ̀nyí wọ́n dé wọ́n gbé orin wọn dé Philadelphia, New York City, Chicago, gbogbo ẹ̀ àrẹ́sẹ̀ pa nígbà náà lọ́hùn-ún nígbà tí nǹkan ṣe tí jápa tí ò tí tó yẹ pé tó bá lọ ilé ìbò tó bá padà dé ìlú náà wá fi pàdé ẹ̀ ní airport. Ṣùgbọ́n mo lẹ́ni lọ ilé ìbò báyìí tó wá kàn padà tó padà sápò ara ẹ ni o àtijọ́ makoluwa pàdé ẹ ni ọba ló wọ̀ ló ṣùgbọ́n nísìnyí tanú lẹ́nìkan ń bọ̀.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.

0: tí ẹ rí onígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọ̀jẹ̀ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ 100 ọdún, wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbíà ojúbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Ó ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: What?
5: hearts.
7: Aww. My love, what happened?
8: Before I marry you, the TV where you promised, the fridge, inko, where it is? Washing machine, inko. Will I be using my hands to wash clothes in 2026?
7: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things don't already dey house?
7: Abba, since last month.
9: Ah, first off, continue the wedding.
10: Yay! Wow, God, turn together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
11: Visit us at Danco Plaza at Jiloson, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
12: CDK! Pay small, small. Live BB!
13: Get ready for a life-changing program. Heirs of God Congress, organized as commanded by the Holy Spirit, God's Anointed and Blessed Church International. CB to Kokanka, Apeju Awon Aroni Olorun, God's Anointed and Blessed Church International gbe kale. Todo 2026 atun yato. Isoji nla to lagbara la o fi bere. Ni Wednesday 26 ati Thursday 27, Osu kejo odun yi, ago 4 ile lojojumo, followed by hours of praises, prayers and prophecies. On Friday 28 August by 4 p.m. Lawo asiko wayi lawo ejo o ma lanfani ati ri woli. One on one with God's prophet, including Saturday 29. The theme for this year's Heirs of God Congress is Prevailing Kingdom. Mashallah iwa nbe o tori awon agbo gbe ore ati bukun to ti se ijado olorun duro di o ojo Sunday on the 30th this is dupe lago mewaro. All activities take place at church headquarters, number 17 Idore Road, Green Park bus stop, Okearu, Akure. Pastor Toye Ebijomore, founder and general overseer, and all the anointed men of God are waiting to release upon you the breakthrough your life really deserve. Be there. Jesus is Lord.
14: APC progress.

0: shade.
1: Orí dẹ̀ wà rọ́ má ṣe yìí.
0: Ọdún méje mẹ́rẹ̀ yìí o. Yìí Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
1: Yóò ti dà fọ́hun ẹ̀pọ̀ òun dà.
0: Odùmarè Chere wòrò tọ̀hún ọmọ Adédọ̀wọlé headmaster.
1: Jíba wọn ti rí bòde.
0: Wọ́n káwọ́ wọn sálẹ̀ ń ya jẹ́.
1: Ọmọ báwo ma jẹ kúrẹ́ o.
0: Oríjìnà.
1: Odìgẹ̀ múra o Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
0: Ọmọ alálà gbókùn.
1: Ọmọ alálẹ̀ láre.
0: Ọmọ ṣàgbọ̀ ẹ̀ngùnyàn.
1: Ọmọ jìkàrà jìkàrà gbéngé sùsù.
0: Ẹ̀ngẹ́ máa mú roro.
1: Kùsẹ̀ ẹ̀ngẹ́ mú ṣe jàgbọ̀ lálẹ́ ẹ̀ngẹ́ ọmọ kùrọ̀ dáṣẹ̀.
0: Yèmé gbẹ.
1: Ẹná fìdánmù ta lọ yìí lọ.
0: Prince Babatọ́pẹ́ Adédọ̀wọlé.
1: Lórúkọ gẹ́gẹ́ bí àtọmọ.
0: Iye ọdún méje ó máa pé o.
1: Ibà má ti retí bọ́jà.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ẹ tọ́ bẹ́ẹ̀ ìyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà.
7: Èwo ló tún jẹ́ CDK báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹ̀rí ẹni dòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Mi ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú, mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706464619. 0706464619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mí, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú, 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májà dákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ ma fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọ̀sẹ̀ ma fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sí máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí. Kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà. Níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
4: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bóyá wọ́n fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 19 07 60 64 60 64 19. Ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ẹwẹ́ àtegbò mọ́.

0: ni tola
1: soro be ba duro se pe boy mo lo fe so lori awa o bawo sa lo fe so awa wa de
0: ire ati ibukun olomuwa
1: soro be ba duro se pe boy mo lo fe so lori awa o bawo sa lo fe so awa wa de
0: mo kiyin kaabo si ikanni alalubarika lekan si
1: psychology ke ma lo before you talk now what is stand by you assimilation sensitivity
0: mo ti e je pe ikanni na lati wa lataaro e seun oju oni ti yin olohun ni se yin leyin nikan
1: before you talk now what is stand by you assimilation sensitivity
0: e pade mi lori TikTok peace ambassador ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ wa lórí TikTok kẹ́ ẹ máa wò wá bá a ṣe ń ṣètò
1: yìí.
0: ó tún máa ń wọ̀ entertaining ju kẹ́ ẹ máa fetí nìkan gbọ́ lọ. ìwọ náà ti ẹ̀ lọ wò ó bí ilé agbára wa ṣe rí. òní sátidé ládàbà.
1: ọmọdé wọn yóò wọ́.
0: TikTok account mi o ni peace ambassador ẹ kan tẹ síbi tí wọn ti ní kẹ SARS yẹn ẹ tẹ peace ambassador. àjọ darapọ̀ tàjọ máa ṣètò tòní tàjọ máa bẹ kẹsíkẹbẹgẹ tàjọ máa tí bántì. akutukutu ọmọ wo lálà ọmọ lò nǹkan ọmọ gbé nǹkan ánú. ọdẹ agbẹnú omi sáráńtẹ já àgbẹtí odò dàgbà ń tọgẹ.

Nínú àwọn àlù tó jẹ́ pé bẹ́yàn bá dókèrè bẹ́yàn bá dẹ̀lú òyìnbó. Bẹ́ẹ̀ bá bí ẹlòmíì léèrè pé ibo ló ti wá nílẹ̀ Yorùbá. Yóò nílùú ọ̀wọ̀ ló ń ti wá nígbà bá wá díẹ̀ kì í ṣe ìlú ọ̀wọ̀. Nínú àwọn ìlú tí máa ń wùyàn láti dá kọ pé èèyàn ti wá ìlú ọ̀wọ̀ ni. Ó dé ẹgẹ́ iṣẹ́ báyìí ná ẹgẹ́ kí n lọ sí abala tá a pè ní kò mú òkun ọ̀rọ̀. Ọ̀rọ̀ tá a fi ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ń sọ tá a fi táyé ẹni ṣe ọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ tí wọ́n fi ń sòdiwọ̀n sí gbèsè ayé wọn.

kàn ní tí àyìn lálélẹ́ ìtẹ́ ń gbọ́ ye. Bàbá wa kébé ń kwara. Ah, ìgbà náà rè bí àná yìí. Agbára kan lè èyàn ní téèyàn lè fi máa bẹ Ọlọ́run olójú àdúrà téèyàn lè ṣe. Nínú àdúrà téèyàn lè ṣe ni pé Ọlọ́run jẹ́ mi ìmí ogun jẹ́ ń rálàáfíà fi lùgbà. Àdúrà ò ṣe é ṣe pé tí máa ń dàgbà Ọlọ́run má jẹ́ ń dògbó pé èèyàn fẹ́ darúgbó kéèyàn kàn máa dàgbà lọ. Béèyàn bá ti ń gbàdúrà pé kó wọn dàgbà yóò máa rẹ ara rẹ ni ara gbogbo àwọn agbára tó nítẹ́lẹ̀ yóò máa dínkù gbogbo àwọn tó lè ṣe kò ní lè ṣe mọ́.

0: gbogbo ẹ ó dẹkú pátápátá pátápátá.
1: Iṣẹ́ gbogbo ènìyàn ló fẹ́ ọdẹ.
0: Sọ́mọ̀rọ̀ dádínáwó àsìfá làṣà fìlínà. Ìyẹn ni pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ìtumọ̀ gbóná ìyẹn ni wípé òdòdó yóò taná yóò padà rẹ̀ náà ni. Ó da kọ́lọ́ ń fún àwa náà lẹ́mìí àtàlàáfíà gbogbo àwa tá a jọ jẹ́ mate báyìí. Gbogbo àwa tá a jọ wà ní late 40 early 50.
1: Ọ̀rẹ́ di ọ̀tá di ẹ̀. Òun ló jẹ́ kẹ́rù.
0: Ẹja ro 30 years máa yé wa tọ́lọ́ ń bá fún wa láǹfààní ẹ̀ ní o tá a sì ń bí ọlọ́run kó fún wa.
1: Ayàn ló lè ka ìjà o, àìlápọ̀ ni àpò ni o.
0: N tí ó yà wá lẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa àbọ̀ ó ti bọ̀ o.

0: agbára àwọn abóṣerí yìí kò lè rí bíi ti tẹ́lẹ̀ mọ́ a lè máa lọ kébékébé ká máa bọ̀ kàbàkàbà bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n ó ti máa ṣe fún wa tí ó jẹ́ pé fúnra wa la máa ṣe mọ́.
1: Bùjídé kan sáré kọjá lọ o. Ẹwà jó bùjí lọ pọ̀pọ̀. Ẹwà jó bùjí lọ pọ̀pọ̀.
0: Àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n ti máa ní ẹ mọ́ jẹ́ bàbá gbọ́ o ẹ mọ́ jẹ́ wọ́n gbọ́ wọ́n ti dàgbà. Ngbà bá dé láàmọ̀ fún wọn ní làbárí ẹ̀ ẹ mọ́ jẹ́ wọ́n gbọ́ o. Ayé ó ti máa rìjẹ́ẹ̀tì èèyàn díẹ̀ díẹ̀ wọ́n ó ti máa pírátíìsì lójú èèyàn wípé wọ́n ń bẹ láyé ni ẹ já máa ṣe nǹkan tó jẹ́ wípé ńgbà wọn ò bá sí ńbẹ̀ mọ́ náà ẹ já máa ṣe lójú ayé wọn tá tó lè máa ṣe lẹ́yìn ayé wọn náà. Kìí ṣe gbogbo nǹkan ni wọ́n máa gbọ́. Gbogbo àwọn oúnjẹ tí ń dùn lẹ́nu wa yìí kò ní lè dùn bíi tìgbà náà mọ́. Gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe tá a fi ń rí ọ̀nà jẹ ìmú tá a fi ń ná tá a fi ń lò agbára wa ò ní lè ka bíi ti tẹ́lẹ̀ mọ́. Ẹ pàdé mi lórí TikTok Peace Ambassador kẹ́ ẹ bá mi ṣíà ẹ̀.

0: ẹja pèsè fún ọ̀la láti òní wa. Bọ́ọ̀lá ṣe lu ọ̀la tí ó da, olóyẹ kó jẹ́ question ìbéèrè tí ó mọ wá sórí ẹ̀mí wa. Àwọn tí ò tí ì di grandpa lónìí, ńgbà bá rí bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá sí, wọ́n ti ń di grandpa. 1,000 ìbéèrè. Àwọn àṣẹ́sí kan bẹ tá pàtì torí kí ọ̀la wa kó le dùn.
1: Tó bá bá mi jó táwọn bá lè débẹ̀.
0: Béèyàn bá ti ń wọ bíi 40 sókè, ó ti yẹ kó máa yí àwọn ìwà kan padà kí ọjọ́ iwájú rẹ̀ kó lè da ju bí ti ń lò bọ̀ tẹ́lẹ̀ lọ.

ìyàwó ilé bá ń kọ̀wọ̀ sí kò lè pẹ́ nílé ọkọ. Bí baálé ilé bá ń kọ̀wọ̀ sí lákọ̀jù kò lè ní ìyàwó náà dẹ̀. Irú wọn ò lè níyàwó náà dẹ̀ torí pé ẹ bá kọ gbogbo òwò sí wàhálà ni. Ilé ayé ìgbà kan máa ra kọ̀ọ̀kan òun náà nílé ayé. Bàbá bá ń kọ̀wọ̀ sí ìlú a máa tún márùn-ún.

0: ààrẹ bá kọ̀wọ̀ sí a máa tú orílẹ̀-èdè. Ẹ̀yin gan ọ̀rọ̀ ààrẹ wa lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu. Ìwọ̀sí táwọn èèyàn fi ń lọ̀ wọ́n, wọ́n ń pèyàwó wọn níyà alákàrà. Gbogbo orí sósù mi di àlòkù bìtìbìtì tí wọ́n sọ pé ìyá alákàrà ìyá alákàrà. Ọmọ tí ò gbọ́dọ̀ fọwọ́ kan bàtà ẹsẹ̀ wọn gan, ó ń pèyàwó wọn níyà alákàrà. Bọ́ba jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa wò wípé what is that nonsense? Ẹ sì lè mọ̀ pé ìyàwó mi níyà ìyá alákàrà tó náà fẹ́ kọ̀wọ̀ sí ọ̀hún. Nǹkan ọba bàjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n wọ́n fi sosùn, wọ́n fi para ni. Nígbà àwọn gan fẹ́ address àwọn èèyàn, wọ́n ní hello ladies and gentlemen. Ètùmọ̀lẹ̀ fi iṣẹ́ ìwà gbogbo wa. Ébà ébà ébà tẹ́mọ́lẹ̀.
1: Ètùmọ̀lẹ̀ fi iṣẹ́ ìwà gbogbo
0: wa. Nígbà àwọn náà gan tí wọ́n fẹ́ address public tí wọ́n kí ladies and gentlemen.
1: Tàmàdù ló dá fún ti sílẹ̀.
0: Wọ́n kí àwọn sẹ́nétọ̀ nígbà wọn ó kí èèyàn next, ìyá alákàrà wọn kí. Sẹ́ra rẹ̀ wá gan-an. Ó ga ọ́, nígbà wọn ó kí àwọn èèyàn next, ìyá alákàrà wọn kí ìyàwó my able wife, ìyá alákàrà.
2: Ọlọ́mọdé pèsè àgàn.
0: Ébà

Iwọ náà gbọ́ ṣẹ́ wò. Ó rí pó jọra wọn ni, ṣùgbọ́n yàtọ̀ síra wọn. Adaba 88.9 FM ni wọ́n ń pe rédíò eléyìí. Bọ́ọ̀dà ṣe ń pàdé mi lórí ètò, lórí TikTok. Ìwọ náà máa ṣe àyà ògo rẹ̀.

0: ọgọ́rin ọ̀tàn bíi ti tẹ́lẹ̀ yóò tún tàn ju ti tẹ́lẹ̀ lọ. Ọláàrí ọmọ pọ̀ sí pẹ̀lú ògùn
1: Ọlọ́run.
0: Ẹyin kọ ìwọ̀sí ní ìkọkúkọ̀, lóòótọ́ ni wípé ìjọmọnìyàn ọmọ kọ ìwọ̀sí lára èèyàn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn kọ̀. Bóbìnrin bá ń kọ gbogbo ìwọ̀sí, a máa sọ adé orí ẹ̀dànù. Bẹ́ẹ̀ ni bó bá ń kọ gbogbo ìwọ̀sí fọ́kọ ẹ nínú ilé ọkọ ẹ, gbogbo tí ìyọkọ ṣe fún ẹ, òun náà ló fẹ́ máa rírò. Gbogbo tábùrú ọkọ ṣe fún ẹ, gbogbo ẹ ló fẹ́ máa rírò. Béèyàn bá wà lẹ́nu iṣẹ́ ìjọba tó o ní pé gbogbo ìwọ̀sí lọ fẹ́ máa kọ̀, o ò lè lágbèga lẹ́nu iṣẹ́ ìjọba. Ohun tí mò ń wí ni pé obìnrin tí ń bẹ́ ń lé ọkọ tí ń kọ gbogbo ìwọ̀sí

0: ẹjá tún ọjọ́ ọ̀la wa ṣe ń lẹ̀ ká ní sùúrù pẹ̀lú àwọn ìwà àdání wa ìwà tọ́lọ́run dá mọ́ wa ká máa rántí pé bí òní ti rí ọ̀la ò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ni àlàáfíà tá a fi ń lo òní ọjọ́ orí tá a fi ń lo òní yóò tún yàtọ̀ fún tọ̀la ẹ̀dá kan lè máa bẹ láyé kọ́ mọ̀ ṣàìsàn ṣùgbọ́n nígbà tí bá ń dàgbà gbogbo àwọn ẹ̀yà tí ń bẹ lára rẹ̀ yóò mọ rẹ̀ wọ́n gbogbo ẹ̀ ó mọ wálẹ̀ bó ṣe lè sáré tẹ́lẹ̀ kò lè sáré bẹ́ẹ̀ mọ́ ìpele kan sí ìpele kan ayé máa ń fúnni lórúkọ tuntun ńgbà kan náà ń pè ní wọ́n mọ̀ pé ní you this boy ìwọ ọmọ yìí ìwọ ọmọ ẹ̀ ọ́ yá wá ń gbọ̀ ọ̀ bá tún yá wọ́n tún máa sọ wípé ọ́ yá wọ́n tún pa orúkọ ẹ̀ dà. wọ́n pa orúkọ rẹ̀ dà sọ́mọ̀ pé wọ́n ọmọ yìí ni wọ́n ń pè ọ́ tẹ́lẹ̀.
1: àgbájé barista
0: wọ́n tún máa àwọn kan tún máa ń pè ọ́ bọ̀dà ọ́ yá wá pẹ̀lú respect.

0: o tun dagba ju pe ki won ti e ma foruko ma re pe o lo enu o tun ti ma ti awon eyan lati ma foruko ma re pe o
1: ore wa si rainde omo
0: o wa re to ju olo ante ti o ju olo won mo pe on daddy daddy e ku jo meta o bo ba tin gba kunle awon to dagba aye nti o lo jade die die nu e ga tun ala wa se lati oni e ma ja ma binu ibiku bi e ga tun le wa se opopolopo awon obi ni won ba idile won je oda kini serious matter to sai serious matter to sai 08162519991 Number te pe wa si niyan 08162519991
1: Adam Osakara so ti e lodo
0: Serious matter to say oni wipe e ri pe te ba ni kawo eyan ma so aburu tin be ni Nigeria asisi awon olori wa won so ni sin ti le okun a le mo recall aloni ti opo be ni
1: jo ba te baru sati
0: sugbọn lọni ki lori to da to wa nu Nigeria se ti e ma ba se ma nso gbogbo nti o da nu Nigeria this Nigeria is very something and Nigeria is shaking neka emi o ni ba won so so ku so
1: ti bo ba e be wa mo
0: kini won ti e ri to da to wa nu Nigeria to fi appreciate pe Olorun seun inu Nigeria ni won da mi si
1: ti bo pa ye iwa le mo
0: se re mi e je mi okoko so temi e je nkoko so temi kini kan ti mo appreciate ninu Nigeria ni wipe weather wa ko la fi we se ri weather wa ta nlo yi e wo gugu agbaye pata pata pata pata ko la fi we o lenu jo meta ni orilede Germany o ni won so wipe orun ran la ran ju won ni hot temperature debi wipe ti won ma gbe epo ti won gbe sinu air fryer sinu fry pan ti won wa gbe sita epo yen o si gbona debi wipe won le fi din eyin awon ijoba won won wa pon mi sinu oko won wa nfo si awon eyan lara kaakiri ngboro ni orilede Nigeria ni ayin gbogbo awon nkan wa ni ma wa normal normal normal normal normal mo ti lo si awon orilede kaakiri kaakiri kaakiri lawon asiko mi bi n ba lu awon orilede kan nu ko tutu o muju ko ti e mo ba yan lara mo keyan mo le jade sita gan inu le la wa a ni le jade mo lo si awon orilede mi to je wipe o gbona ni bi nkan mi la la la la la la nigba ti n ba fi lu ọsẹ meji ni awon orilede yi o ti sumi mo appreciate pe weather orilede Nigeria is one of the best in the world ẹyẹ wo to ojo ba ti n rọ ju lẹnu ọjọ mẹta to ojo n rọ to n rọ to n rọ awon ọmọ orilede Nigeria tun ti n sọ pe ọlọrun eleyi pọ ẹri pọ tun ti slow down bayi o tun ti slow down ọ̀rọ̀ wa tá a bá ń sọ báyìí inú etí ọlọ́run ní ti ń dún ọlọ́run dẹ̀ ń fún wa ní rẹ́spọ̀nsì lẹ́sẹ̀kẹsẹ̀. bó oru bá mújú àwọn èèyàn mọ̀ wípé oru ìpọ̀ ọlọ́run oru ìpọ̀ ń bọ̀ bá yá ẹ̀ tó wá rí wípé oru yẹn gan-an yóò tó máa lọlẹ̀ òtútù ó tó máa mú òjò ṣẹlulẹ̀. kábíyèsí ọlọ́run ọlọ́run tó gbé nàìjíríà ka ibi tó ní àpẹẹrẹ tó dáa adúpẹ́ o. èmi lè sọ eléyìí nípa nàìjíríà kí ni wọn náà lè sọ tó dáa nípa orílẹ̀-èdè nàìjíríà 08162519991. ẹ lo ẹ káàsán o.
2: olú ayé ti máa kí.
0: kò ní bàjẹ́ fún yín
2: o. ẹ kò jọ mẹ́ta o.
0: ẹ ṣeun púpọ̀ o.
2: mo kí yẹn pé jùlọ.
0: ẹ ṣeun
2: o. orúkọ ti ní engineer kasafa mokun látàrí ìdí ọgbẹ́sẹ̀. ṣé ẹ rí nǹkan kan tí mo kọ́ mo gbádùn nàìjíríà pé nàìjíríà lọ́nà dá mi sí.
0: kábíyèsí
2: àkọ́kọ́ máa gbádùn pé wẹ́ẹ̀dà á da ní nàìjíríà ní ìgbà mo gbádùn pé wẹ́ẹ̀dà á da ní nàìjíríà kò sí nǹkan tí ẹ máa sí nàìjíríà tẹ́ni ò ní sọ síbi tó bá ti mọ nǹkan tó ń ṣe. ìyẹn lọ bẹ́ẹ̀ nǹkan tí mo tún láìkí nàìjíríà ni pé a mọ gbogbo ohun tira wa pé tá a bá fẹ́ ṣe nǹkan rere ká tètè gòkè èyí tí mo fi láìkí nàìjíríà gan-an nìyẹn.
0: ẹ wá o
2: báwa gbogbo tira wa a lè débi tá a lọ tó bá gbogbo jọ títí títí tó bá débi tó lọ tán.

0: àwọn ọmọ nìjà lọ tí wọn máa padà rere ìṣe padà ṣùgbọn wọn kọkọ gbogbo tí ọlálàkọọkọ tó máa ti pé nǹkan rere tó fẹ ṣe tí mo fi láìkí nàìjíríà
1: nìyẹn. wọn máa ń ròyìn lágbára látàrí kí wọn gbógun ti yàn.
0: wọn máa ń ròyìn lágbára kíkọ́ tó bá dọ́jọ́ iwájú yìí wọn á fi ìtàn rere sọ ní nàìjíríà. tí mo fi láìkí nàìjíríà nìyẹn orúkọ tèmi ní jíríà kàṣàfà àmúkú látàrí bí ògbèsè ìgbà tí bá ń tí kò mọ lọ ẹ fún wa ní mmm.
1: ẹsẹ púpọ ẹsẹ púpọ. àwọn aláfa pasuma nìyẹn. àwọn ti ọ̀gá ńlá àwọn ọ̀gá ńlá nìyẹn. ǹjẹ́ ẹ mọ̀ pé mi náà ti di kámpù. hello. ẹ káàsán o kí ló kọ yín ibi lẹ́tí ń pè wá o.
2: ẹ mọ̀ pé ètò alára èdè láti lọ́ọ̀rẹ́ ni o.
1: ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀.
2: gẹ́gẹ́ bí ètò tí ẹ mú wá lónìí nǹkan jẹ́ kẹ́mi fẹ́ràn orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ orílẹ̀-èdè tí ń ṣàfihàn àrà àti fún yín tọ́lọ́run lè nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n àwa jìnnà sọ́lọ́run ṣùgbọ́n ọlọ́run nífẹ̀ẹ́ wa.
1: ọlọ́run nífẹ̀ẹ́ wa
2: bẹ́ẹ̀ ni. so tabanikalẹ tó wo àwọn resources wa tá a ní náà ó ṣàfihàn ó ṣe ṣe ló dàbí ẹ̀yà ìsírẹ́lì so nínú bíbélì sọ ọlọ́run nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n àwa la jìnnà sọ́lọ́run.
1: ọlọ́run nífẹ̀ẹ́ wa a jìnnà sọ́lọ́run
2: àwa jìnnà sọ́lọ́run bẹ́ẹ̀ ni
1: ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀.

0: 081625199 lẹ́fì láǹfààní láti pè wá. Hello.
1: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán sá.
0: Inú ọkọ yín gbọ́dọ̀ ti ń pè wá o.
1: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìrùn àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìrùn àkókò.
1: Bẹ́ẹ̀ ni ẹ kú ètò sá.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ̀ bàbá mi.
1: Nǹkan tí mo fi láìkè orílẹ̀-èdè Nàìjíríà yìí ó pọ̀. Mo máa sọ díẹ̀ lára ẹ̀.
0: Ẹja gbọ́.
1: Irúgbìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí àwọn irúgbìn tá a fi sílẹ̀ tí ò ní wò tí ò dẹ̀ ní méso tó da jáde. Ìyẹn ẹ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti wá ṣe àlàyé náà nípa ti wẹ́dà. Ẹ rí orílẹ̀-èdè míì wà tó jẹ́ pé wọ́n lè wọ aṣọ bí mẹ́ta sórí ara nígbà kan ṣoṣo. Nítorí orílẹ̀-èdè Nàìjíríà ò rí bẹ̀. Nípa àwọn resources tọ́lọ́run fún Nàìjíríà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ jẹ́ pé kò yẹ kí ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ká lè tòṣì tó yẹ ká máa jẹ ká máa mú. Ṣùgbọ́n ìwà wa lórílẹ̀-èdè Nàìjíríà kò da.
0: Ṣùgbọ́n
1: a ti mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Nàìjíríà so ìfẹ́ Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀. Ẹ ṣe ẹ kú ètò.
0: Ami.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ̀ wà ńbẹ̀.
1: Fún gbogbo èrò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun kí òkun. Ìbá ìjẹ́ ní take away. Blue Sky Mall á pákéjì ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Fún ìtẹ̀ fẹ́ lálẹ́ yẹyọ àbẹ́yàn lára tó tà.
0: Bàbá ń bá rí ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gbogboro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bẹ̀rù òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
0: Tí ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
2: Ẹ ṣeun púpọ̀. Nípa ti Blue Sky Mall, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ilé iṣẹ́ kan bẹ̀ tí màá pe nọ́mbà ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin tẹ bá ní driver's licenses. Kẹ́ ẹ kàn sí ilé iṣẹ́ ọ̀hún. 080-32-15-16-17. Tẹ ní driver's licenses ni o. 080-32-15-16-17. Discount work, òun náà lẹ́fẹ́ lọ ṣe ń bẹ̀. 080-32-15-16-17. Nípa ti Blue Sky Mall, ìwọ́n tó bá mọ̀ wípé o ní OND, NCE, tàbí tó bá ní BSC, tàbí HND, o náà ni kẹ́ lọ sí Blue Sky Mall. O lè pe 080-32-15-16-17 náà fún yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo ti wí, ìyẹn ní Blue Sky Mall. Ẹ jẹ́ iṣẹ́ báyìí ná. Tó mọ̀ pé o fẹ́ ṣiṣẹ́ ní Blue Sky Mall. Ẹ lè pe nọ́mbà ilé 081-488-19263. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ní Blue Sky Mall, tẹ́ ní àwọn qualification tí mo wí yẹn. Tàbí tó bá jẹ́ tó lè ṣiṣẹ́ dispatcher tó lè wá ọ̀kadà, wọ́n ń pè ọ́ náà ní Blue Sky Mall. Níbẹ̀ náà la wà, mo ń bọ̀, àwa tí o ní sùn.

0: Hello, ẹ káàsán o.
1: Hello, ẹ káàsán o.
0: Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o?
1: Apá àjíjẹ láàdó àlátẹ̀rẹ̀ ni o.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Ẹ nígbà.
0: Kí ni tẹ́ rí tọ́ da tọ́ wà náà Nàìjíríà?
1: Mo fi láàgérí Nàìjíríà ó pọ̀. Àkọ́kọ́ wẹ́dà wa dà nínú òrùn òmùrùnmọ́ jù. Òjò ọ̀pọ̀ jù. Ọyẹ́ ọ̀pọ̀ jù. Oru ọ̀pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tó lọ́n fa da. Àlùmọ́ọ́nì tó dẹ̀ tún pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àìsànlẹ̀.
0: Àìsànlẹ̀.
1: Gbogbo ìyá ìdíyàwulẹ̀ ọ̀pọ̀ tó máa là. Àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé níbi tí ọlọ́run tá a wí gan Nàìjíríà dẹ̀ ń ṣe lọ́run ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
0: Ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
1: Àmọ́ àwọn àfẹ́ràn ara wa. Èyí tí nǹkan bá dé ní Nàìjíríà kó dàbí tẹnìkan á dàbí ètò gbogbo tá a fẹ́ ká kóra àdẹ ni kó lọ bìkan.
0: Ọ̀dà ọ̀dà ẹ rí nǹkan kan sọ tó dáa nípa àwọn olórí wa ṣe mọ̀ pé kò sí ibi téèyàn ò lè kù sí béèyàn bá ti rí kó burú tó yóò níbi kan tó ti dáa kí lẹ rí tó dáa nípa àwọn olórí wa.
1: Àwọn olórí wa ọlọ́run ṣàánú fún ẹ̀jẹ̀ ló ń ro gbogbo wa ẹ̀jẹ̀ ló ń ro àwọn náà ọfẹ́ rò pé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí Nàìjíríà ẹ̀jẹ̀ ìmátara ẹni nìkan.
0: Ọ̀dà ọ̀dà ọ̀dà
1: ló ń ṣe àwọn náà.
0: Ntọ́ da la fẹ́ sọ ń pa wọn lónìí àbẹ́ sọ kejì ẹ ṣeun púpọ̀.
1: Gbogbo àwọn olórí wa kálukú náà ní ṣe ń pípẹ́ ẹ̀ka
0: ẹni
1: gbogbo lórí ti pọ̀ tó yẹn kálukú láàrin tí kálukú ṣe.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò sí olórí kan náà ni pé dáadáa tó ṣe rè. Àmọ́ àwọn ọmọ Nàìjíríà a kì í wo dáadáa n tí ò da la máa wò. Ṣé ìṣe àwọn gbogbo ṣe dáadáa? Wọ́n ní mo kú ṣe dáadáa, wọ́n ò ní ṣe dáadáa.
0: Wọ́n ní ṣe dáadáa.
1: Bó ṣe dáadáa ló ń fa àwọn olórí náà. Káàbá ń yìn wọ́n. Ṣé lágbádá ṣe dáadáa? Àwọn olóògbà kémi náà ò ṣe dáadáa bó ti ṣe. Àmọ́ bí àtúntò ló ń ṣe tó ìpè la máa fi ránṣẹ́.
0: Ẹ ṣeun ẹ ṣeun. 08163.

0: se mo pe mo le en to ba ni driver's license mo ni ko pe 08032151617 elo e ka san
1: e ma ku eto
0: e seun baba mi ojo ni tiyin
1: Ọlọrun a ma fun yin se o
0: ami ami ami ami
1: e ni tenu gbogbo owo
0: ami ami ami ami
1: e se re bi wa da ba ko ni ba je o
0: ami ami ami ami
1: o pa gbe eto yin e
0: seun pupo e seun pupo
1: Ọlọrun a ma fun yin se o
0: ami ami
1: se o
0: e seun ki la ri to da ninu Nigeria ti Nigeria fi wu yin pe je omo orile de Nigeria
1: ohun to da ni Nigeria po
0: hmm
1: oge mi baba e ti so le kan
0: hmm
1: Ọlọrun fi gbogbo tẹ wa lọrun ni orílẹ̀ èdè.
0: Kábíyèsí.
1: Kò sí àwọn ìlú kan tá a lè tẹ̀sùn.
0: Bí
1: nǹkan ọ̀gbìn lánìí kò sí. Àbí ọrọ̀ ajé. Àbí wẹ́dà wa gbogbo ẹ̀ ló wà. Ọlọ́run mo fẹ́ lè sọ pé Nàìjíríà gan-an lọ́rùn yóò kó sí.
0: Bẹ́ẹ̀ni. Àwa la kẹ́ bàjẹ́ Elédùmarè, òun la fi ń yọ ayọ̀ káyọ̀.
1: Bẹ́ẹ̀ni. Òjò tá a ń sọ pé ó pọ̀ yìí, a rí ibi tí ò ti tí ì rọ̀ lọ́dún yìí. Orílẹ̀-èdè kan wà fúyà ẹ̀kan lọ́dún lòdò mọ́ ọ́rọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ bá wulẹ̀ wa kò sí nípa gbèsè tí ò dá. Ó kò sọ wá wa yìí tó wà mẹ́. Nípa tí àwọn olórí tẹ ń sọ. Ọ̀pọ̀lọ ní tá a bá sọ̀rọ̀ dé gbèrú.
0: Káfù ọdẹ ṣe ń wo ojú òní ti yàn mo rò pé ẹni pé káfù yìí ò ní.
1: Òwe ni mo fààyè
0: ẹ. Ọ̀dà.
1: Now, ìbéèrè tí mo fẹ́ bèrè ni pé ṣé lára àwọn láti gbà tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ títí tìsí ilé ń sọ àbí lára àwọn olórí.
0: Ẹyin tá a kan sọ ni wípé àṣàrí dáadáa náà táwọn olórí wa ṣe àwọn oore tí wọ́n ṣe fún wa àbí olórí kan lọ́sàn mú fóònù tájọ́ fi ń bára wa sọ̀rọ̀ ìwá.
1: Àtẹ̀tẹ̀nu tó bàjẹ́ lákòókò tiẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ ni náà la sọ ìpé dáadáa wọn la fẹ́ sọ lónìí.
1: Ayé ìgbà mínísítà láti Nàìjíríà ti dá kẹ́yìn mọ́. Àwọn olórí ti dá mi. Àwọn èèyàn láti gbàdí kò sí àti ẹni tó kárápà àti ẹni tó ya wèrè kò sí yàtọ̀ láàrin wọn.
0: Ọ̀dà ẹ ṣeun torí kálẹ̀ fẹ́ lómi láàyè láti pè ẹ ṣeun púpọ̀ ojú òní tí
1: wọ́n.
0: ẹ ṣeun. 08162519991 Kí ni dáadáa tó orí sọ nípa orílẹ̀-èdè yìí? Ẹlọ ẹ̀ka san o.
2: Ẹlọ ẹ̀ka san olóòtú.
0: Kí ló kọ yín ibolẹ́ tí ń pè wá o?
2: Ó lọ wà pẹ̀lú mi ló ń sọ̀rọ̀ bàbá ìyanu láti fọ́n.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní bàbá sọ yín jẹ́ o.
0: Àmì kí ni dáadáa tẹ́ ẹ rí sọ nípa Nàìjíríà yìí?
2: Tá a bá ní ká wo Nàìjíríà, ọmọ dà ló dà sẹ́gbẹ̀ẹ́ o. Ẹgbẹ́ ò kí ń ṣe ilé ọmọ o. Kò sí orílẹ̀-èdè tá a lè fi wé Nàìjíríà o. Èmi ti lẹ́yìn tó jẹ́ kó lọ sí Dubai. Ó ní ṣe náà máa ń gáìdì wọn bígbà tí yàn bá ń gáìdì ewúrẹ́ àbí adìyẹ. So àwọn náà látún ṣe wọ́n lọ títí wọ́n á fi lọ wọlé lọ sùn. Kò sáàyè àti rìn káàkiri ìgboro. Náà nílùú òyìnbó tá à ń sọ Ní bàbá ìta kan dédé máa rẹ́rìn-ín wàhálà máa sọ̀rọ̀ wàá máa rẹ́rìn láàrin ìta gbangba.
0: Wà á ṣe fún
2: mi báyìí nìyí. So freedom yẹn so pọ̀. Ọ̀dẹ ìṣòro tá a wá ní ni pé sọ̀mọ̀ pé ilé tó bá ń tòrò àwọn ọmọ àlebẹ̀ ni ò tí dàgbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Because àwọn àkókò kan wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé èèyàn jẹ lè sílẹ̀ kò sílẹ̀ gan kó sùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Kò sí gangan. Ọ̀dẹ nígbà táwọn wọ̀n yẹn tó ti dàbí pé wọ́n ti wá dàgbà báyìí sọ̀mọ̀ gbàdí táwọn tòkè ọyá dàgbà ni wàhálà nílùú kí ọyá. Ṣé o kọ́ náà kójọ kó gbà wá?
0: Àmì.
2: Ṣé o níbẹ̀ nìyẹn o bàbá?
0: Àmì ẹ ṣeun.
2: Ẹ pé tó.
0: Ẹ ṣeun. Bá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó fún àwọn tó fún ọmọ ẹ̀ ní freedom. Ẹja kan sára sí àwọn ìjọba wa o. Ṣé ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí? A ní freedom tó pọ̀ gan o, tó pọ̀ gan wà láì. Àwọn olórí wa sì ń gbìyànjú o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á rí ìgbìyànjú wọn látàrí wípé ẹlòmíì ò jáde lọ kó lórílẹ̀-èdè Nàìjíríà rí. Ẹlòmíì kì í ka àwọn àkọsílẹ̀ lórí ayélujára tàbí inú ìwé kó mọ wo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní abroad. Á kàn bọ́nú gbó á sì fi ọkọ́ kọlẹ̀. a foko kole a ko le barakata si lori tax melo le nsan le lori en to je blood brother temi o wa nilu America o ni ile sohun ki le tin pe mortgage abi bo ni won tin pe je mo pe $8,000 lo nsan lori owo ile yen losu yo to wan san tax lododun tax to nsan lodun lori ile yen is $5,000 e wa si gbogbo e ke wo nto je dakun ba nte calculator $5,000 lododun ke yan ma san lori ile kan ile to je pe iwo lo ni o ki se wi pe rent ile ohun o yato fun owo po ra le to nsan lososu.

0: ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Pumping it up on Adaba FM.

0: Yes, ọwọ́ Ọlọ́run ni ó ń ṣiṣẹ́ agbára, ó ń ṣiṣẹ́ ìyanu. A kan ṣe ètò lele láti CAC Òkè Adéyẹ Ògoluwa. Nínú kan sọ My Children Monte ti gbogbo èèyàn túmọ̀ sí Chapel of Prophetic Praise tí wọ́n ti pé ọdún mẹ́jọ tí Ọlọ́run ti gbé ministry kalẹ̀ àti àjọ̀dún ọdún karùn-ún tí wọ́n ti bẹ̀rẹ̀ convention wọn. Ìyàtọ̀ tí tọdún yìí ní òun ni pé kòlé àgbáyé ni ẹni tí ó jẹ́ ajínrere gbogbogbò fún ìjọ apostolate Christi lágbàáyé ìyẹn baba prophet Ezekiah Olúboyè Ọládéjì wọn a máa darapọ̀ mọ́ wa nínú ètò yìí láti fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti gbé agbádá mi mọ́ wa ẹni tí mo ti ń bá sọ̀rọ̀ látàárọ̀ náà àwọn náà ni màmá wa tí Ọlọ́run gbéràn ilé lọ́wọ́ prophetess Mrs. Tolúwalaṣẹ Adélẹ́gàn JP tí gbogbo èèyàn mọ̀ sí màmá onídùúró mi tàbí màmá no cost for my children mama e je ki a sare wo lododun ti e ba tin seto yi ni alakale ma nwa fun oko ofe lati ko awon eyan wa si ori oke ati eto te ma nse fun awon opo ati awon ti o ku die ka to fun tori pe a fe ma pe won ni alaini tori pe ta ba n pe yan ni alaini gbogbo eyan lo wa nkan kan tabi ikeji n te yin wa le yato si nkan temi wa kini alakale to wa fun ile fun todun
1: ka koko bere nipa ti oko oko ma wa ni former SO now NNPC legbe A division abi
0: o sumo be na
1: o sumo be so e ti ma ri boss meji ni Olorun ti la to ti fun wa ti ati book fun e ti ma ri banner wa ni waju e ti ri photo baba wa Olé Ezekiah Olúboyè Ọládéjì General Evangelist ẹ ti ma ri photo emi náà lórí ẹ ní ọjọ́ yẹn so ẹja pàdé then ìkejì ní fún àwọn opó mo máa ń pè wọ́n ní ìyàwó Jésù ohun tí mo máa ń pè wọ́n nìyẹn máa ń pè wọ́n ní ìyàwó Jésù a ti ní àlàkalẹ̀ tí a fẹ́ ṣe fún wọn ṣùgbọ́n ó tó fi yàtọ̀ ni wípé ní ọ̀la ẹjẹ́ kan tètè dé ní ọ̀la kẹ forúkọ yín sílẹ̀ a dẹ̀ ti ń pariwo ẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin so àwọn kan ti wá tó ti forúkọ wọn sílẹ̀ tẹ bá ti forúkọ yín sílẹ̀ dáadáa lọ́la láàrin ìsọjí yẹn náà láti máa pín ohun tá a fẹ́ pín níwọ̀nba fún àwọn tó kù díẹ̀ káàtó ìwọ̀nba nǹkan tá a bá sì fún yín tó bá ti ń délé yín á di ọ̀pọ̀ lorúkọ Jésù ẹ tún wá náà kẹ wá gbàdúrà fún àwọn ọmọ yín kí ẹ̀yin náà kẹ tún lè jẹ́ alábùkún fún láti máa fún àwọn ènìyàn ní nǹkan so mọ́tò máa wà ní ẹ̀sọ́ ní ọ̀la ẹ tètè dé láti wá pàdé Jésù bẹ́ẹ̀ dẹ̀ ti ń bọ̀ yóò dára fún yín lórúkọ
0: Jésù ẹ ṣe àwọn ni kẹ máa bọ̀ láti wá pàdé Jésù kì í ṣe kẹ wá pàdé wòlíì Ezekiah àbí màmá Tolúwa Láṣẹ Adélẹ́gàn ẹ jẹ́ kí a sáré gba ìpè méjì tàbí mẹ́ta ká tó máa sọ pé ó dìgbà kan náà 0816251999 lẹ́ẹ̀kan sí 0816251999 lẹ́ lè pè wá sí tẹ bá ní nǹkan tẹ fẹ́ bèrè lọ́wọ́ màmá wa wòlíì Tolúwa Láṣẹ Adélẹ́gàn tàbí tó bá ní nǹkan tẹ fẹ́ bèrè nípa ètò tí CAC Òkè Adéyẹ Ògoluwa nínú Cost of My Children Monthly ń gbé kalẹ̀ níbi tí Ọlọ́run àti máa lo wòlíì àgbáyé ni prophet Ezekiah Olúboyè Ọládéjì.
2: Hello.
0: Ẹ káàsán.
2: Táìmù gbà wo ni ètò yẹn ń bẹ̀rẹ̀ náà mà.
1: Yes sir, bólẹ̀ ti ń pè wá sà kí lorúkọ yín sà.
2: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń pè yín.
1: Láti bò sà.
2: Láti ìran àkókò.
1: Aago méjì ló máa bẹ̀rẹ̀ lọ́la sà.
2: Ó dáa mà.
1: Ní agbára Ọlọ́run.
2: Ó dáa.
1: Ṣé ẹ ti mọ ibi tá a ti júwe fún yín yẹn?
2: Mi ọ̀dà sáàdì bẹ́ẹ̀ o.
1: Ok, tẹ bá ti bẹ ṣe ń bọ̀ láti ibi tẹ ti ń bọ̀ yẹn.
2: Bẹ́ẹ̀.
1: Tẹ bá ti dé ṣáṣá tọ́ni tẹ máa kàn lọ́wọ́ ọ̀tún ẹ ti rí bí bọ̀dù wá bẹ̀. So mọ́tò tó bá ti ń gbé yín bọ̀ ẹni kan má gbé yín gba ọ̀bà ilé o.
2: Ẹni
1: kan gbé yín gba
0: ṣáṣá.
1: Ṣáṣá.
2: Ó kọjá ibi Dangote.
0: e te e sa mo ja sasa
1: e mo ja sasa
2: be
0: te ba ti koja si waju die te ti koja bump yen si waju be e ni de federal girls
1: e be lo wa
2: o da o da
1: o da ra fun yin sir
0: e se adupe
1: de layo
0: all right ni lati csc okadeye ogoluwa ninu course for my children Monte ti gbogbo en tumo si chapel of prophetic prayers ola ni gbogbo eto ma bere iyan ojo sunday 30th august to 2nd to 1st september yen tuesday and 2026 owo olorun ni oni akori ti odun yi nibi ti olorun ati ma lo iranse re baba woli ezekiah ajinrere agba fun ijo csc lagbaye ati mama wa ti olorun gbe iran ile lowo prophetess mrs toluwa lase adelegan jp mama oniduro mi tabi mama no cause for my children ki atoma so pe o digba kana e ba wa salaye daada lekun rere lekan si ati pe e se apejuwe ona bi awon eyan se le de ile ijosin csc oke adeye ogoluwa ke wa pe number ti awon eyan le ma pe si lati bere bere kan tabi keji
1: e se olotu te ba tin bo lati akure boya en bo lati lesa to ra won kan tin pe mi lati fe won na tin bo ni awon radio kan te ba tin bo te ba si bo le lakure ele en lo sasa si te si te ba si gbe abe gbe moto ara yin second junction after federal guest college by your left e si ri patako ajuwe wa nbe te ba ko si debe e si mo wi pe oluwa tin se yanu lo te ba ti wole e ma ri school nla kan te ba ti ri e ma wo church ti olorun ko fun wa e ma wo ri oke wa na nbe te ba nbo lati owo lati assist lohun igoba abi lati osi lati
0: oba ile
1: kare akoko te ba nbo lati be e ma wo moto akure e so fun o wi pe ona sasa le nlo te ba si koja sasa die e ti ri our signpost by the right ibele ma wole si koju 2 minutes drive si titi loruko jesu yo dara fun wa
0: amen jesu christ
1: moto moto ma wa ni eso eso eyin na te ba a ma fun yin ni number te ma pe si to ba je pe e debi kan ti moto si be eso ni gbogbo moto wa ma wa eso lo ma wa so gbogbo eyin te ba nbo e wa si eso I mean former eso now nnpc ni obade shida road ni egbe a division ibe le ti ma ri boss meji ti ati gbe kale fun wa so gbogbo awon eniyan e wa lati wa pade jesu mo ma sare fun yin ni nkan kan ka to ma lo ninu iwe psalm 145 verse 16 on ti olorun ni kin fun yin niyan o ni iwo se owo re iwo si te ife gbogbo ohun alaye lorun that means if you come there the lord will lift up his hand he will put it on us and we will see the glory of god and all our children we see the glory of god that's why we say we should come and meet god tomorrow sunday 30th by 2 p.m to 6 p.m e ma bero awon agbofiro gbogbo ti wa nbe ko ti e sewu ko sewu kankan olorun ti fun wa ni gbogbo to ye ka lo fun security wa olorun ni security akoko o ko ran awon eniyan na lati wa se security so e ja pade ni eso ni ola gbogbo eyin se ba nbo e sa wa duro sibe ti ko ba si anfani fun owo moto fun yin e duro sibe moto ma gbe yin e te ba ri pe moto ti lo moto le rin e merin o le rin e marun o depend bi awon eyan bo ba se wa nbe si loruko jesu yo dara fun yin olorun yo te yin lorun
0: ami jesu
1: o te mi na lorun
0: ami jesu
1: te ba nbo lati akure te ba ti de federal guest college second turning owo ni osi owo alafia yin second junction ni junction keji ni owo alafia ile ti wole to ba gba de nbo lati ona owo ati oba ile ati gbogbo te ba ti wole te ba ti kuro ni sasa turning akoko le ma ya si ona yen slopey sisale e wa pade jesu o

0: ẹ̀ṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Chee!

0: shade.
1: Orí dẹ̀ wà rọ́ má ṣèyíde.
0: Ọdún méje mẹ́rẹ̀ yìí o.
1: Yìí Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
0: Yóò ti dà fọ́hun ẹ̀pọ̀ òǹdà.
1: Odùmarè Chere wòrò tọ̀hún ọmọ Adédọ̀wọlé headmaster.
0: Jí bá wọn ti rí bòde.
1: Wọ́n ìkáwó wọn sálẹ̀ ń ya jẹ́.
0: Ọmọ báwo máa jẹ kúrẹ́ o.
1: Oríjìnà.
0: Odìgẹ̀ múra o Prince Johnson Ayọ̀dẹ́lẹ́ Adédọ̀wọlé.
1: Ọmọ alálà gbókùn.
0: Ọmọ alálẹ̀ láre.
1: Ọmọ ṣàgbọ̀ ẹ̀ngùnyàn.
0: Ọmọ jìkàrà jìkàrà gbéngé sùsù.
1: Ẹ̀ngẹ́ máa mú róró.
0: Kùsẹ̀ ẹ̀ngẹ́ mú ṣe jàgbọ̀ lálẹ́ ẹ̀ngẹ́ ọmọ kùrọ̀dá ṣe.
1: Yèmẹ́ gbẹ.
0: Ẹ̀nà fìdánmù ta lọ yìí lò.
1: Prince Babatope Adédọ̀wọlé.
0: Lórúkọ gẹ́gẹ́ bí àtọmọ.
1: Iye ọdún méje ó máa pé o.
0: Ibà máa ti retí bọ́ ọjà.

0: Global Opera nominee.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Where did you buy it? Easy.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa já gbọ́kùnrin sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ Seed Care. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
6: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, Seed Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni Seed Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí Seed Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú Seed Care, wọ́n máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí Seed Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín, kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, Seed Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé oníbìkan tó ti ń jáde, torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, Seed Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀, tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, Seed Care mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí Seed Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. Seed Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde, afani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
5: office nigba to je pe ni epe kan kaakiri
0: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
5: oro le ti gbo were yan gbogbo eyin ti yan fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
0: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
7: cd care there for you
8: Sade ku si okan mi
9: mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti mo de abi titun
8: mami
9: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
8: hypo ke
9: beni awon kokoro ifojuriki igba lero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
10: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
11: hypo mo hypo
12: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo n pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Oda, se kon sun lo ni.
13: Aba, ajo ko ti igbo ni nipa 24/7 Aba Mission. Koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gbalode 24/7 Aba Mission. Ko lo ti nu rara. O ka gbo eyin didun, ara riro. Afogede gede do ti ara danu.
14: Logo lomo Kuri abaduro to
13: ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdac fun telu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
1: say after me millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
15: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
16: It's about to go down.
17: What?
18: My love, what happened?
17: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
18: Cancel this wedding.
19: Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. That's CD care.
17: So all those things don't already dey house?
19: Abba, since last month.
17: Ah, pastor, continue the wedding.
20: Yay! Walk on that, talk together.
19: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CD Care. Pay small, small. Zero interest, normal market price. Download CD Care today.
21: Visit us at Danco Plaza at Jilosun, beside Ulu Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
20: CD Care!
22: Se gbadun gbadun gbadun gbadun gbadun gbadun gbadun gbadun adava
23: emi ni ko si okolomo ni gbadun okole etemi o yato e ma gbo o yato o yato program adaba fm e ma gbo ninu akure emi ni ko si okolomo ni gbadun okole
24: asiko titu lati fami soke ni bigiga e lo So for I want to find me goki. Hello. So for I want to find me goki. We pay a coco titu lati fami soke.
25: Ibe omo yin evangelist Lekan Remelekwemos. E ma fi akoko yi gbo eto oyato. Pe de se ngbo eto yen na. E ma patronize oyato bread. Loruko Jesu eri yin mande. Amen. Latenu atokun eto Ajibola Bandele. God bless. You.

0: kule ba ile ankara le e kuro no ba ile ankero no adebi se ma se ba ya gbo le la npe eto yin eto wa o yato leto eto ni o yato ayi na mo ki ta go marun ba ti koja aseju bele nja ile ise o radio wa adaba 88.9 fm ta ta komale si ilu akure ta wa ntare ohun ni ilu ilaramo ki en mo pe o yato ati ategun ore lawon mejeji ba n gbe oke ile ise oluwa n gbe mi wa lojo mejo mejo ile ise mi parking nigeria limited kilapo pogon ta fi nje ile ise mic mark nigeria limited di
1: oba onide oluyale na sibi
0: eje n bere bayi latori crunching strip si wa eyi to yato keeki lẹjẹ wọn lẹjẹ wọn to yato
1: akunle aje na jama jẹbi eyin mo pe ta na daru mo pe tuntun
0: ice cream to yato popcorn to yato bredi wa lẹjẹ wọn lẹjẹ wọn to yato papa n bari ẹ ni ile iṣẹ ounjẹ wa chicken republic ta takomọlẹ si ipinlẹ ondo ati ni ipinlẹ ekiti gbe oke mo n kí gbogbo etí tó ń gbọ́ mi nínú ilé pé a kú ọjọ́ mẹ́jọ kan a dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí lọ́ọ̀dẹ̀ kú àwa mo n kí gbogbo àwa tí a ń ṣayẹyẹ lónìí pé a kú ìnáwó a dẹ̀ kú ìnara àwa náà ta wà lé wíkẹ́ndì láwa yìí kò ní wíkẹ́ndì gbogbo wa a dúpẹ́ pé a tún lè wá sórí ètò yìí lónìí mo kí gbogbo wa pé a kú ọjọ́ mẹ́jọ kan lọ́dẹ̀ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ micmac nigeria limited iléeṣẹ́ tó máa jẹ́ kí iṣẹ́ àti òṣì kò tán láwùjọ wa ìdí ẹ̀ la fi fẹ́ ẹni tó mọlẹ̀ gbádáadá èyí tá à ń pè ní cleaner tí ó jẹ̀jẹ́ obìnrin tí ọjọ́ orí ẹ̀ tí ò ju ọmọ ọgbọ̀n ọdún sókè ẹjọ́ tí ẹ bá ti nífẹ̀ẹ́ síṣẹ́ yìí ẹ wá sọ oníléeṣẹ́ wa ní alágbàká nílùú àkúrẹ́ kí ẹ mú àwọn ìwé ẹ̀rí tẹ̀ ní dání obìnrin kò gbọ́dọ̀ dàgbà jù irú ẹni bẹ́ẹ̀ kó má ju ọmọ 30 years tó dẹ̀ mọ ilẹ̀ gbá dáadáa tó mọ létúnṣe.
2: Lónìí ẹ̀yin olólùfẹ́ mi mo ń fi àsìkò yìí bẹ̀yìn pé a ní lè gba ìpè lónìí ẹ máa tẹ̀mí ní àtẹ̀jíṣẹ́ ní lágbára lọ́wọ́ lọ́hùn nọ́mbà tẹ máa fi tẹ̀mí látẹ̀jíṣẹ́ wọ́n pè tó bá ti yá àmọ́ ìjọba pé ojoojúmọ́ ló ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí ohun tí ẹ fẹ́ bá mi ti àtẹ̀jíṣẹ́ sí leléyìí ó kan táyé ó kan kẹ́hìndé ó kan ìdòwò dẹ̀ kan àlàbá ẹ mo wá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí yìí pé tó bá jẹ́ pé ẹ̀yin ni tó bá jẹ́ pé ẹ̀yin ni kí ni ohun tí ẹ máa ṣe arábìnrin kan olótasí àgẹ̀rẹ̀ ọkọ ẹ̀ wá pè wá pé ká jọ kí lòun lè ṣe lábara tó ń wá ẹ̀ kí ni arábìnrin yìí ṣe àwọn arákùnrin wọ́n wà ní ilé mi rẹ́ǹtì òun àti ìyàwó ẹ̀ nǹkan wá sá fẹ́rẹ́ báyìí láńlọ́ọ̀dù ṣàwà fún wọn níwèé pé kí wọ́n jáde pé òun fún wọn ní gbèdéke ọjọ́ méje torí pé láńlọ́ọ̀dù yìí náà mòfin ó ló ti lọ sí kóòtù wọ́n ti fún wọn ní oṣù mẹ́ta èyí tó kù báyìí ní ọjọ́ méje láti kú ẹrù arákùnrin yìí olóhùn wá ń sáré kiri oníbẹ̀ ni ìyàwó òun ti wá pè òun pé kó má wulẹ̀ sáré kiri mọ́ ipò onílé kan tó ń kọ́ síbì kan pé kó jẹ́ káwọn kó lọ bẹ̀ arákùnrin yìí lóhùn wá bèrè lọ́wọ́ ẹ̀ pé o kọ́lé síbì kan o jẹ́ kó òun mọ̀ o wá ní kó òun kó lọ bẹ̀ arákùnrin wa ń bèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà wípé ṣé kò ń kó lọ́rú ilé báyìí tóun bá tiẹ̀ kó lọ́rú ilé báyìí kí ló lè jẹ́ àtúbọ̀tán njo obirin to ba di ola to ba kerun sita ki lohun fe ba olohun oba fa o leyan omo nigeria ejo e la lawyer ibi to nle se baba landlord fun lojo meje iyawo n kole ko so fun oni ko nje ka won ma ko lo be kin to se ojo opo yi ke to le ma temi lati ejise e je n koja lo si chicken republic kin won ni fun mi loke lo
3: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You day busy, you day hungry, and leaving your spots now no go. We understand it. That's why Doorstep day here. Oya to cake lovers, we got you. Oya to bread lovers, nko, we got you. Chicken Republic meals, all of them day on Doorstep. You are just one tap away. Order them, track them, receive them, just like that. Save time. It's better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oya to cake, oya to bread. I won't jewa ni Chicken Republic. Chakam, iroron today. E order, careful kambale, sibikibite bawa. Logon, ni yosi koinara, lese kese. E download Doorstep, loni in lori Play Store ati Apple Store. Kasi deliver on jenye funye. Lo batan e jeun ke yo Doorstep onje re lenu ona re ofe lo bade fun gba akoko fun alaye kikun idojuko sesi supermarket alagbaka akure nipinle ondo number won ni 0707 469 1997 Doorstep jeun pelu irorun Chicken Republic taste more
4: emi omo yin Ademola Adesina to fi gba kan gba ballu fun Nigeria nti mo fe so fun ni asiko ti mo wa ni pe o yato bread o wa legbe mi bi ni mo nje lowo lo fun mi lokun lo fun mi lagbara mo ti nje bo lojo ti pe o lo gbe mi debi ti mo wa loni yi mo wa n fun ni imara loni yi lo yi pe eyin eyan mi o yato bread ni ke

0: ọ̀tọ̀ ní ti búrẹ́dì ó yàtọ̀ ní gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù.
1: ó búra gàdàbú gbà sí ara.
0: ta bá sọ̀rọ̀ nípa búrẹ́dì tó ṣẹra lóore.
1: tí màrà jí pẹ́pẹ́.
0: tí mo ní yọ bí ọmọ tuntun. má yà sọ́tọ̀ ẹ má yà sọ sí. búrẹ́dì ó yàtọ̀ ń gágá lọ ògùn ẹ̀.
1: ilé iṣẹ́ wa wà ní Ìkọyà Road Òkìtìpupa lẹ́yìn Chicken Republic.
0: bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́
1: lẹ́yìn Chicken Republic
0: alágbàká Àkúrẹ́.
1: nílùú Ìkàrẹ́ a wà ní Behind Chicken Republic Jubilee Road Ìkàrẹ́ Àkọ́kọ́.
0: bákan náà la tún wà ní ìlú Àwọ̀ opposite Baptist Church Ìyẹ̀rẹ́ Àwọ̀.
1: ní ìlú Ọyẹ́ a wà ní opposite St. Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì.
0: Bank Road Lawa Bisa Chicken Republic Lado Èkìtì.
1: ní ìlú Ondo a wà ní BKM2 Ife Road Valentino Bisa Soka Filling Station
0: Ondo
1: 08079491338.
2: ó yàtọ̀ búrẹ́dì gangan ni kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
0: búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
1: ẹ bá ra o.
3: ilé iṣẹ́ ó yàtọ̀ bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá ó yàtọ̀ bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
4: ẹ máa jó ẹ máa yọ.
3: ó yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayégbájú ìlú péjú ìtajà ayédè ìkọ̀lé àtàwọn ìlú yòókù ìrọ̀rùn ti dé kò sí wàhálà mọ́ láti rí búrẹ́dì rà. ó yàtọ̀ bread ọ̀rẹ́ ẹ̀wà ìmùlẹ̀ tí tó ṣe rẹ́gí pẹ̀lú mọ́ínmọ́ín àtàkàrà. ó yàtọ̀ bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì ó yàtọ̀. orúkọ ní rò wọ́n ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. ẹ̀wò èwo ni ká fi búrẹ́dì sínú tí ó má lè gbéra. káì bíi tí ó yàtọ̀ búrẹ́dì kọ́ ó kún ni lọ́wọ́ yó ni líkùn lọ tìrín lọ́nà fún. ó yàtọ̀ bakery wà ní Ọlọ́runṣògo Street Ilésẹ́ Quarters along Ọyẹ́ Ìfàkì Road opposite St. Peter's and Paul Primary School Ọyẹ́ Èkìtì. à ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. ẹpẹ́ mánéjà sórí 0705-139-0131.
5: ọ̀rọ̀ ayé títì kọrin jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ.
6: àwé oyin mọ lóró ni ọyàtọ̀ bread.
5: ó rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ́ o.
6: ọ̀tẹ̀tọ́ ni èyí tó yàtọ̀.
5: ọyàtọ̀ bread àjẹkùnrin lánì èròjà kẹsàn-án lóore líkúnú rẹ̀ bámúbámú èlì bromlate kàbí sakarini. báà lè yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ́ líjè tí ò rí ìwé igi kété alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọni kété olísùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. ọyàtọ̀ bread ni kí a jẹ́ size by size ni kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. ọyàtọ̀ bread ó gbáyì jàre dédé kó abọ̀ lulẹ̀ oṣẹ́ran ní Chicken Republic Bank Road Ado Èkìtì. kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra ó yàtọ̀ bread. o yóò ké sí mọ́níjà náà lórí nọ́mbà 08150643082.
7: ó yàtọ̀ bread. ó yàtọ̀ yọ.
8: ẹyin yan wa ẹ ti mọ pe ọjọ mẹjọ mẹjọ báyìí la máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ ká rí búrẹ́dì òyàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. mọ́níjà ó ti wà ní agbára pẹ̀lú mi ẹ máa káàbọ̀ sí lágbára.
9: akí olóòtú ẹṣin ṣeun.
8: àwọn yin bó la ti lè rí búrẹ́dì òyàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
9: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì òyàtọ̀ rà ní ìlú Ado Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì ká mọ ti ìlú Ado Èkìtì ká mọ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi Old Garage Èkìtì State Hospital ti bẹ̀ ní Adébáyọ̀ kẹ́mọ̀ pé Olúkayọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. gbogbo àwọn èèyàn ti bẹ ní Erifun Ìkẹ́rẹ́ Road Poli Bashiri Nova sí Alsin sí Ìlókun sí Ìrọ̀nà ẹ mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028818520. gbogbo àwọn èèyàn ti bẹ ní agbègbè Abẹ́ Kòkó sí Ìkẹ́rẹ́ Road Ọ̀nọ́là Emure Ìsẹ̀ Ìgèdè Ọ̀tún Ayétòrò ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151. gbogbo àwọn èèyàn ti bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Spotless Stadium Fìyìnfolú àti Odò ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. gbogbo àwọn èèyàn ti ń bẹ ní omission jana ẹfun aláàyè atikankan àti ajébámidélé ní gbogbo agbègbè báwọn ẹ mọ̀ pé flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060045002. gbogbo àwọn èèyàn ti ń bẹ ní bashiri faglo ọlọ́run ṣògo teaching hospital sí òkèlá sí ìwòròkó ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032145281. ní agbègbè ara mọ̀kọ àti èrìò ẹ máa pe nọ́mbà yìí 08032934892. ẹ pe rọ́dà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní ìwòròkó Adébáyọ̀ omission jana àti odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106922550. gbogbo eyin te wa ni ilawe si ado e ma pe ero bani soro yi 08032247470 e pe igba yi dola sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni olorun sogo prosperous rosebud faglo okela danimo Number yi na ni ke mo pe 08033456852 e pe ti anke bright sori ero bani soro yi gbogbo eyin te wa ni iworoko si are afao si precinct road 07068123863 gbogbo eyin te wa ni housing estate odo ado adebayo e pe igbimo sori number yi 08032455812 ni bank road Poly Road, Ekwe West End, sorry, yero, bani soro yi, 08034280157. Nya wegwe, Iwaro, Afao Road, Ekute, Ekwe, Ilorin, sorry, yero, bani soro yi, 08039249070. Ni Ijero, Irono, Ekwe, God Blessing, sorry, yero, bani soro yi, 09067682871 ni ikigbishin olorun da zone 8 new cbn ati afe babalola epe iya bolu fayemi sori number yi 07062032610 sibe si lati ipinle kiti gbogbo awon eyan ti be ni agbegbe oye ayegbaju ilupeju ifaki ayedesan gbogbo awon eyan ti be ni ikole ayedun osi itapa gbogbo awon eyan tin be ni iyin ido ati gbogbo agbegbe ban ban awon ero bani soro yin na ni ke kole ke mo pe 08165151613 tabi 07037916259 tabi 08066301889
10: e je kin koja lo si eka polowo oja ta ba pada de ka wa to koso si ipinle ondo

0: bẹ́ẹ̀ni fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì ó yàtọ̀ búrẹ́dì ní o fẹ́ bí aláyọ̀ orí iléeṣẹ́ wa wà ní ó yàtọ̀ plaza lẹ́yìn chicken republic lálẹ́gbàká àkúrẹ́ tẹlifóònù 08033035183
1: nípínlẹ̀ èkìtì wọ́n wà ní chicken republic bank road ladọ èkìtì tẹlifóònù 08150643082
2: ní ìlú ọyẹ a wà ní dojúkọjú st peter and paul primary school ọyẹ èkìtì ní ìlú ọwọ a wà ní dojúkọjú baptist church ìyẹrẹ ọwọ ní ìlú ondo a wà ní pkm2 ife road lẹgbẹ valentino soka fili station ní ìlú ondo a wà lẹyìn chicken republic jubilee road ìkàrí àkókò ẹ má gbàgbé ẹka wa tún wà lẹyìn chicken republic lọkìtì pupa
3: ẹ lè kàn sí wa lórí ẹrọ káyélujára wa www.mcmackin.com.ng
0: iléeṣẹ́ mcmackin nigeria limited ló ń ṣe búrẹ́dì tó dára fẹ́ bí aláyọ̀.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
5: Mánìjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyè àtọ̀rà.
6: Gbogbo àwọn èèyàn tí ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí ìkàrẹ́ ubẹ̀ júbílì àgbálùkù ìyànì ìkáràmù gédégédé àjọwá àti gbogbo ẹ̀yìn tẹ́ ń béèrè fún búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Kogi ẹ lè ríra ní Àjọkúta Tòǹbẹ̀ Ìkàbà Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264 ẹ mọ̀ pé ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá Ikún Àkókò Ọ̀bà Ọ̀kà Ìdóàní Ìdógún ẹ mọ̀ pé ọláìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834 gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá Ọ̀kà Súpárè Ìmẹ̀rì ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142 gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní Ìkàrẹ́ Arigidi Ọ̀gbàgì Ìmẹ̀sí Àgbádo Òkè Àgbè Oyin Omo Èkìtì Ìyàmoyè Ẹ̀kìrìn Àdé Ẹgbẹ́dá Ìyàrà Ìgbágún Ifẹ̀ Olúkọ̀tún Pọ́nyán ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508 ní agbègbè Àgbálùkù Ùgbẹ́ Ikún Àkókò Ẹ̀pìmì Ìṣùà Ìfira Àkùngbá ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906 ní àkókò Ẹ̀dó àti Àùchi ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
4: Mánìjà ẹ̀ka àbọ̀ padà láti àkókò ẹ jẹ́ kọjá lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá pàdà dé mánìjà ẹ jẹ́ ká mu láti ìlú ọ̀wọ́.
7: Mcmackin Nigeria Limited
8: iléeṣẹ́ alálùbáríkà nílé-iṣẹ́ wa
7: ó yàtọ̀ bread
8: àwa ni bàbá
7: ó yàtọ̀ cakes
8: ó jò lẹ́nu.

0: sí make my king.
1: Àwà lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀. Àwà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, àwà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Ado Ekiti, àwà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, àwà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Ekiti.
2: Ní ìlú Àkúrẹ́, àwà ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olúléeṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Ilé-iṣẹ́ mi Maki Nigeria Limited. Bàbá ni wá.
3: Manager, ẹ káàbọ̀ padà.
4: Àwọn bitẹ́sì lè rí búrẹ́dì oyàtọ̀rà ní agbè ọ̀wọ̀ náà ní Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọ̀gbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé. Kẹ́ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ mọ̀ pé bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Arúwà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣò Front of Poly, Ùṣù Adà, Ẹ̀yin Ogbè, St. Catherine, Ìyẹ̀rẹ́ àti Emùré. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìṣù Adà Junction, Ìṣù Adà Inside, Òkè Ògùn. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Agbe Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Ìṣẹ́lú, Ìṣù Adà Road, Uka, Ẹ̀yin Ogbè Market, Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ̀ wà ní ọjà Ọjọ́mọ sí Poliside, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògùn àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
3: Mánígà ohun látẹ̀kan.
4: Ẹ ṣeun gan ni.
3: Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ̀ kọ́ṣọ́ sí ìlú Òkè-tí-pupa.
4: Nílùú Òkè-tí-pupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors ní gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìgbókọ̀dá Orí Omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Gbónlá, ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní agbègbè Òkè-tí-pupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìlú Titun, Ìkọ̀yà. Ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìgbọ́kọ̀dá àti agbègbè Orí Omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká. Ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkè-tí-pupa, Ugbobini, Ìdèpé, ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276. 60 39.

0: ìjì ilé ìfẹ́ mo dákẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀. tẹ́tí pòǹgbẹ búrẹ́dì ò yàtọ̀. ìròyìn ayọ̀ rèé o. iléeṣẹ́ mcmaki nigeria limited gbé àrà ọ̀tọ̀. àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú ondo. ọbẹ̀ ìtọ̀ ìtọ̀ ìjọgbanyugba. kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀ ló ń lò wá. àjẹpẹ́nu látó dùn tó ki tó lómi lára tó dúró tigẹ̀ tigẹ̀. ó yàtọ̀ búrẹ́dì nìyẹn. tí àbùbù tán jumbo size lérí tẹ́lẹ̀ tẹ́ ń wí. titun yẹranyẹran ti dé wàyí o. bàbá bàbá ló ń jẹ́. ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀. má jẹ́ sọ̀rọ̀ jù. ìtọ́wò làá máa dún ọbẹ̀. ìwọ náà lọ ra tiẹ̀. ó wà lẹ́jẹ̀wọ́ lẹ́jẹ̀wọ́. ní gbogbo size tẹ bá fẹ́ títí dórí wheat bread. It's joy all the way as McMaki Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying. And now we bring you more. Oyato Baba Baba Bread. Oja no, lati je alagbata Oyato Bread. Tabi fekurera laye. Niti Oyato Bakery. Niti tungbi gbona feli feli. Eko siwani Valentino Junction. Beside Soka Filling Station. Ife Road, Ondo. Tabi ke ekwe wasori.
1: 0807-949-1676.
0: Oyato Bread. Baba Baba wo.
2: kaabo pada manager awon bo lati le ri bread wa ni ilu ondo ati agbegbe
3: ni ilu ondo ati awon ilu to yi ka e le mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni ademulegun akinjagunla sabo arigba bola oka garage si agbegbe mmm catholic e mo pe afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe ademulegun si oluyemi si akinfolarin si gtb si akure garage ni agbegbe ondo si odo ayo epebetiku sori number yi 08068677977 ni agbegbe ile oluji ati akure garage nbe e mo pe pasma sori ero bani soro yi 08140466822 ni akure garage bakana si ipetu onipanu elimo pe damsam sori ero bani soro yi 08089954319 na gbe ilesha na ni ipinle osun ele pe number yi 08130968872 ni agbegbe olode etioni ifetedo osu ati ife epe dupe ife sori number yi 07036373878 ni agbegbe ife garage gani junction ati ayeyemi epe busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni okada axis e ma pe victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe olode ati agbegbe re e pe opaleye sori number yi 08038305208 ni ife garage fagun jolako ati olugbenga e pe oji sori number yi 08139391717 ni agbegbe harmony south city lipakala e pe adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa teleba bredi o yato lodo won na ni adeyemo bi pe leye grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka wa po silu akure awon bo lati le ri bread o yato nilu akure tabati eka polowo ojade
4: oniroyin wa ti de o eba mi sha alape eba mi sha alape
5: lẹ́yìn atótónu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kìn lọ́bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì ti ń ṣara lóore ti ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
6: kò sírò oúnjẹ tí ò bá rẹ
5: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
6: ọ̀rẹ́ ìwà ríro
5: alábàárin ọbẹ̀ ata
6: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
5: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore àwa lẹ́yìn chicken republic jubilee road ìkàrí àkókò ní ìlú ọ̀wọ̀ àwa ní dojúkojú baptist church ìyẹ̀rẹ̀ ọ̀wọ̀ ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn chicken republic lọ́kìtì pupa ní ìlú ondo àwa ní pkm2 ife road lẹ́gbẹ̀ẹ́ valentino soka filling station ní ìlú ondo ní ìlú àkúrẹ́ àwa lẹ́yìn chicken republic lálágbàká ní ìlú adó èkìtì àwa lẹ́gbẹ̀ẹ́ chicken republic bank road ní ìlú ọyẹ àwa ní dojúkojú st peter and paul primary school ọyẹ èkìtì búrẹ́dì ó yàtọ̀ àjẹpọ́nrún láwùjẹ àjẹmáraji pépé àjẹlóba.
2: ẹ káàbọ̀ padà manager ibo lati le ri búrẹ́dì ó yàtọ̀ nílùú àkúrẹ́.
3: nílùú àkúrẹ́.

0: ìbànújẹ́.
1: Àtẹ̀jíṣẹ́ yìí ó ń wọlé nkẹ̀tí nkẹ̀tí yìí tó bá ti gbà káàkà òun. Ohun tí mo kàn fẹ́ bẹ àwọn èèyàn tó ń tẹ̀mí látẹ̀jíṣẹ́ báyìí ni pé ẹ jẹ́ ká máa ṣe ní ṣókí ṣókí ṣókí ká dẹ̀ kọ́ dáadáa kó ṣe é kà ẹ jọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀.

0: Ori atejise gba lati odo Ola lati Igoba. Olotu ori re nla ni fun okunrin to ba je pe won o wa tele iyawo won. Lati lo ma gbe ile yi. Ola lati Igoba. Oda na. E je nkoja lo si eka apolowo oja.
1: Ara ọ̀tọ̀ tún lè yí tá a gbẹ́jẹ́ o. Alára nítorí ohun ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látúngbẹ́jẹ́ àkàrà ìbò alájẹpọnula tí ń mọ̀dẹ ìyàwó òde ọjọ́òbí àti gbogbo ayẹyẹ ó yẹ ni láìyẹlẹ̀ ṣe ìtúgbọ́ nípa ó yàtọ̀ fruit cake chocolate cake sponge cake coconut cake cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake ní kẹ́ mọ yẹn láàyò a tún ṣe cream cake lóríṣiríṣi bó lẹ ṣe fẹ́ sí ṣé whip cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò bẹ́wù dé o eléyìí yàtọ̀ sí kìtì pọpọ.
2: Iléeṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa, ní ìlú Ọ̀wọ̀, a wà ní Ìdímù Ṣàṣà, ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá, a wà ní Jubilee Road, ní ẹgbẹ́ Adé Peter Filling Station, Ìkàrẹ́ Àkókò, ní Àkùngbá, a wà ní Ìkàrẹ́ Road, Àkùngbá Àkókò, ní ìpínlẹ̀ Èkìtì, a wà ní Bank Road, Adó Èkìtì.
1: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza, Alágbàká Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08079491467 tàbí 08079491481. Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní kẹ́ ẹ máa yàn láàyò.
0: Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní máa yàn láàyò fún àǹfààní ẹ̀yìn tí ẹ ti da ọjọ́ ìgbéyàwó àbí ọjọ́ òbí tí ẹ ti mọ̀ pé ó ti ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àbí ẹ̀yìn ṣe ìṣílé àbí ẹ̀yìn ṣe ìfinijòyè àbí ẹ̀ ń fi ẹ̀yìn tìlẹ́nuṣẹ́ ilé tá ń pè ní retirement. Ohun tẹ́ kan máa bá mi ṣe ni pé ẹ kọjá lọ sí gbogbo àwọn ẹ̀ka ilé oúnjẹ wa ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì Chicken Republic kí ẹ lọ bèrè fún àkàrà òyìnbó yín. Ẹ̀yin tẹ́ wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ kọjá wá sí Bank Road ní Adó Èkìtì ẹ bá Chicken Republic ńbẹ̀ ẹ lọ bèrè fún àkàrà òyìnbó yín. Ẹ̀yin tẹ́ wà ní ìlú Àkókò Àkókò mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ bá wá Sàkùngbà àbí tẹ́ wá sílùú Ìkàrẹ́ ẹ bá Chicken Republic ńbẹ̀ ẹ lọ bèrè fún àkàrà òyìnbó yín. Tẹ́ bá ní ká gbé wá àbẹ́ wàá gbé kò béwu dé. Ẹ̀yin tẹ́ wà nílùú Ọ̀wọ̀ ẹ máa lọ sí Ìdímù Ṣàṣà nílùú Ọ̀wọ̀ láti lọ fún àkàrà òyìnbó yín. Ẹ̀yin tí ẹ wà ní Àkúrẹ́ kò síbi tẹ́ ń gbé ti Chicken Republic tí ò súnmọ́ yín nílùú Àkúrẹ́. Ẹ̀yin tẹ́ ń gbé ní Ọ̀bá Ilé Alágbàká Ìjàpò ẹ máa bọ̀ lólu iléeṣẹ́ wa ní Alágbàká ẹ bá Chicken Republic ńbẹ̀ wá bèrè fún àkàrà òyìnbó yín. Ẹ̀yin náà tí ẹ wà ní Ọ̀dà Road lọ sí Olúwàtúyì Hospital Road ẹ máa bọ̀ ní Shoprite Shopping Mall ẹ bá Chicken Republic ńbẹ̀. Ẹ̀yin tí ẹ wá ń gbé ní Oyèmẹ́kun Awulẹ̀ Iléṣà Garage oríta Ọ̀bẹ̀lẹ̀ wá sí Ìgbàròkè Ìlara ẹ máa bọ̀ ní Ọlọ́kọ́ ẹ bá Chicken Republic ńbẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní Òkìtì Pupa àti agbègbè Ìrẹ̀lẹ̀ ẹ máa bọ̀ ní Òkìtì Pupa láti wá jẹ ìgbádùn Chicken Republic kí ẹ bèrè fún àkàrà òyìnbó yín. Ẹ̀yin tẹ́ wà ní ẹsẹ̀ odò àti ìgbọ́kọ̀dá tẹ bá ti wọ flying boat díẹ̀ tẹ kàn bọ́lẹ̀ ẹ máa bọ̀ ní Kùrùgbẹ̀nẹ̀ Road ní ọ̀nà Òkìtì Pupa ẹ bá Chicken Republic ńbẹ̀. Ẹ̀yin náà tẹ́ wà ní ìgbọ́kọ̀dá ẹ bá Chicken Republic ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bèrè fún bẹ́ẹ̀dì ó yàtọ̀ ẹ kàn kọjá lọ sí ẹni Chicken Republic tí ó bá wà ní agbègbè yín ẹ bá bẹ́ẹ̀dì ó yàtọ̀ ńbẹ̀ bíbá.
3: Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé à ń fẹ́.
4: Ẹni tó mọlẹ̀ gbá dáadáa èyí tá ń pè ní cleaner tí ó jẹ́ obìnrin tí ọjọ́ orí ẹ̀ tí ò ju ọmọ 30 sókè tí ẹ bá ti nífẹ̀ẹ́ ṣiṣẹ́ yìí ẹ wá sí olúléṣẹ́ wa ní Alágbàká nílùú Àkúrẹ́ kí ẹ mú àwọn ìwé ẹ̀rí tẹ ní dání.

0: gbogbo ẹyin tẹ bá ń jíjọ ẹ ra wá búrẹdì ó yàtọ kẹ máa fi lo ti kẹdẹ jẹ kó máa lọ bẹẹ ọyá. Mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ìta ògbólú olóòtú ó ní ohun tí ó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn rí dáadáa tó jẹ́ pé ó fa wàhálà. Ó lóun akàngba arákùnrin níyànjú ni pé kó jọ kó má tẹ̀lé arábìnrin lọ nítorí pé ikú tó bá ṣí ni ní fìlà ewu ilẹ̀ ń pa yóò pé òwe ló ń pa fún ni ikú tó ṣí ni ní fìlà òwe ló ń pa fún ni ẹ̀yin náà ń pòwe nìyẹn o pé ẹ má tẹ̀lé arábìnrin lọ. Mo ń fi àsìkò dúpẹ́ lọ gbogbo àwọn managers àti gbogbo àwọn supervisors wà ní bakery àti ní chicken republic pé ẹ kú sí ọpọlọ. Bẹ́ẹ̀ni mi gba gbogbo àwọn operation staff pátápátá gbogbo yín ni mo kí ní chicken àti ní bakery wa pátápátá ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mo fi àsìkò kí gbogbo àwọn security àti gbogbo àwọn drivers wa pé bẹ́ẹ̀ ṣe ń lọ láyọ̀ náà lẹ́mọ̀ àbọ̀ láyọ̀ ẹ̀yin driver wa ẹ̀ní fi igbó ẹ̀ní fi ṣọ̀nà gbàǹgbé òkè. Ajumala bá ń délé yín rèé di wọ́n náà ń lónìí ẹ̀yin lójú Olódùmarè. Mo ní mò ń lọ lónìí, mo ní mi ò ní lọ lékú lọ́wọ́. Mo ní mò ń lọ lọ́sẹ̀ yìí, mo ní mi ò ní lọ lé àrùn lọ́wọ́. Tó bá láwọn tó parapọ̀ bíríkótó bìrìkòtò pé mi ò ní wá lọ́jọ́ mẹ́jọ, irú àwọn ẹni bẹ́ẹ̀ mi ò ní try láti dé bárú wọn. Ó tún da ní ọjọ́ mẹ́jọ. Bye for now.
1: Àwa ń lọ, ó nígbà ò ṣe, ká má fi kú yàrá wa, ká má bàrún yàrá wa. Ajibọlá Gbámidélé o, olótú ọyàtọ̀, ètò ọyàtọ̀ ń lọ, lọ́sẹ̀ yìí ó tún dọ̀ ọjọ́ mẹ́jọ, ká má fi kú yàrá.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín, a kú iṣẹ́ látàárọ̀ ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ Rédíò Adaba FM 88.9 Àkùrẹ́ ìlú Ìlàrá-Mọ̀kìnlá Wàtá tí ń gbóhùn Sátẹ́gùn Fọlájìn Oyetayo oníròyìn yín ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Sẹ̀tìmá yóò bá àwọn aládarí nílẹ̀ Adúláwọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àgbò agbègbè lórílẹ̀-èdè Àǹgólà. Iléeṣẹ́ ààrẹ pe Àtíkù níjà lórí ìlérí rẹ̀ láti sí àwọn ẹnubodè. Àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara padà sílé fojú rinjú pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn lẹ́yìn ọ̀pọ̀ oṣù nígbèkùn.
2: Ìròyìn kalẹ̀ Àdàbà 88.9 FM lẹ́ ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Sẹ́nítọ̀ Kasim Sẹ̀tìmá ìròyìn jẹ́kọ́jẹ́ ni wípé yóò darapọ̀ mọ́ àwọn adarí nílẹ̀ Adúláwọ̀ tó ń ti àwọn ẹ̀kan tó rọ̀ kàn láti pa bìyàbìdùn ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe nípa ọ̀nà àgbà láti wójútùú sí ọ̀nà ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò àti láti lè jẹ́ kí àgbéǹde kó wà lójúnà àti lè dènà àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n tó ń ti gbódò ọ̀rọ̀ sọ ní ẹkùnlẹ̀ Adúláwọ̀. Igbákejì ààrẹ ilẹ̀ yìí ló ti fìlú Àbújá lẹ̀ lọ sí Luanda àti ṣe olú lórílẹ̀-èdè Àǹgólà níbi tí yóò ti ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi àpérò ẹlẹ́ẹ̀kọkànlélógún tó jẹ́ ti àwọn olórí orílẹ̀-èdè àti ti ìgbìmọ̀ ìṣèjọba ilẹ̀ Adúláwọ̀. Nínú àtẹ̀jáde látọwọ́ olùdámọ̀ràn pàtàkì àgbà rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Stanley Wocha lónìí ọjọ́ Sátidé ló ṣe lálàyé pé àpérò ọ̀hún ni yóò dá lórí ọ̀nà àtọ̀ láti wọ́ ọ̀nà àbáyọ sí àwọn rògbòdìyàn tó ń tilà lórí àti láti lè jẹ́ kí wọ́n yanjú àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n eléyìí tó ti wà nílẹ̀ eléyìí tí yóò tún jẹ́ kí àlàáfíà tó péye kó wà kó sì fìdí rinlẹ̀ ní tìbútòrò ilẹ̀ Adúláwọ̀. Igbákejì ààrẹ ẹni tí àwọn olùdámọ̀ràn pàtàkì ọ̀gá àgbà lórí ọ̀rọ̀ ètò ààbò àti àwọn aṣojú lẹ́kàn-ún tẹ̀lé ni yóò fi ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu lélẹ̀ níbi àpérò náà lójúnà àti lè jẹ́ kí wọ́n mọ ipò eléyìí tí orílẹ̀-èdè yìí wà àti ọ̀nà eléyìí tó ń gbà lójúnà àti lè jẹ́ kí ìfarajìn àti ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè ń gbé láti jẹ́ kí àlàáfíà kó fìdí rinlẹ̀ ní tìbútòrò ilẹ̀ Adúláwọ̀. Sẹ̀tìmá ìròyìn jẹ́kọ́jẹ́ ni wípé yóò padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìgbà tí wọ́n bá parí àpérò ọ̀hún tán lórílẹ̀-èdè Àǹgólà. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tí igbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí Àtíkú Abubakar sọ lórí ìlérí rẹ̀ láti sí àwọn ẹnubodè ilẹ̀ tí wọ́n bá fìbò gbé wọlé lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì lálàyé pé gbogbo àwọn ẹnubodè tó jẹ́ ti orí ilẹ̀ ni wọ́n ti ṣí sílẹ̀. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Sunday Dare ṣe lálàyé pé ọ̀pọ̀ àwọn ẹnubodè tó jẹ́ ti orí ilẹ̀ òun ni wọ́n ti ṣí sílẹ̀ ní oṣù kẹta ọdún 2024. Dare ṣe lálàyé pé ẹnubodè tó jẹ́ ti orí ilẹ̀ ní ti Kamba ní ìpínlẹ̀ Kebbi òun ni wọ́n tún ṣí sílẹ̀ nínú oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ pẹ̀lú pé ń ṣe ní ìjọba ni kò tí yí ìlànà ṣíṣí àwọn ẹnubodè orílẹ̀-èdè yìí padà. Ó sì lálàyé pé bí Àtíkù bá sọ nípa èròǹgbà láti mú kí yọ àwọn àlàkalẹ̀ ọ̀rọ̀ ètò ààbò ẹnubodè ilẹ̀ yìí àti pé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ni kó sọ ní pàtó nípa àwọn àlàkalẹ̀ eléyìí tó ṣeéṣe kó mú kúrò pàápàá jùlọ lásìkò tá a wà yìí àti pé kó sọ ọ̀nà àbáyọ eléyìí tí yóò wá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdúkùkù lájàmọ́rò ètò ààbò àti kíkó àwọn ìjọgun wọlé. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ yìí wá rọ àwọn olóṣèlú láti máa ṣe àwọn ìpolongo ìlérí wọn lórí àwọn tó bá jẹ́ ojúlówó. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún igbákejì ààrẹ ilẹ̀ yìí nígbà kan rí Àtíkú Abubakar pe ko ma lo awon ipinu isejoba re Bola Tinubu lori oro eto abo enu bode gege bi ifigagbaga lori oro oselu ma mo se ni won wa ro atiku lati wo awon igbese ohun gege bi ele to se pataki lati wo na bayo se oro ipenija oro eto abo ati dagba soke awon amayederun nile yi ninu atejade kan le tun fi ta nilo Abuja minister fun oro eto abele nile yi dokita Olubomi Tuji Ojo se lalaye pe awon ipinu ele ti sijoba are Buhari ati sijoba are Bola Tinubu ti gbe lati daabo awon ilu to wa ni enu bode nile yi latowo akolu awon Boko Haram ati sowo so se awon agbesunmi ko gbodo je eleyi ti won ma fi se awewa latowo loselu kankan bo ti wule ko mo tojo ojo lo wa se lalaye pe o fe dabi ni wipe igba keja re le itele ri ni ko ti tele awon alakale eto eleyi to ro mo ro enu bode nile yi lopo odun seyin ko to panupo ma se lalaye pe mo se ni won ti ti awon enu bode ile Nigeria wayi o are ile asofin agba le yi gosui apabio lo ti fida awon omo orilede Nigeria loju wi pe eto idibo sipo are to nbo lona lodun 2027 ni ko ni pa gidi na oju se awon asofin agba le yi bo ti wule ko mo apabio se lana yi pe awon asofin on ni o ma tesiwaju ninu ise iroju won papa julo laarin gbedeke odun merin akoko won bo tile je wi pe igbarade wa nile fun eto idibo to nbo na o se lalaye pe awon asofin ni o ma se sion ise asofin won pelu ise ipolongo na loju na to se lalaye pe ise eto ipolongo ibo lo le waye lasiko gba ti ko ba si ise fun awon asofin apabio lo soro ni ilu Oyo ti se ololu ipinle Akwa Ibom leyin gba ti awon ekan ninu egbe silu All Progressive Congress nipinle ohun se ipade papo pelu are Bola Ahmed Tinubu apabio ati gomina ipinle ipinle ohun Umu Eno nibi ti won ti lu won logo enu saaju eto idibo sipo are to nbo lona lodun 2027 wayi o ajo yaga Africa lo ti se lalaye pe o ti sagbekale idanileko to nlo bi adoje ni ye bayi fun awon olumoye nipa eto ibo saaju eto idibo sipo are to nbo lodun 2027 oga agba patapata ajo ohun Samson Itodo lo pa biyabidun oran nilu Abuja pelu alale wi pe on se ni idanileko ohun ni yo bere eto tuntun miran ni imurasile fun awon omoye nipa eto ibo ohun ni tibutoro orilede Nigeria o se lalaye pe idanileko ohun ni yo je bi ara ona lati le je ki awon omoye nipa eto ibo ko tun gbaradi lati le je kun se ise won gege bi ise lati ma mo gbogbo bi nkan o ti se lo nipa oro eto ibo oro eto abo ati awon alakale eleyi to lorin saaju eto idibo naa oga agba ajo yaga Africa leka awon eto to nlo Cynthia Mbamalu se lalaye pe ajo lo tin gba lero bayi lati fi awon omoye ibo to nlo bi egberun meta to fi mo awon omoye ibo to ti duro re bayi ton lo bi merindinlogorin le ni ogorin meje sowo si gbogbo awon ijoba ibile ni tibutoro orilede Nigeria lati le je kun o se amojuto gbogbo bi nkan ti se lo ninu eto idibo na o se lalaye pe awon woye nipa ibo ni o ma samojuto ipolongo ibo imorasile ajo eleto idibo ati awon eto miran eleyi to wa fun imorasile eto idibo gbogbo sipo are tombo lodun 2027 lati le je keto na ko je eleyi ti yo ku je akoyawo bo ti wole ko mo awon gomina ni apa iwo orun le yi ni won ti ro lati le je ki won fi gbanu kan soja lojuna ati le je bi lojuna eleyi ti yo se atokan fun idagbasoke oro aje ni apa iwo orun le yi igbakeji gomina ipinle Eko Obafemi Hamza ati lo pe ipe on nibi idanileko lati se ami ayeye ogorun odun ti asaju ti afenifere oloye ruben fashion ti amsa ti se lalaye pe agbegbe ni ko tun nilo atunsi ofin kankan lojina ti le je ki agbe nde ko tun bo ba awon amayederun wa sugbon to se lalaye pe afojusun ton ti fo so po lo le je opa ko tele fun awon ipinle toro kan ni apa iwo won le ye bakana lo tun wa pe fun idagbasoke ton ti fo so po lori awon ise idagbasoke ton ti awon ohun amayederun kokan papa jilo ati fowosowopo lori oro eto ogbin ati awon eka eto oro aje miran ijoba ipinle Kwara lo ti se lalaye pe awon to lugbadi oro ijinigbe eleyi to waye awon eyan to nlo bi 44 ni ye bayi ti won jigbe ni ijoba ibile to nti agbegbe gboro ni ipinle na oni won ti pada sile bayi ti won si tu fi oju ni ju pelu awon molebi won leyin ojo 21 ti won tin gba itoju eleyi to peye awon to lugbadi isele na ni oyin je koye ni pe won se ni won dola leyin igba ti won lo opo osu ni akata awon nigbe ti won si tun gba owo iranwo lajuna ti le je kun o je bi atileyin latodo ijoba ipinle na ido nje koye ni pe awon agbagba lara awon ti won jigbe ohun eleyi ti won ti pada sile lo foju ni ju pelu awon molebi won lo gba million kokan naira eni kokan nigbati awon odo to wa lara awon ti won jigbe ohun gba 1,500 naira iyen 500,000 naira nigbati awon mo to je kekeke ninu won gba 100,000 naira iyen 200,000 naira lojina ti le je ki olukaluku won ko tun le duro lori owo ara won pada alaga ijoba ibile kaima ni ijoba ibile ohun to tun je alaga awon egbe agon ni ipinle na alaji abubakar danladi se lalaye pe meta lara awon ti won lugbadi ninu isele na lo si tun gba itoju lowo lasiko ta wa yi ewe ilu woro ni awon olugbe ilu ohun ni won wa n ke si ijoba ipinle Kwara lojina ti le je ko ma lojuna ti le je ki oro eto abo eleyi to moyan lori ko wa ko nti atileyin fun awon agbe eleyi ti oro na sele si awon olugbe ilu ohun lo wa si lalaye pe won se ni o tuku awon eyan 13 si akata awon to jumo gbe bayi ti won si ke si awon eko eso alaabo to nti awon toro kan lojuna ati tempele mo oro eleyi ti yo yori si bi won ti se dola awon 13 na ajo to n ri si idanwo igbaniwole si awon ileiwe giga ajo jam lo ti kede afikun gbedeke ojo ti pinpin opin fun awon akeko ti ko ba ti yanju awon eto to ba ro mo oro igbaniwole si ileiwe giga awon papa julo awon akeko lati odun 2021 titi de akoko yi akoko tuntun ni won tusun si ogbonjo osu kesan odun yi dipo ojo kokanlelogbon osu kejo ti won kede re tele wipe nse ni pinpin opin lori eto na agbẹnusọ fún àjọ jambo Fabian Benjamin ló fi ojú ọ̀rọ̀ nílẹ̀dẹ̀ pẹ̀lú àlàyé pé àǹfààní fífikún àsìkò náà kò sẹ́yìn ara ọ̀nà láti lè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tó bá wà tó bá tọ̀rọ̀ bákan kó se ohun tó bá yẹ àjọ ń se lálàyé pé pẹ̀lú ìkìlọ̀ wípé ń ṣe ni kò ní sí àfikún ọjọ́ mìíràn mọ́ lẹ́yìn tí gbèdéke titun ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó bá ti dópin dípò ọdọ́ 21 oṣù yìí tí wọ́n ní yóò dópin tẹ́lẹ̀ ààrẹ ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n titun tó jẹ ẹgbẹ́ àwọn amòfin nílẹ̀ yìí ìyẹn oyin kan sọlá Bádéjọ Òpúnsànyà ló ti jẹ́jẹ́ tó sì ti ṣèlérí láti kọ ẹgbẹ́ àwọn amòfin tó lágbára tó sì tún ní ìgboyà dáadáa Bádéjọ Òpúnsànyà ẹni tí ó jẹ ààrẹ ẹgbẹ́ ọ̀hún àkọ́kọ́ tó máa jẹ́ obìnrin òun ni ó fi ojú ọ̀rọ̀ nílẹ̀dẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n búra fún un ní port harcourt ti ṣe olúlo ìpínlẹ̀ rivers o se lana yi pe ise joba re ni yo ri daju wi pe awon amofin won ko ipa to joju ele ti won o si ni fi gba kan bo kan ninu to nti awon ero ni lagbara e lokan ojo kan ele to ti wa nle fun egbe na are egbe on tutun lo wa se lana yi pe o n gba ojuse na pelu igbagbo ele ti won ni ninu re to si se lana yi pe ise joba re lo ti bere ise lo ni woran sisa lowo ta wa yi are ele to n ko gba wole ti egbe on iyen afam ozigwe lo gbe eto eko ida isakoso le lowo lasiko gba ti won bura wose fun ni bi ti eto na ti waye iroyan salere lati le ise radio adaba fe 88.9 akure tan gbon satagun lati lu laramokin baba padade e gbo nipa iroyin le okere abala awon amulodun to nti iroyin re daraya e ma yin kuro nbe an padabo e ko kale.
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
4: What to bere? Wo le shalai makpani lari lakoko akwejokpo itakuro sori la malebi mi. O ti eda, o ti gbogbo won ni fe sini mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo e kan lasan, ari kan ko si leyin e.
5: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konfuru.
4: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
5: Maggi star yo so gbogbo onje ta se do.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to ba le ma ba iwo lomo okunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa nilu akure
0: phone number mi 08164122777 lekan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣèwọ́ ọlọ́mọ ọkùnrin nífẹ̀ẹ́ kò gbìyànjú. Kò wá bá mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù tó ti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
1: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni wà tó mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gbula o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
0: 08164122777
2: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí bàbá ìrẹ́ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gbula. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀ tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kàn sí mi.
0: Phone number mi 08164122

0: katomogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re ohun ni o se wa itoju olomokunrin nikan soso ohun ni mo n se
1: kan si mi ni iwaju continental guest house nepa nilu akure
2: phone number mi 08164122777 lekan si 08164122777
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò wọn ara.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: tọrin tìlúdé àṣàyàn agogo idẹ sáńbà ṣaworo kó máa rọ kẹkẹ kẹrọ bí ojò ọpọlọ ìmọ àtòye kó tọrun rọ sọkalẹ lórí wọ ọpàpà parada ó dè tó tọrin tìlú ọpẹyẹmí jọdá o ìkiri ọmọ ewúre o gbárakàṣídá ètò kò gbéra ńlẹ. Ètò tọrin tìlú rìn ní bèbè ọ̀nà yẹlẹ́nkù yẹlẹ́nkù. Ó dórí àtẹ́gùn dìràwọ̀ ọ̀sán. Àwọn àkọ́nú ètò tọrin tìlú. Ó gbà sí ìyákì ẹjọ́. Abala àkọ́kọ́ láti máa dá tọrin tìlú dọ̀bálẹ̀. Pẹ̀lú fàájì tọrọ wọn pa tòkè tilẹ̀. Abala kejì lára alẹ́ àtàtọ́kùn yóò ti máa ju láńbà lẹ̀ fúnra wọn. Tọrin tìlú. Ta ló lòun ló gbẹ̀yìn ètò. Tọrin tìlú ló tó bẹ tó bẹ́ nsìn. Ẹ̀yin ò ṣe jẹ́ kápàdé atọ́kùn ètò. Ọ̀pẹyẹmí Jọ̀dá. Àjòkó tàgbà pírọ̀ rọ̀. Lọ́jọ́jọ́ Sátidé. Every Saturday. Fún ìpolówó ọjà lórí ètò yìí. Tàbí ẹ fẹ́ fúnni lẹ́bùn lórí ẹ̀. Ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-904-6714. Tọrin tìlú ti dé o. Sátidé ọ̀sẹ̀ yìí ni kẹ́jẹ́ àjọ dúró dé.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission.

0: gbẹ́dọ̀ mọ gán tọmọ ọkọ bá kọ lọ Èkó. Àwọn ọmọ oko yẹn tán bá lọ sẹ́kọ̀ọ́. Àwọn nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ máa ń kọ́. Ǹjẹ́ ẹ mọ̀? Ṣé ẹ rí èdè tó mú wọ́lá tó mú bọ̀ látoko yẹn? Wọ́n máa try láti fẹ́ máa change ẹ̀. Wọ́n wá mọ sọ mo dẹ̀. Kò sí tí wọn ní fi mo dẹ̀, wọn kò sí tí wọn ní fi sí. Mo dẹ̀ kẹ̀dẹ̀fẹ́ jẹ́ǹkẹ́. Ọmọ gbọ́ mo dẹ̀ kẹ̀dẹ̀fẹ́ ṣe kí ni mo fẹ́ lọ sùn. Ọlágbára pọ̀. Ó dàbí ọ̀rẹ́ wa kan ni. Ó gbé ọmọ. Ọ̀rẹ́bìnrin rẹ̀ girlfriend díẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Ó bá gbé lọ gbóró. Oníjẹ́ ká lọ náà. Àsọ̀rẹ́ wa ò lówó lápò. Ṣùgbọ́n fẹ́ bùgà. Ó bá gbé lọ yítrì kan. Bóyá débẹ̀. Ó jókòó ohun àtọmọ jókòó. Wọ́n jọ bẹ̀rẹ̀ sí ṣe kí wọ́n wojú ara wọn. Kí lọ fẹ́ gan. Wọ́n bí pé kí lọ fẹ́ jẹ. Ọmọ yẹn dẹ̀ rè ó ti mìn ní ọ̀rẹ́ wa gan. Ó ti mìn ní ẹ̀. Wọ́n bá ní òkè. Ẹ fún mi ní fú chicken. Ẹ dẹ̀ fún mi ní kinní kan. Ọ́ sáà da akọ gbogbo ẹ̀. Àtàwọn ẹlẹ́rìí dòdò tí ó fi mú. Ọ́ dá akọ gbogbo ẹ̀ lọ. Fú kìlọ̀ wí. Ó ní fú chicken. Ọ̀rẹ́ wa kan lọ́wọ́ ẹ̀. Ọkàn bẹ́ni yẹn sọ̀rọ̀ wújẹ́. Wọ́n bá gbé ráìsì wá. Ṣé mọ̀ pé ráìsì àti fún chicken ni? Nìyẹn pè. Wọ́n bá bá fi ẹyin odidi kan, wọ́n bá fi sí. Sórí ráìsì tó mú. Ló bá ní fún chicken ni mo ní kán fún mi náà. Ó ní kí lọ sọ. Fún chicken náà náà fún ẹ. Ẹ̀gbọ́n ẹyin odidi ayọ kan ṣé kì í ṣe chicken ni? Ẹyin kan. Ó ní sọ mọ̀ pé ẹyin kan òun náà ní pa ọmọ. Ló bá ti pa ẹyin yẹn òun náà ló máa di chicken. Ó ti jẹ fún chicken. Mo lọ tán. Ẹgbọ́n sí ọ̀jẹ́ fún chicken lóòótọ́. Ẹni ojo didi ẹyin ó ti jẹ fún chicken. Ok náà. Ọ̀yá sẹ́yẹ̀ ti ṣetán. 08162549991. 08162549991. Kí ẹ dáadáa èèyàn mi. Wẹ́ tẹ̀ láti dọ́ àní. Ọ̀yá ẹja tó ṣe nu. Ẹ ti ṣe tán. Ẹyin tèmi ẹ fún mi làǹbà o àsìkò làǹbà rè o. Ẹyin tèmi ẹ fún mi làǹbà o àsìkò làǹbà rè o. Ẹyin tèmi ladọ Èkìtì o ẹyin tèmi Londo ẹyin tèmi ní Kogi o. Ọyẹ fún mi làǹbà o àsìkò làǹbà láwà o. Ọ̀skírin. Ok náà. Ilé sọ. Wọ́n ní mo sá lẹ́yìn pàṣó. Yes now. Ẹjẹ́ wo ẹni tó wà ń bẹ̀. 08162549991. Hello, ẹ káàlẹ́ lọ́wọ́. Ẹ ti wà ń bẹ̀. Hello, ó ti já. Hello, ẹ káàlẹ́ o. Hello, ey, ó tún já. Hello, ta ló wà ń bẹ̀? Ẹ káàlẹ́ o. Ẹ mà ṣeun, ó kọ yín bẹ ti ń pè.
1: Ọlá di méjì kò kí ni o.
0: Ọlá di méjì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti bo.
1: Mi ìgbọ́ra mi nínú rédíò.
0: Ẹ́.
1: Mi ìgbọ́ra mi nínú rédíò.
0: Ẹ kò ní ìdíkẹ́ ìgbọ́ra yín nínú rédíò, ṣé bẹ́ẹ̀ ti ń gbé mi?
1: Ẹ mọ̀ gbọ́
0: yín. Ẹ ó yà, mọ̀ ń gbọ́ yín. Ey, wọ́n ti já. Torí bẹ́ẹ̀ ìgbọ́ra yín. Wọ́n ti lọ. Ẹ̀lú ẹ káàlẹ́ o. Present sir. Ẹ ṣeun.
2: Ẹ̀sìn ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
0: Ẹ̀sìn ẹlẹ́rọ èèyàn tíá.
2: Bẹ́ẹ̀ni, ó ti ẹ̀mọ̀ pé mi kì í parọ́ o.
0: Ẹ máa mú lẹ̀ ní àìpa.
2: Ibi fàájì tá a ṣe lénìí tẹ́tí wá ṣe MC Lákùrẹ́.
0: Ah.
2: Tá a ti pàdé ibẹ̀ mo ti ń bọ̀ lénìí. Mo ṣe wá dé ìkanjá ibi sójà ní after ọ̀gbẹ̀sẹ̀.
0: Ok.
2: So láti máa lọ oṣù. Wá rí i tí máa kan wà bẹ́ẹ̀ nìyẹn. Olóòó náà lọ ṣe fàájì láti ọ̀wọ̀. Ó wá ń bọ̀ mọ́tò kúrúlà ẹ̀ ó wá bàjẹ́.
0: Ó bàjẹ́ lójú ọ̀nà.
2: Lójú ọ̀nà. Ó ní bíbá ẹ̀ ó ní mọ́tò ṣe é fi ńlẹ̀ ń bẹ̀. Ó ní wọ́n lè yọ táyà ẹ̀ lọ.
0: Wọ́n lè yọ táyà lọ.
2: bẹ́ẹ̀ ni kó tó di Monday. So ló ṣáà ni pé kán jọ agbádá tó wọ̀ tó lọ fi ṣe fàájì.
0: Ok.
2: Ṣòṣùpá ó wá ní pé kán jọ kán gbèrú òun.
0: Ẹ dákun ẹgbẹ́ mọ́tò irú mi.
2: Bẹ́ẹ̀ ni títí ọ̀dọ̀ sójà wà lè ṣèfù títí di ọjọ́ Monday.
0: Kai.
2: Bá ṣe bẹ ni ọ̀tá bá dọ̀dọ̀ sójà ẹ̀ rí mọ́tò yẹn bẹ́ẹ̀.
0: Ó ti ó yé mi n tẹ́ ẹ sọ tẹ́ ẹ fi parọ́ ni pé irú ẹ̀ kan ti ṣẹlẹ̀ náà rí. Agbádá tẹni ti ẹ̀wọ̀ ó ní ẹ̀dákun ẹ̀ bá ń gbà sọ inú agbádá. Inú agbádá ló kó òun ló fi gbé ló gbé mọ́tò sí. Ọlọ́run wà pẹ̀lú yín sà.
3: Ẹkùn ọkọ̀ òkè bàbá o ó gbé màlúù mi tiwo tiwo ọ̀gbágbá mi ni gọ̀gọ̀ bàbá o.
0: Ọlágbára ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
1: Ẹ mà kalẹ́.
0: Yẹ sà.
1: Ẹ mà kú ètò.
0: Ẹ ṣeun o.
1: Ojú mi rówó rọmọ lónìí o.
0: Bólẹ́ẹ̀sì.
1: Èmi nu bólẹ́ẹ̀sì ẹ̀ ń parí o.
0: Ó yẹ kí ló ṣẹlẹ̀ gọ́gọ́.
1: Ẹ ṣeun o. Bẹ́ẹ̀ ti máa pẹ́ ẹ́sẹ̀ẹ̀sì nílùú ọ̀rẹ́ bí ni ṣọ́ọ̀bù mi wà.
0: Ok.
1: Gárájì àwọn wà ní opposite ọ̀dọ̀ mi, wọ́n ń pè ní sọ̀lọ́gẹ̀dẹ̀. Ibẹ̀ làwọn alájàpá nkankan máa ń kó ẹrù sí jẹ́ máa ń kó lọ sí Èkó. Kí wọ́n ní òwà ṣẹlẹ̀ o. Wọ́n sáwọn aṣọ àwọn àgbò méjì kan wọ́n so mọ́lẹ̀ ń bẹ̀. Bóyá fẹ́ má gbòyẹn náà travel ní omi ò mà. Àwọn àgbò yẹn wá ń kara wọn. Ní tó wá yà mí lẹ́nu bìí ni pé wọ́n kọ́ àgbẹ̀ kan náà kalẹ̀. Bóyá ẹgbẹ́ náà sáwọn aràn mà. Bóyá wọ́n kara wọn débi pé ọ̀kan bá dákú.
0: Kai ìgbé dákú.
1: Mi ò parọ́ wà.
0: Lẹ bá bẹ̀rẹ̀ sí rọ́ mi légbèé lórí.
1: Mi ò gbọdọ̀ parọ́ àfáà ni mi o.
0: Kai.
1: Ẹ tí wá kó ògùn táwọn àdé ọ̀rọ̀ gbèsè máa rè é. Wọ́n sá tẹ̀sẹ̀ sí wọ́n sá jí gbèsè.
0: Kai.
1: Ọlọ́bàjì ó kú.
0: Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Ìgbẹ́ ti bẹ̀rẹ̀ tẹ́ ti ní gbé ìgbé méjì wọ́n ń kanra wọn yẹn láì ságbò. Ìkan wá kankan ọ́ dákú. Mo ti mọ̀ mo gbé fún yín.
3: Ẹkùn ọkọ̀ òkè. Bàbá o.
0: Hello.
1: Hello ọ̀pẹ ẹjọ́
0: rẹ. Yẹ sà.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mi ò parọ́ o.
0: Ẹ parọ́ ṣùgbọ́n ẹ múlẹ̀.
1: Ẹyọ mo ra àgbò.
0: Ẹ ra àgbò.
1: Bẹ́ẹ̀ni mo fẹ́ fi ṣe sàrà fún bàbá mi.
0: Ok.
1: Táwọn aláfàjìdé ni ọ̀nà wọn kó gbogbo Kùránì tí wọ́n kù sílẹ̀.
0: Ó
1: wá fún pé kí wọ́n wá pa àgbò. Bí wọ́n ṣe gbọ́bẹ̀ sí àgbò lọ́rùn. Wọ́n ti dún mọ́ àgbò lọ. Wọ́n wá máa sun àgbò. Báwo ṣe gbéra dìde nìyẹn.
0: Àgbò bá dìde.
1: Ó wá dìde oníkùránì ni orí kí wọ́n máa pa àwọn ọmọ ẹ má sun ẹ má sun o.
0: Ay ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́. Ẹ jẹ́ àwọn ẹlòmíì ń bẹ̀. 0816251991 0816251991 Ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
2: Ẹ kalẹ́ o, ẹ̀pẹ́ Yomi Jọ̀dá.
0: Yẹ sà.
2: Mr. Ọ̀ṣọ́ Èkó sì ló sọ̀rọ̀ láti ọkà.
0: Láti ọkà. Kí ló ṣe?
2: Ẹ̀ka tó jù mí rè ní nǹkan rere ni o.
0: Kí lójú yín rí?
2: Nílé wa lódò kùrọ̀ nílé ọ̀gẹ̀dẹ̀.
0: Ẹ̀.
2: Wọ́n á pa àgbò mẹ́jọ. Nílé ọ̀gẹ̀dẹ̀ ni o. Bó bá ní kí wọ́n fún mi lẹyọ kan kí n gbé wá fún ẹ kájọ pin.
0: Kájọ pin ẹyọ kan nu mẹ́jọ.
2: Ẹ onílé ọ̀gẹ̀dẹ̀ nílé gbẹ́bẹ́lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ níbọ̀jẹ̀ ọ̀ka.
0: Ẹ̀yin sọ ọmọ ọbẹ̀ ni.
2: Ẹ.
0: Ṣé báwo ọbẹ̀ ni.
2: Ọmọ ọbẹ̀ gangan lèmi ọ̀sọ́ tó ń sọ̀rọ̀ yọ ọmọ ọbẹ̀ yẹn gangan.
0: Ọyẹ kẹyọ kan ó tó kọ́ dọ̀dọ̀ yín.
3: Ẹ bàbá o ó gbé màlúù mi tiwo tiwo.
0: Nù àgbò náà láwọn gbé mi ti hàn. Àgbò ni. Hello.
1: Ọ̀pẹ̀yẹmí Jọ̀dá.
0: Yẹ sà.
1: Ọládìméjì ló sáré padà wà láti Kogi o.
0: Ọládìméjì láti Kogi.
1: Bẹ́ẹ̀ni ẹni nìyẹn o. Ní ọ̀sẹ̀ tó kọjá ni o.
0: Lọ́sẹ̀ tó kọjá yìí.
1: Bẹ́ẹ̀ni bàbá kọ̀ǹga kan wà nílé wa àtìgbà ojú àtìgbà ọgbẹ́ rẹ̀ Kogi máa ń gbẹ.
0: Kìí gbẹ.
1: Bẹ́ẹ̀ni àwọn àdúgbò ló wà máa ń pọ́n. Níbi last week, àmọ̀dé mi ò àrímọ́ wọn ti jí gbé.
0: Lẹ́ẹ̀bà rí kànga mọ́ wọn ti jí.
1: Ẹjọ́ tẹ́ bá wa rí ó jì níwọ̀n ẹsẹ̀
0: gbọ̀ngàn. Ẹsẹ̀.
1: Bá wa kéde ẹ̀ ní orí iṣẹ́ àdàbà.
0: Ká bá ń kéde ẹ pẹ̀ lẹ́sẹ̀ gbọ́. Ẹ mọ wá nǹkan yín. Ẹ wà kànga lọ sínú odò.
3: Ọkọ̀ òkè bàbá o ó gbé màlúù mi tiwo tiwo.
0: Bọ́yá àwọn tẹ́ ẹ̀ fún lómi náà wá jí kànga yín gbé lọ. Ẹ̀lú ẹ̀ kalẹ́ o. Ẹ̀lú. Ọlọ́run wà pẹ̀lú yín ó ti já. Ẹ jẹ́ àwọn ẹlòmíì 0816251991 0816251991 Ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
1: Kalẹ́ o.
0: Yẹ sà.
1: Ọ̀pẹ́yọmí Jọ̀dá.
0: Present sà.
4: Oshagala lati ilu Isu.
0: Oshagala.
4: Ah, mi to ga ju.
0: Ori yin wa nbe.
4: Ibi wa nbe o.
0: Ki lo sele gangan?
4: Ale ma ni.
0: Ki lo sele lale yi?
4: Mo jade mo de so fun, kin to jade mo so fun iyawo mi pe ko ba mi ku yan.
0: Okay.
4: So pelo be to da.
0: Pelo be o siki.
4: So ki to ti gboro de.
0: Eh.
4: Iyawo mi te ti gbe onje sori table.
0: Okay.
4: Iṣu oje o ba mo ba pe amala lo wa ni.
0: Pe amala re yan mo bere fun.
4: Oya kin gbe wa ka jo je.
0: Kini?
4: Amala.
0: Iyawo ti nlo gun yan. Iyawo temi na gun yan fun mi. E ma je yan yin fun ra yin.
3: Oko oki. Baba o. O gbe malu mi tiwo tiwo. Ogbagba mi ni gogo. Baba o.
0: Iyan na fe je, iyan ni. Hello e kale o. Yes sir. Present sir. O ko yin be ti pe. Sunday ti kolu. Oya ki lo sele gangan.
5: Helicopter
0: yin gbe yin.
5: Mo ni mo lo si Akure.
0: Eh.
5: Abi gba ti ma ba mo ba ti ti lo yin bo. Ni odo pare mi so la mo lo.
0: E sa bara yin lu ebo. E ma wori eyin ati ebo e jo ma bo won. Ko ju be lo. Abi na. Helicopter yin ti ja yin to mo. E ja doke lo mo n pada bo e ku kale na.
6: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
7: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koronjo gungun bile tawon ko ri bire fun gba gogo akonse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tinu rara o ka gu eyin didun ara riro afogede gede doti ara danu logo lo mo Kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nabda ki fun telu gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbogbo igba ijawa ija osi always guide me
8: Odun ba ti ba ni laye oye ka sodun odun ijesu owena ibutitan to ti wole de oya ero witiwiti e je ka jo debe sodun ijesu wa o
9: amo ku adu o obere boye o deri amere mi o
8: Wọ́n náà wẹ́nà ìbò tìtàn nílé lóko lẹ́yìn odi. Ó yá àsìkò tó ti tó. Ẹ̀jẹ̀ ká tún relé kájọ wá yayọ̀ ọdún Jésù wa. Ká tún jọ fọwọ́sowọ́pọ̀. Mú dàgbàsókè débàlù wa. Ọjọ́ Mọ́ndé ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Oṣù kẹjọ ọdún yìí ni ó wáyé nílùú ọ̀wẹ́nà ìbò tìtàn. Ọba wa kábíyèsí olúwẹ́nà ti ọ̀wẹ́nà ìbò tìtàn. Ọba Adédèjì Emmanuel Adélérè ló wá ń kí gbogbo àwọn ọmọ ìlú pátápátá. Ẹ àkú ọdún o. Bẹ́ẹ̀ ni wọ́n tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè fún ìfọwọ́sowọ́pọ̀ àtàwọn olórí láàfin tó fi máwọn ọ̀tọ̀kùnlú ìlú. Ọba Adédèjì Adélérè tí wọ́n kí kábíyèsí alára tìlú Ìlàrámọ̀kì. Ọba Adéremi Adéfẹ̀yìntì Àgbékọ́rùn the second kú ìmúrasílẹ̀ ọdún ìjẹsùn Ìlàrámọ̀kì tó ń bọ̀ lọ́nà. Ìlú ọ̀wẹ́nà ìbò tìtàn yóò máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ nílùú Ìlàrámọ̀kì ò ní bàjẹ́. Àmì kábíyèsí olúwẹ́nà ti ọ̀wẹ́nà ìbò tìtàn ló ní máa fọnrẹ́rẹ́ rẹ̀ wíp

0: Eka bo para lato ke lon. Gbogbo yin ta ba fe do po pelu ile ise Alaro spare parts. Mo da isin kan la kure nbi. Eyin fe ra keke ni. Fe ra okada ni. Aba won part e. Number won re o. 0706 071 9622 0706 071 9622 Ona lo jabe E ma do wo bo e ri pe rere ntoluwa Ogbeni Joseph e ja wo yan bi meje si labala yi ko to di pa wa bo si abala ta lo lo yin labala ta lo lo yen Hey, ẹ jẹ́ mọ̀ wípé ẹ máa tán láǹfààní àti gbà léni tẹ́ ẹ bá ti gbà ẹ tán gba ẹ̀bùn ẹ̀bùn iléeṣẹ́ Alaro fún ilẹ̀bùn 1 láti bí náà ẹ tún rẹ̀bùn ẹ sọ pé 2 ọyá ta ló wà ń bẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o 08162519991 ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀ka alẹ́ o.
0: Yes sir, ó kọ yín bẹ tí ń pè.
1: Baba
0: Alanu lati Kare. Baba Alanu lati Kare.
1: Bẹẹni.
0: Ọya n gbọ yin.
1: Mi o ki puro o.
0: E paro e mo mule ni.
1: Olori ijo ni mo ma wa.
0: Awon eyan ti ayi paro.
1: Mo ma nsin aja o.
0: E nsin aja.
1: Bẹẹni yawo mi na wa nsin ologbo.
0: Iyan na pe ni baba alaja.
1: Ile ta n gbe afẹsi
0: e. E.
1: Aja o kii jade.
0: Okay.
1: Ologbo na o kii jade.
0: Okay.
1: Tadile aja loyun o.
0: Aja ba loyun bo. Ah.
1: Bẹẹni.
0: Okay.
1: Yàwó máa ń bèrè pé àbọ̀lájà ìfi lóyún. Jáde.
0: Nàbà ni ẹ̀bẹ̀ ló ẹ̀bẹ̀ ló ń gbò léèrè.
1: Wọ́n ní kàwé ká máa sí ìgbà tó máa bímọ.
0: Okay.
1: Ìgbà tó tẹ̀ máa bímọ bó ṣe di olóngbò
0: léèrè. Lọ́ba bolóngbò ọ̀tán. Ẹ nídìí àti bolóngbò léèrè mọ́.
1: Mo tẹ̀lé máa bolóngbò kan wá fún yín kó máa pẹ́
0: kúlé. Ẹ ti mẹ́ni tó fájà yín lóyún.
2: Ẹkùn ọkọ.
0: Àwọn ti tán.
2: Bàbá o.
0: Àbí náà.
2: Lú mi ti wo.
0: A ní èdè àti sẹ̀mọ béèrè mọ́.
2: Mí ni gọ̀gùn.
0: Èló ta ló wà ń bẹ̀.
3: Ọ̀pẹ Yẹmí jọ ọjọ́
0: fẹ́ jẹ́ o. Yẹ sà.
3: Ẹkùn gbìyànjú o.
0: Ẹ ṣeun o kọ yín bẹ tí ń pè wá.
3: Adẹ́rẹ̀mí Máyọ̀wá ni o.
0: Ọ̀gbẹ́ni Adẹ́rẹ̀mí Máyọ̀wá.
3: Bẹ́ẹ̀ni.
0: Mò ń gbọ́ yín.
3: Omi ò parọ́ o.
0: Ẹ ìparọ́ nà báwo lẹ́
3: ìjẹ́ ìta mà ni o bá mi ló pè
0: sí
3: o. Ó wá ní kí n máa bọ̀ ní Port Harcourt o.
0: Ok, ẹ fẹ́ lọ pọ́tá.
3: Mo bá ní o, ó wá ní kí n máa bọ̀ ní Port Harcourt o.
0: Ok, ok.
3: Mo wá ní mo fẹ́ lọ wọ mọ́tò, ó ní kí n máa wọ mọ́tò, ó máa sọ̀dọ̀ owó plane sí mi.
0: Ok.
3: Bí mo ṣe wá lọ airport nìyẹn, mo wá lọ gbé
0: plane. Lẹ bá lọ gbé plane.
3: Mo wò lọ gbé plane bá ṣe.
0: Sọ́lẹ̀ lẹ gbé àbí? Sọ́lẹ̀ plane.
3: Rárá o mi ò gbé
0: sọ́lẹ̀. Gbé sọ́lẹ̀ gáràjì rẹ ti wọ̀. Ó lágbára gáràjì rẹ ti wọ̀.
3: Ẹ pẹ̀lẹ́. Bí mo ṣe wọnú plane mà nìyẹn o.
0: O ti jẹ́.
2: Màlúù mi ti wo ti.
0: Ẹ pẹ̀lẹ́ sẹ́ ti gbọ́.
2: Bá mi ni gọ̀gọ̀. Bá o.
0: Ṣé rírun tó ṣẹlẹ̀ sí yìí, ọ́ ṣẹlẹ̀ sí mi rí. Ìgbà tí mo wo ibi tí màá ti wọ plane tí mi ò rí, mo wá wò pé àwọn ọmọ àdúgbò wa wọn máa ń fi àwọn plane eléyìí tí wọn rà wọn máa ń fi ṣeré àwọn toy plane. Mo ṣe gbà ń tèmi yẹn mo kàn kóònù ẹ ni. Ó gbé mi dábùjá.
2: Mo gbé fún yín o. Ọkọ òkè.
0: Ọ lágbára.
2: Ó gbé màlúù mi tiwo tiwo. Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀. Bá o.
0: Ó yẹ jẹ́ lọ sí abala tọkàn. Abala ta ló lòun à ń bọ̀.
4: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
5: Màámi.
4: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
5: yẹn. Hypo kẹ̀.
4: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo.
7: Honorable, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàgà ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfaraẹnijìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. ta si se pepin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo thursday ose yi trophy premium lager oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun mejidilogun o
0: ah oya o yan re o oya egbo ta lo lo yin ye egbo o
5: ewo yin yen inu yin ti bi mi ti ma ko gibo yin e sare wo gbo lo ni
8: igboro igboro
5: na ma wo lo e ni duro ko je so pori eyi ah lo no do do no banani fun mi e wa ki lo se yin e so ki lo se yin gan na e wa be ma ti bi ton ni ma se bayo ni ma se bayo ni ma se bayo o ti nsi o de so fun mi pe se wa be duro be ka to yin ti ma ya bo yin abi o da ki lo so fun mi pe won o won e le da mi wu
8: bro mo to se
5: Marco joy no just now in 5 minutes.
8: Fa fro ga on.
5: Omo.
8: O sa oni o je ni.
5: Ta ba ti ri ti o ti kun laye to fe lo gbo be lorun nu yin.
8: Owo ni wele.
0: Oya ta lo lo yen 08162519991 08162519991. Ta lo wa nbe. Elo e ka le o.
9: Okan ra pa la do aya gba
0: ba. Ami o.
9: Papa da mi ti la fe kero pe osun.
0: Ki la pe?
9: Baba Dayo lati Ikere Oke Osun.
0: Baba Dayo lati Ikere Oke Osun.
9: Oke Osun.
0: O nte gbo yen ta lo ni?
9: Ogogo nini.
0: Ogogo nini?
9: Ogogo ni lohun.
0: Ki lo ko ogogo?
9: Taiwa Azani.
0: Taiwa Azani. Eni keji nko?
9: Ah, eni keji ni na yi ni ogogo ni mo ta mo pe ohun re ni mo gbo dada.
0: Eyin sa mo ogogo ntin. Abe ri si Olorun bayi o da ko si wahala e ja wa elomi 08162549991 oni ogogo lo ni hello e ka le o e seun o ko yin be tin pe
10: oruko Olamide lati ilu ore
0: Olamide lati ilu ore
10: be ni sir
0: o nte gbo yen ta ni
10: Taiwo Azan ogogo
0: mhm
10: eni keji omo banke lo ni o
0: omo banke
10: ben
0: to wa ni ona larambia bi
10: ah e ma binu mi e mo ruko gan gan ben ni ti mi ge mo ti wo
0: e ti wo dada
10: ben omo banke ni
0: oye mi e na mo so pa omo banke to wa ni side ona
10: rara sa
0: eh
10: rara sa
0: rara
10: ah oko ye mi jo to lo
0: akile
10: ko ni banke jo
0: eh mo
10: ah mo ban
0: eh ki loko e
10: ah ha banke loko e
0: omo banke ko alias e omo banke to ba je pe ni looto o sugba alias ni yen eh mo o dun mi o dun mi na bayi
10: Olamide lati ilu ore
0: o e o dun mi
10: akoko Taiwo Azan ogogo
0: eni keji omo banke
10: mi e mo oruko e bo gbagbe oruko e but omo banke ni
0: mo dada e na tun bo dada se gbo
10: ah
0: oke oni ha iru ki lele na
11: o ti mo pe won obi nko sa
0: hello
9: sa
0: hello sa
9: bauchi lati lefe
0: bauchi lati lufira oya ta lo lo yen ah o ti ja o ti ja ni o hello
12: e ka le o
0: o ko yin be tin pe
12: latondo
0: lo ko yin eh
12: alaba latondo
0: ah beni oya ta lo lo nte gbo yen
12: eh soji taiwo omo banke
0: soji taiwo
12: eh
0: eh
12: Ati Taiwo
0: Azan ogogo. Soji Taiwo.
12: Eh.
0: Soji Taiwo.
12: Soji Taiwo o banke.
0: Ati ta ni.
12: Ati Taiwo Azan ogogo.
0: Eh pe dada o, sugbon mo mo pe mo ni o. Hein? Hein? Olu Soji Taiwo.
12: Okay, Olu Soji.
0: Eh, Ololunu.
12: Olu okay, Olu wa nu e.
0: Ehn. Oya e pe number yin se card ni afun yin ni se ka fun card abi ka fun ni abi afun yin lowo ni
12: owo ni
0: ah obe like owo ki le so
12: owo ni
0: e so okay
12: owo ni
0: ebi wo pe ka fun card ni card te fi pe e fe Eh?
12: Owo.
0: Owo. Oye pe e pe ngba na.
12: Taro wa.
0: Uh-huh.
12: Yo e.
0: Uh-huh.
12: Damu po.
0: Uh-huh.
12: This is.
0: This is.
12: This nine.
0: Uh-huh.
12: This is nine.
0: Ah, ko gbe wa o. Ko gbe wa o. Ẹni suru. Ẹni suru, ẹni suru o. Ah ah. Won like owo, owo ni o, owo ni o. Abowo ko ni. Alaba anifat, anifowo se. Se be ni. Ara, e ja ba fin ni bele njai ke sare fi, ke fi wash e. Oda, e seun o. Won gba. Won ti gba. Olusoji Taiwo.

0: etuku dede wo yi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbo wo eto yi ti won si ni ka mo gbara wa ni moran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sibi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wipe ka fi gbara wa ni moran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ku bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo wa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa gbara wa niyanju wipe iwo yawo to ba mo wipe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta à ń na sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jí ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba ayé òkú tí ì gbọ́ ni nípa 24/7 aba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ bá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062 6253 0916062 6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
1: o ngbadun adaba
2: gbogbo wa la ngbadun adaba
3: o ma ti eri ni gboro lenu ojo meta yi
4: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti e wa su mi
5: agbo ni ise lo si je lobe ti wo gbo nipa babo oke ogun ni ogulu gbọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pé 0706460619 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fa òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dàgbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tí ẹ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: ẹkú dédé àkòyé ṣe láfíà lẹwà ṣe láyọ láyọ ọmọdé báyìí ayẹlẹ ọmọ lẹwà tẹ ti fẹ máa gbọ alẹ ni èyí tí àgbà ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún yẹ ni aláàjì àgbà bàbá aláàánú wọn ní kí n sọ owó wọn ní kí n sọmọ wọn ní kí n sálùbáríkà bàbá ọrọ àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣe rí fún yín lórí ètò gbogbo ọgbọ́n tẹ ẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì sunday àkànjí adé ló ń kí yín ẹlẹ́m̀bẹ́ o nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo tẹ ẹ bá rí dè mú ń bẹ̀ kó ṣe láǹfààní nọmba yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni aláàjì àgbà bàbá aláàánú 08063 970829 08063 970829 ṣe rántí ọmọ ilẹ̀ badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà yan bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹpẹ̀ tó sì fà á àwọn ọmọ orílẹ̀ lọ́ta fún wípé wọn ò lóbẹ̀ mọ́ àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lóbẹ̀ mọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọn ti sè sí cemetery tá à ń sọ náà ìgbà tí wọn mọ ṣánbẹ tí wọn wúge ìrókò wúgbá wú àwọn wúkòkò bàbá àṣà sùn ni a bá fi téèpù wọn fún 60x1 kan wọn ṣe àtàlẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí wọn bá lẹ ọrọ̀ àsímẹ́ǹtì lọ́wọ́ wọn wọn fi rọpọ́n wọn pọ́nrọ́ wọn gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀ wọn ní kó tiwọ́ bọ́ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀ òun ralẹ̀ tán wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo lẹ̀ òkúté ń bẹ lábẹ́ ẹlẹ́ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn ọjà kúta ọjà gráfò kò ṣe foundation ilẹ̀ kankan bẹ̀ ọ́ ohun tó ṣe ni pé ń fò kúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kàn kéré orí rẹ̀ ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kọ́ àwò gbangba wálé à ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́ àwọn ọkọ̀ tí ń lọ èé kó láti ìlú òyìnbó tí wọ́n kò dé pọ̀tù ibẹ̀ ni lọ́ máa já wọn sí àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà ẹnu rẹ̀ ńgbọ̀ bá ti kọ́ kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn
1: o ta kò jó olú kò dó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófoli
2: ó yá tètè
1: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
2: lé lọ́wọ́
1: alhaji àgbà bàbá aláàánú spiritual
2: ọkùnrin dandan
1: èyíkéyìí àìsàn ara
2: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
1: promisan faith
2: àṣírí bíbò
1: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
2: bàbá aláàánú kájú ẹ̀
1: àgàgàlú
2: ẹ̀yọ́nú àgbàlú
1: kòsẹ́ntì
2: òyẹ
1: oyún ìjọ àṣírí bíbọ̀
2: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
2: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
1: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
2: tọ́sì àti friday nílùú àkúrẹ́
1: ńlá fẹ́jọ
2: sọ fọlọ́kadà pé
1: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: saturday and sunday
2: ẹ lè rí bàbá aláàánú
1: nínà god plaza opposite àlàáfíà hotel
2: ìlú àwọ̀jọ monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
2: ní bakusa street
1: opposite ilé ìyá bakusa
2: ìlú ọ̀rẹ́
1: telephone
2: 006 397 0829
0: èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwò ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wẹ́ẹ̀sì tọ́sì friday sì lẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹbẹ̀rẹ̀ lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́. Ibẹ̀ lẹ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza. Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo. Nọ́mbà kan ṣoṣo sì ló wọ ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe bá láṣe bò lọ. Ẹ pé Aláàjì àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 970829. Wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá ilé iṣẹ́ bàbá láàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á mọ gbàdúrà kọ́lọ́ mọ̀ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí i pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọ̀mọ̀ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí i pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tọ́lọ́mù bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálé lórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé.

0: O wulo fa won oloselo lati jawe olobore eyonu agbalo olorun je ka yo yonu se wa
1: e se fa mo more ni ke more ni
0: won kan be won woju oluwa lati kuro de po agan wulo fe ni ti oba fe travel out gan sugbon ti on ba ja kule pade ati ririn ajo lo olu oba won o wulo fa won omo mi to je pe won ti nawo lowo ni embassy Oha ko pe ki won fo ntelu ati ririn ajo re o dabi pe ti an ba ti re imi si aye ti nbe lara re ko ni le je ko tesi waju boro Olorun je ka yo yonu si wa ejo nje le ri number yi pe nu mi badun ke pe alaji agba baba ala nu pe nbo lodo won oro ara eni ko ya party nitori pe lodun tuntun oye ka jigire ninu odun ta tun bo si oye ka wo wi pe ko ye ko wa loju kan mo bi tese rora pe won lori number yi finu han won salaye fun won bi nkan ba ti lo awon kan wa tolorun da saye toran saye lati wi pe ki won fun ani imo ogbon atoye lati tesi waju enikan ki gbon tan o Epe baba la nu alaji agba lori 08063 970829 Bo se n salaye nipa iyonu agba lo fun yin Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn pè kí ni ń jẹ ẹ̀yọ́nú àgbà ló àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti àlàájì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbà ló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìmọ̀ ń gbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ àlàájì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbà ló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ń tọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbà lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì géyà iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì ń bè kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni mọ́ jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829 Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
2: Ohun aláǹda kù, kò lè dìbì, kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn, títí ayérayé kò lè já.
3: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
4: Ó yá tètè.
3: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: Lé lọ́wọ́.
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: Ọkùnrin dáindáin.
3: Èyíkéyìí àìsàn ara.
4: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: Promisan faith.
4: Àṣírí bíbò.
3: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: Bàbá aláàánú kájú ẹ̀.
3: Ẹ̀yọ́nú
4: àgbàlú.
3: Oyún ìjọ àṣírí bíbọ̀.
4: Àtúndì àṣínà.
3: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
4: Ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà.
3: Lọ́jọ́jọ́ Wednesday,
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
3: Ńlá Fẹ́jọ́sùn.
4: Sọ̀fọ́lọ́kadà pé.
3: Ilé bàbá aláàánú.
4: Ìdí Mango lókè ọgbà ló ń lọ.
3: Saturday and Sunday.
4: Ẹ lè rí bàbá aláàánú.
3: Nínà God Plaza opposite Àlàáfíà Hotel.
4: Ìlú àwọ̀.
3: Ọjọ́ Monday and Tuesday.
4: Ẹ rí bàbá aláàánú.
3: Ní Bakusa Street
4: opposite ilé ìyá Bakusa.
3: Ìlú Ọ̀rẹ́.
4: Telephone
3: 006 397 0829.
5: For number one radio. Adaba FM.
6: Adaba FM.
5: 88.9. Akure.
6: on our

0: ti lọrẹ rẹ rẹ wọn ti dáná wọn ti ṣe gbogbo ẹ
1: wọn ti dáná ayẹyẹ
0: kéèkì ti dúró ìyàwó ti wà nínú hólù ọkọ àwọn ọrẹ wípé ẹ jẹ lọ gbé ọkọ láti òtẹ àwọn ọrẹ wà ń sàlẹ ọkọ múra lókè síkíyèsí ìgbà tán máa fi wọ yàrá ọkọ tán máa fi wọ yàrá ọkọ ọkọ ó ti àǹgì ara rẹ ó pokùnso ẹ sà ẹjẹ ti gbẹ tán ó ti kú àṣọ ti kú for the past 2 hours tí wọn ò dẹ mọ mọ kéde àṣàṣì ṣiṣẹ́ṣiṣẹ́ lọ́jọ́ ayẹyẹ kò ní bọ́mọ rẹ kò ní bọ́mọ rẹ kò ní bọ́mọ rẹ àṣàṣì ṣiṣẹ́ṣiṣẹ́ kò ní bọ́mọ rẹ. Ọ̀gá
1: kábíyèsí ọlọ́run o.
0: Ẹ sà.
1: Yẹ sà.
0: Ṣé máa ń ronú ni? Kí ló mú pokùnso?
1: Kí ló tún kù?
0: Kí ló mú pokùnso?
1: Kábíyèsí o.
0: Ó da sọ fún mi.
1: Kí ló rò?
0: Ìrònú wo ló rò?
1: Kayayayayayayaya.
0: Ṣé kò lówó ni?
1: Ilé iṣẹ́ ti wà lẹ́kún.
0: Gbogbo ilé iṣẹ́ pọ̀.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Owó tó wà lákàtì ọmọge.
1: Yẹ sà.
0: Ó lé ní
1: bílíọ̀n.
0: Ọmọ 29 years.
1: Kábíyèsí o.
0: 29 years.
1: 29 years o.
0: Kò ní níwájú.
1: Jésù.
0: Kò ní lẹ́yìn.
1: Kò dẹ̀ sí lẹ́yìn mọ́.
0: Gbogbo èrò ń lọ ní church.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Wọ́n dún dọ́kọ̀ ìyàwó.
0: Wọ́n já okùn.
1: Káì.
0: Lára fan.
1: Jésù.
0: Ìgbà tán máa fi gbélé rẹ̀.
1: Ó yẹ sà.
0: O ti kú.
1: Ayé ra yọ lọ́mú o.
0: Ẹ sà.
1: Ìkúlẹ̀ abiyamọ.
0: Bàbá ní ká máa pe wòlíì òkòtò. Wọ́n pè mí.
1: Jésù.
0: Olúwa wípé. O ti lọ.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Ẹ pa òbóró mọ́ o. Kábíyèsí ọlọ́run.
0: Àṣìṣe àwọn òbí ẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Tí ń fogún jẹ ìwọ ọmọ.
1: Orúkọ Jésù.
0: Agbélébú já ọgbà.
1: Amẹ́.
0: Agbélébú já ọgbà.
1: Amẹ́ Jésù.
0: Ẹ̀yà Abiyamọ. Má ṣe àṣìṣe.
1: Abiyamọ.
0: Nítorí ọmọ rẹ.
1: Kábíyèsí ọlọ́run.
0: Má ṣe àṣìṣe.
1: Ó jẹ́ gbọ́rọ̀.
0: Ẹbọ 10 million bàbá wa ṣe ṣọ́ọ̀bù síwájú ilé ó wá ta sìmẹ́ǹtì ó di méje àánú méje àṣepé nìyẹn láti ọ̀rọ̀ Joseph náà ni méje ni ẹ̀sà láti inú kòtò àbí bẹ́ẹ̀ kọ́ sí okun ẹrú láti okun ẹrú láti okun ẹrú sí ààfin ẹ̀sà from prison to prime minister bí márùn ni àbí méje ni mo kéde èyí tí a ṣàmìlà àánú méje kó jálù ẹ kó jálù ẹ jálù ẹ jálù ẹ gbà gbà àánú méje gbà àánú méje ṣé gbé ní ìdílé gbà ttb 05 05 2 8 7 5 7 5 1 8 1 8 ttb 05 05 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 kí o ṣùbàbàbà.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Kó tó ṣílẹ̀kùn.
1: Kó dé.
0: Ní POS.
1: Ó yẹ sà.
0: Níbikíbi.
1: Ẹ o.
0: Lórí fóònù ẹ.
1: Kábíyèsí o.
0: Ṣáà ti rí 900.
1: Yóò sùn.
0: Bó jẹ́ ti sẹ̀tẹ́.

0: àjọ arọgidigba lónìí kọ́sọ́dẹ tiẹ̀ lálẹ́ odò nínú ìbúrẹ́rẹ́ àgbà ọ̀jẹ̀ oníṣègùn kan bẹ nílùú adó èkìtì ọmọ ọdẹ lorúkọ tó ń jẹ́ ọmọ ọdẹ lónìí kọ́dọdẹ ogun ayé àtẹ̀yíkéyìí ìdì tó ń jọmọ ènìyàn ọmọ ọdẹ dé kí gbogbo ẹranko ìdí àìrídì ìjókòó ní ilé ọkọ àìrọwọ́mú kí wọ́n yí àtẹ̀tẹ̀ wá dídà torí bẹ́ẹ̀ níbi tí ọmọ ọdẹ bá ti ń pitú ẹranko kẹranko ọ̀gbẹ́dọ̀ pápẹ́lẹ́pẹ́lẹ́ ọmọ ọdẹ bàbá òní gíláàsì dídágun láyà sógundòfo ògbógún oníṣègùn tọ́mọ ti fún tẹ̀dọ̀ ewé àtẹ́gbò bí ọ̀sẹ̀ ìbíkẹ́ bí rí ẹ̀jọ̀ ènìyàn bá dojú rú títí bá sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ títí ìdààmú bá ń dani sì bá sì bo ẹni tó mọ̀nà lọ́yẹ kí èèyàn fẹ́ tọ̀ ọmọ ọdẹ bàbá òní gíláàsì wà ní ọlọ́gẹ̀dẹ̀ police station òpópónà tó lọ sí ìkẹ́rẹ́ adó èkìtì ẹlẹ́pẹ̀ wọ́n sórí nọ́mbà yìí 08039292004 ọmọ ọdẹ bàbá òní gíláàsì ló ní kọ́dọ̀dẹ ìjì yòówù tó ń.
1: Ọmọdé bàbá oní kíláàsì àgbà ọ̀jẹ̀ nínú oníṣègùn ìbílẹ̀ àrẹ agbọmọlá tilẹ̀ Yorùbá. Àkùkọ gàgàrà tí ń rún gbàdo làlújá, àlùjọ̀nà ènìyàn tí ń fẹ́ bọra lóúnjẹ, àgbàlagbà oníṣègùn àgbáyé.

0: Baba fomo lesi arin washa washa. Moro baru ne loju asibile lere.
1: Aki wani gbogbo bi te ba lanfani lati mo gbo wa ndede asiko yi. Emi na ni are agbomala omo de babo ni glasi. Ti mo so fa pe a wa ni gboro ilu Ado Ekiti. Nibi kibi ta ba gbawo ilu Ado Ekiti te ba fe ri omode elen lo si Ologede police station ni gboro ilu Ado. Te ba ti de waju Ologede ye e bere pe lowo awon eyan pe ile omode babo ni glasi ibe le nlo. Pẹlu ase Olorun oju ibi ta ba wa fun yin e si le pe mi soro ero bani soro yi 0 0 0 39 29 29 29 29 20 0 0 0 35 55 86 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87 87
2: bá mi gba àwọn èèyàn nímọ̀ràn tó ń ti ìfìdímúlẹ̀ ìṣẹ̀lẹ̀ tá a mú wá lónìí.
1: Ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa yìí bó ṣe rí ni wọ́n ṣe sọ yìí lórí ìrìn àjò àwọn ìdílé yìí ìdílé náà pẹ̀lú ogun tó dojú kọ ìrìn àjò wọn yìí ogun yìí ti fẹ́ ṣe kínní ó ti fẹ́ dojú ìdílé náà ó ti fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ níwájú ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọmọ ọdẹ bàbá oní gíláàsì iṣẹ́ tọ́lọ́ba mi gbé wa kalẹ̀ fún iṣẹ́ kínní iṣẹ́ ìtúsílẹ̀ ni tó sì já sí pé gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń dọ́dọ̀ wá oníkálukú náà ṣe kínní àwọn náà rí ìtúsílẹ̀ tó já sí pé a rí ẹni tó ṣe pé ń bẹ lórí ìṣòro láìmọye ọdún tó ti pẹ́ ó sì dọ́dọ̀ ọmọ ọdẹ bàbá oní gíláàsì ọlọ́run gbàdúrà ẹ̀ adẹ́ni tó ṣe pé ọwọ́ kò ṣiṣẹ́ ẹsẹ̀ kò ṣiṣẹ́ ọlọ́run gbàdúrà nípasẹ̀ ọmọ ọdẹ bàbá oní gíláàsì awakọ̀ ọlẹ́dùnmarè náà ni a sì rẹ́ni tó ṣe pé ń bẹ lọ́run lórí àti bímọ láìmọye ọdún pẹ̀lú àtìlẹyìn ọlọ́run òun náà ṣe kí ni òun náà gbégbá ọpẹ́ adẹ́ni tó ṣe pé àìsàn tó dé mọ́lẹ̀ tó bá dúró báyìí aṣọ wúlò ní gbì lójú kan náà láìmọye ọdún tó ṣe pé àwọn tí wọ́n ń gbìyànjú lórí kébò ni ó ṣe bọ́ kò nínú wàhálà yìí wọ́n gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n wọn ò mọ ọ̀nà àbáyọ lórí irú ìrìn àjò bẹ́ẹ̀ ṣùgbọ́n arírú ẹ̀dá bẹ́ẹ̀ tí wọ́n gbé dọ́dọ̀ ọmọdé bàbá oní gíláàsì tó náà ṣe kínní tó náà dúpẹ́ níwájú ọlọ́run a sì rẹ́ni tó ṣe wípé inú ẹsẹ̀ egbò ni wọ́n gbé sí egbò náà ó tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ kò mọ̀ ṣe kínní kò mọ̀ jẹ́ náà ọlọ́run sọ pé wọ́n gbé dọ́dọ̀ ọmọdé bàbá oní gíláàsì ọlọ́run fọmọdé bàbá oní gíláàsì ṣe kínní ó fi ṣe ní sábàbí lórí irú ìrìn àjò bẹ́ẹ̀ òun lèmi fi máa ń gbà wá ní tá a bá ní ká máa sọ pé àyàn mélòó tiẹ̀ ti dọ́dọ̀ ọmọdé bàbá oní gíláàsì tí wọ́n ṣe kínní tí wọ́n ti rí ọ̀nà àbáyọ tí wọ́n ti ṣe àṣeyọrí tó ṣe pé ọlọ́run ti gbàdúrà àwọn nípasẹ̀ ọmọdé bàbá oní gíláàsì máa ní pé mélòó ni ká kà nínú ẹ̀yà àdípèlé èmi fi máa ń sọ fún wọn náà lónìí pé tí wọn náà bá ní ìṣòro kan tàbí méjì ìwọ náà má dìrẹ ẹ mọ́lé má sì nígbà wípé bóyá pọ̀ lè bọ́ kò nínú wàhálà tó wà torí wípé ọlọ́run ló gbé ọmọdé bàbá oní gíláàsì kalẹ̀ fáwọn ẹ̀dá tí sì ń tú àwọn èèyàn lẹ̀ nínú gbèmù tó bá ṣe kínní tí wọ́n bá dè wọ́n mọ́ bóyá ẹ̀sán ni o tàbí ogun kan ni pẹ̀lú àṣì ọlọ́run bó ti wù kó lágbára tó ìwọ náà ṣe kínní ìwọ náà dúpẹ́ níwájú ọlọ́run mo dẹ̀ máa ń sọ fún wa pé tógun bá ti wọlé tíyàn ọ̀nà báyọ̀ lèyàn máa ń wá a kì í sáré pé nígbà tógun ti dé bóyá ká lọ parẹ́ ni tàbí kéèyàn lọ wá nǹkan míì ṣe tí ò ti pé ó ṣe kò ṣe bẹ́ẹ̀ ló yẹ kéèyàn rìn ìwọ náà tó àwọn ọ̀jọ̀gbọ́n lọ kọ́ wọlé sí àgbà lọ ọmọ ọdẹ bàbá oní gíláàsì láti wọ́n náà àbáyọ lórí ìṣòro ìgbésí ayé ẹ̀ gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń débì ìdínkálukú náà ṣe kínní ni wọ́n ń dúpẹ́ tí wọ́n náà báyìí sọ ọmọdé bàbá oní gíláàsì wọ́n náà ṣe kínní ìwọ náà gbégbá ọpẹ́ níwájú ọlọ́run kò sẹ́dàlẹ́ tí ò dúpẹ́ wájú ọlọ́run ogun ayé òní borí ẹnì kọ̀ọ̀kan wa ọmọdé bàbá oní gíláàsì mo wà nígboro ìlú Adó Èkìtì níbi kíbi tó bá wàgbọ̀ ìlú Adó sọ pé lọ sí ọlọ́gẹ̀dẹ̀ police station tá a bá sọ kalẹ̀ níwájú ọlọ́gẹ̀dẹ̀ police station ẹbẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ládùúgbò náà sọ pé lé ọmọdé bàbá oní gíláàsì lẹ́ lọ wọn ò tọ́ka bí ta wà fún yín ẹ láǹfààní láti pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08 0 80 39 39 29 29 20 04 04 08 0 0 80 39 39 29 20 204 tabi 0 0 55 86 56 57 97 0 0 0 55 86 57 57 97 ìṣòro ayé ó kéré ó tóbi kò ní débẹ́ ní kọ̀ọ̀kan ọmọdé wa bóní gíláàsì àti wà ní gbòòrò olùwàdó èkìtì ogun ayé ìwọ náà yóò di àfisẹ́yìn tégun fi sọ.
2: bọ̀dọ́gbọ́ ti lọ́wọ́ jẹ́ ní abẹ́hùn àfìrí àtayọ̀ pàdé lágbára ọlọ́run ṣùgbọ́n èyíkéyìí tó bá ṣe bí ẹni tí ń pa kurukẹrẹ mọ́ yín tó bá fẹ́ àbálẹ̀ yín bí ìgbẹ́dì yé 20 04 080 39 29 20 04 nọmba wọn nu àdúrà tẹyin náà gbà bí tàwọn aṣáájú ti gbà mo dìde lórí àkété ètò ìfún ti sáà yìí rótifá lótìmí lóko tèmi ẹnlẹ ń bẹ wọn.
3: ó ṣiṣẹ́ bí erin ká máa jẹjẹ ìlérí o orí tó yẹ kó dáńdé kómi adalẹ̀ ọjà.
4: òkìdí lórúkẹjọ arọgìdìdà lónìí kọsọdẹ tiẹ lálẹ odò nínú ibúrẹrẹ àgbà ọjẹ oníṣègùn kan bẹ nílùú adó èkìtì ọmọ ọdẹ lorúkọ tó ń jẹ ọmọ ọdẹ lónìí kọdọdẹ ogun ayé àtẹyíkéyìí ìdì tó ń jọmọ ènìyàn ọmọ ọdẹ dé kí gbogbo ẹranko ìdí àìrídìí jòkó nílé ọkọ àìrọwọmú kí wọn yí àtẹtẹ wábíjà torí bẹẹ níbi tó ọmọdé bá ti ń pitú ẹranko kẹranko ọgbẹdọ tá bẹẹ lebèlè ọmọdé bàbá òní gíláàsì déjàgùn láyà sógundò fún ògbójú oníṣègùn tọmọ ti fún tẹdó ewé àtẹgbò bí ọsẹ ìbíkẹ bí ní ẹjọ ènìyàn bá dojú rú títí bá a ṣáre mọtò kọlu kẹkẹ títí ìdààmú bá ń dání sí bá sì bo ẹni tó mọ̀nà lọ́yẹ kí èèyàn fẹ́ tọ̀ ọmọdé bàbá òní gíláàsì wà ní ọlọ́gẹ̀dẹ̀ police station òpópónà tó lọ sí ìkẹrẹ adó èkìtì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08039292004 ọmọdé bàbá òní gíláàsì ló ní kọ́dọ̀ dẹ ìjì yòówù tó ń.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mission ko lọ ti nu rara o kagu ẹyin didun ara riro afọgẹdẹgẹdẹ dọti ara danu lọgọ lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atego lafi pelu rẹ ajọ NAFDAC fonte lugba o da alagun ara 24/7 Abba Mission lati jẹ alagbata jakejado le Nigeria e ma pe
2: 0916 62 62 53 0916 62 53 gbe trophy premium lager kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo thursday ose yi trophy premium lager oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.

ikọ̀ òwúsí ní dùrùmọ̀yìn àwísẹ̀ ní ilé ọ̀kẹ́kẹ́ tí ń mẹ́yìn ẹ̀rín fún. Ilé ọ̀dùndùn tí dúnrí ìlímìrì kúrú ìlímìrì mọ́ bàá burú. Òkìyín ní abẹ̀hún. Ẹsẹ̀ ní kẹsìn lóró. Ọ̀pàkà lóhun bàtà. Ọ̀pẹ àgùnkọ́ àbìdí sìrìkì. Adé afọ́ ọ̀ntọ́ ọmọ bàyàmù.

ọ̀ǹtọ̀ ọdẹ ọmọ bayamu. Okay. Akin ajé tún mọ bí ojú òní ti ọ̀ wá ń dé ńlẹ̀. Ẹni orí bá san làáképè. Ose. Orí gbogbo wa yóò san wá pẹ̀láṣẹ Èdùmàrè. Orí wa yóò sọ wá sówó, yóò sọ wá sí re gbogbo ire ni yóò sọ wá sí. Mo ń bọ̀ kí ló wà ń bẹ̀. Ọ̀tárù èèyàn tèmi. Adúpẹ́ ọ̀tárù gbọ́, ó gbẹ́tò yìí lálẹ́ yìí. Ọ̀tárù mẹ́kò láti ọ̀bà àkókò. Ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ un.

Ọ̀tàrù mẹ́kò. Àwọn tèmi lọ́bà kókó. Àgbà oyè Akínbúwà tèmi ní láwọn ti dè pé wọ òkè ti pupa. Dayé ọmọ tọ̀ṣọ́ láti Indianapolis. Ose. Ẹ̀hẹ́n. Máa gbọ́ iṣẹ́. Ẹ gbọ́. Òkè yín ní abẹ̀hún. Ipò àwúsí ní dùrùmọ̀lì àwúsẹ̀. Ibi gbogbo yòówù tẹ́ ẹgbẹ́ ti ń gbọ́ wa. Ẹlẹ́ra mi òun jìnjìn ní ìlà wà tá a gbé ń dún. Ní àdàbà 88.9 FM. Níbí la wà tá a gbé ń dún. Adé Táyé Táyé ọmọ tọ̀ṣọ́ láti Indianapolis ọmọ bíbí ilẹ̀ olújẹ́ ò jẹfọ̀ ni. Ẹkú dédé àsìkò. Ọládi púpọ̀ ọlálẹ́yẹ. Ẹ̀ka àbọ̀ sórí ètò yìí. Adé Táyé ẹ̀ka àbọ̀ sórí ètò yìí láti Indianapolis. Noah Sembella ń kọ́. Noah Ogebu Sembella ọmọ bíbí ilẹ̀ olùyí ò jẹ́fọ̀. Tèmi nìkan ni. Omi Ọláṣọ̀tọ̀ ń kọ́ bẹ̀ ní kàrí àkókò ọmọ ilẹ̀ olùyí ò jẹ́fọ̀. Ose. Afófó lawo kóró abẹ̀bẹ̀ lawo òkè ìjérò. Ẹ dá fún abẹ́sẹ́kété eléyìí tí ó sòòsà àtàìsí òòsà. Tí ó lọ rèé forí kẹ̀dùn alájogun. Bàbá ní ẹ̀bẹ̀ ni sà, èmi náà mọ̀ ní ẹ̀bẹ̀ ni bàbá. Ẹrù gàlè ńlẹ̀. Ẹrù gàlè Akínládé Òjò. Gbẹ̀ngà Ajayi, àwọn tí ń darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára. Escort láti Òmù Òkè. Àwọn tèmi Akin Singu ń kọ́ Dangote tiwa nìyẹn gòbà. Àti ní Mark Ọlá Olúwa ọmọ Ọlọ́kìnrán. Ọmọ bíbí ẹ̀fọ́ aláàyè. Ló fi àkúrẹ́ olóyè mẹ́kùn sébùgbé. Ẹrù gàlè Akínládé Òjò ojú òní tì ọ́. Orí Àtẹ̀kùn ti kún Facebook ni wọ́n tún ti darapọ̀ mọ́ mi rẹpẹtẹ. Ose. Bọ́lá Fọ́fọ́ lawo kóró abẹ̀bẹ̀ lawo òkè ìjérò. Ìyẹn dáfábẹ sẹ́kẹ́tẹ́ eléyìí tí ó sòòsà ta ìsòòsà. Ní ó lọ rèé forí kẹ̀dùn alájogun. Bàbá ní ẹ̀bẹ̀ ni sà. Èmi náà mà ní ẹ̀bẹ̀ ni bàbá. Onígbélébè òrògùn bá ṣègùn ta ìṣògùn. Kó máa bẹ̀bẹ̀ kó máa sara woro jééje. Ǹjẹ́ abẹ̀ ọ́ èbúrẹ́ alẹ́bẹ̀. Gbogbo ẹ̀sẹ̀ tá a bá dá eléyìí tó lè dínà eré ayọ̀ wa Kélédùmarè yá forí ẹ̀yẹ̀ tó fi rí jì wá. Ó dákun kó má roti yìí tá a ṣe kó mu kó gbà wá. Kẹ́sẹ̀ ó má dínà eré ayọ̀ wa. Ẹ ǹlẹ́ ń bẹ̀ un. Níbi gbogbo tẹ́ ẹgbẹ́ ti ń gbọ́ wa. Ẹ ráwọ orin yìí. Nígbà tó jáde lọ́dún 1990. Ẹsẹ̀ jẹ́ kí n kí Gbẹ̀ngà jẹ́ bẹ́ẹ̀. Kàkà kí ò ìjẹfọ̀n akọgun. Ìyẹn Akinlewi. Akinlewi oko ọjọ́ mẹ́ta ẹ̀ ǹlẹ́ ń bẹun. Ọmọ bíbí ilẹ̀ olùyí ò jẹfọ̀n ni ògbóǹtarìgì pèdèpèdè ni. Ẹ ǹlẹ́ o. Ẹ wá gbọ́. Gbẹ̀ngà jẹ́ bẹ́ẹ̀.
Elias Ogbode. Oya dogbo so ara re. Mo ni pe nga je be se bi. Ojo bi re le to nse ajodun re lowo Olorun o se lalariwo mo ni ntori kini. Oni bo n ba se lalariwo lo ye ki mo pe ohun ti oro mo ni lo lo Ojo ro mo ajasi pe inawo

nígbà tó di òpin ọdún 1990 tí a ń retí pé kí ni ó tún jáde látọwọ́ ọba orin òpin ọdún 1990. Tàgbẹ́dẹ́ náà ní nǹkan tó máa jáde eléyìí tí a ń pè ní get up. Get up kẹ̀. Ọní bẹ́ẹ̀ ni. Ok. Ọwọ́ tó dẹ̀ máa bá jáde òun náà lẹ̀ ń gbọ́ yìí. Ó bọ́wọ́ eléyìí jáde ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ pé ọwọ́ eléyìí tún yàtọ̀ gédégédé sí gbogbo àwọn tó ti ń jáde látẹ̀yìnwá. A fi ń sọ̀rọ̀ àjìjà. Ó bá 1990 jáde òpin ọdún 1990 la fi ṣe ọ̀run àjìjà. Àwọn ayé wá ń retí pé láti àsìkò Sweet Banana ní ọdún

0: tó ti ń gbáwo orin jáde tòun ti fídíò wọ́n bá gbáwo orin jáde tán àtún ya fídíò rẹ̀ àbí ó ya ti fídíò sweet banana àwọn fáwọn television station wọ́n ya ti my dear wọ́n ya ti let them say wọ́n ya ti jealousy
1: èyí ó kú ilé ayé mi
0: ok
1: ìyọ̀wọ́ dákun lò mí fún ogó rẹ ò bá bá wọn.
0: Demo ti eya ti the merciful God. A video the merciful God. Njo wa ngba yen sha. Okay. E ja fi yen le na. O sa mo pe won ya ti authority. Awon ti decide gbogbo won yen won ya. Okay. Ma gbo baba kan bi. Ma gbọ́ lu mẹ́jọ èèyàn kan ṣoṣo. Nígbà táwọn orin jáde tán, àwọn èèyàn máa ń retí pé wọ́n retí fídíò rẹ̀ tó máa jáde. Bá ń yí ká ọyẹ́ kí ni òun fẹ́ fúyẹ́ lára mi jẹ́ òtútù wọn lára díẹ̀ ojú òní tì ọ́. Okay.

tó ń bá ní látòkè òkun yìí ó ní ó kọjá abẹ àwa láwa náà mọ pé ó kọjá abẹ mọ pé wóróworo gorí atẹgùn ìwọ kíní tó bá fẹ ṣe wóróworo ìwọ wo ni mo fẹ gbé jáde torí ọlọrun ó sì wù mí kí n máa dáyín lára yá lọ ṣùgbọn mò ń bọ gbogbo ara mo fi ń bọ ẹ jẹ kí n tún wo nǹkan kan bẹ náà ọlọwọ tó ń bá dé látòkè òkun yìí ọwọ tó ní agbára ni. Ose. Ọwọ́ ni òun fẹ́ ṣe sóò kan ilé tí ó nítumọ̀. Èpo ni sóò ti wáyé National Theatre. Ọkàlẹ̀ sí National Theatre lóòótọ́ ó kọjá bẹ́ẹ̀. Ó ti ẹ̀ jẹ́ pé orin get up yẹn náà fi síde ètò ṣe gbogbo rẹ̀ ṣùgbọ́n ohun tó kọ́kọ́ yà àwọn èèyàn lẹ́nu ni wípé wọ́n ti dúpẹ́ lọ́wọ́ Elédùnmá rè pé ọba orin ara rẹ̀ sì ti yá ó ti ẹ̀ wá kó àwọn nǹkan tuntun irinṣẹ́ tuntun ló kódé. Irinṣẹ́ tuntun tó kódé yẹn. Níbẹ̀ láti rí àwọn gìtá orin olówó iyebíye tí ò ní wáyà wireless guitar. Eléyìí tí ò ṣẹlẹ̀ rí. Wọ́n fi sọ̀rún àjìjà náà fi dá nǹkan bólẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ẹ̀tàn ńkọ́, wáyé ó ti wáyé a ti dúpẹ́ ṣẹ́kóṣẹ́kó lára ẹtún lé pìrìpìrì là á bàparò. Òjòjò tí ò ní ń ṣògùn gbọ́mọ́ lè nájà olóko a ti dúpẹ́. Ó wá dá ọ pé òun máa gbé tuntun míì jáde tuntun tó sì fẹ́ gbé jáde yẹn ó ń bọ̀ lọ́nà. Tuntun yẹn ọjọ́ tọwọ́ mi bá máa bà á báyìí ní tuwonú àká mi. Tuntun tá à ń wí yẹn dàbí Triumph kan ló rẹ táìtù rẹ̀. Ọ̀dà a máa sọ̀yún ń bò bá yá. Èwo ló tún wọlé ìbá ìtorí Ọlọ́run. Eléyìí ni Let Them Say. Èyí tẹ̀ ń gbọ́ iná ń pè ní Let Them Say.

0: eléyìí. Àwọn ya ti sọ̀rọ̀ a ti lu àwọn orin kẹ́ẹ̀sì lẹ́ẹ̀kan jàre. Ọmọ dàbí pé àbá àtúrí nǹkan mí ìsọmọ ni. Nbá ní kí n tó tẹ nǹkan lélẹ̀ lórí n tí ń tẹ̀lé lórí wà lẹ́nu mi. Lórí ngbà àwọn ọmọ àyàwòrán eléyìí dà pé University of Lagos kan náà ti yá lọ́ fi yà lọ́jọ́ náà lọ́hùn. Níbẹ̀ ni ọmọọṣẹ́ Sànni lọ́jọ́ náà lọ́hùn eléyìí tó ń ṣe àríbà àríbà lórí igi. Ó sọ̀kalẹ̀ tí kò lè sọ̀kalẹ̀ kí ló gbé ọ lórí igi gan. Ẹyẹ a máa sọyún lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ iyọ̀ yẹ kúrò látẹ́gùn ná. Ẹ jẹ́ kí n yọ kúrò látẹ́gùn. Ẹ já ká wo nǹkan míì tá a tún fi sọ̀rọ̀ àjìjà. Mo kí ń níha bẹ̀rù níbi tí ẹ wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa. Mo kí ń ẹ̀yin èèyàn wa ẹ ṣe ẹ kú ìbánigbétò náà. Ẹyin olólùfẹ́ gbogbo ètò tó ń lọ látẹ́gùn ní Àdàbàmbì ẹkú etí gbọ́ etí yín ò ní di. Mo tún fẹ́ ẹ jẹ́ ká tún wo nǹkan mí ń bẹ̀ kí ló wà ń bẹ̀ náà.
1: Ìrònú máa bá pọ̀ rí o. Ìrònú máa. Ìrònú máa bá pọ̀ rí o. Ìrònú máa. Ohun tó ń ṣe tayé kọ́lá.

ìrònú ò papọ̀ ìrònú tèmi yàtọ̀ sí tiẹ̀. Ìkúnlẹ̀ ló máa ń papọ̀ ìbéèrè kálukú ọ̀tọ̀.

bẹ́ẹ̀ léyìn tí ó fi ọmọ ayò méjì kanra wọn ìyẹn ò ṣeé ṣe bẹ́ẹ̀ ni kò lè fọmọ ayò méjì kanra wọn. Ebenezer Jayé Ọba Waterman Nidanre wọ́n bá pe Ebenezer Jayé Ọba Nidanre Waterman ni wọ́n ń pè é. Bẹ́ẹ̀ ni wọ́n bá ba Josiah Jayé Ọba ni. Ó ṣe bẹ́ẹ̀ ni kò lè fọmọ ayò méjì kanra wọn. Tàfágíwá lọ́wọ́ náà máa gbọ́ mi. Tàfágíwá ní ọ̀wẹ́ náà ìjẹsà.

kọ̀rọ̀lẹ̀. Ohun tó bá dáa náà là ń kọpí. Ohun tó kẹ̀dẹ̀ ni. Lẹ̀kúnjẹ́ Exponent náà lọ gbé jáàsì. Ok. Jáàsì yẹn dọwọ́ Túndé Balinga. Wọ́n wá fún Kébé lọ́rọ̀ sọ. Túndé Balinga he jáàsì lọ́dún náà lọ́hùn. Nígbà tí ọlá ìyá, bàbá táyé tóun bá Kébé ń lu jáàsì tiẹ̀. O ṣe máa gbọ́ iṣẹ́, kò sọ́mọ náà tó máa jọṣẹ́.

gbà mí ta ló ń dá ní wóróworó, ta ló ń pè lórí atẹ́gùn yìí. Adéwálé Akínníyì Wesco ọmọ bàbá àgbàlagbà tó ń jẹ́ èmi ni sẹ́ẹ̀ gbàgbé pé mi ni Mr. Wesco Olúwaye gbọ́kọ̀ fún wọn. Èmi lèmi ń gbọ́kọ̀ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Ó dàbí wípé entertainment fàájì àwo orin á padà tún ṣe nítorí wípé ọjọ́ ti ń lọ. Á padà tún ṣe mi bá ní kí n tẹ́ pẹpẹ fàájì n ò tí ì bá fàájì yẹn débì kan nítorí ohun tó rọ̀ mọ́ àwọn ọfà tó jáde nínú àwo orin ẹ máa gbọ́ ọlọ́jọ́ mi ẹ níbínú nítorí pé àsìkò sì ti ń lọ. Ṣé ẹ gbàgbé pé á ṣáà gbọ́kọ gbéyàwó fún wọn lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ? Èmi lèmi ń gbọ́kọ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Tẹ́lẹ́dùmarè jẹ́ orí bẹ́ẹ̀ ó jẹ́ ó ṣeé ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn pé à ń gbọ́kọ gbéyàwó fún wọn yẹn ẹ mọ̀ pàdé ti bẹ̀rẹ̀ yẹn tipẹ́ tá a ti ń gbé ọkọ gbéyàwó fún yàn lórí atẹ́gùn tá a sì ń gbé fún wọn lábẹ́ aṣọ. A sì dúpẹ́ táwọn èèyàn sì ti ń rí tí wọ́n ṣe ní ìdí ètò yẹn. Ọpẹ́ ni Fọlọ́run. Nọ́mbà tèmi ló yá ẹ sọ pé ẹ̀yin wáyàwó ni o, ẹ̀yin wọ́kọ ni o, ẹ mọ̀ pé àwọn wọ́kọ wáyàwó yìí ò já tuntun mọ́ lórí atẹ́gùn. A ti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Nọ́mbà tèmi, ẹ jẹ́ kí n fún yín nọ́mbà tèmi. Nọ́mbà tèmi ni 08033659609. Nọ́mbà tèmi nìyẹn 08033659609. Nọ́mbà tí ẹ máa fi pè mí nìyẹn bí n bá parí ètò tán pé ẹ̀ ń wọ́kọ tàbí ẹ̀ ń wáyàwó lórí atẹ́gùn. Nọ́mbà tí ẹ fi máa pè mí nìyẹn, ẹ jẹ́ ń fàwé mi mọ́ra ná. Àwọn nọ́mbà kan wà níbí, ẹ jẹ́ ń pè wọ́n fún yín. Ẹ jẹ́ tó jẹ́ fún yín nọ́mbà tèmi yẹn lẹ́ẹ̀kan sí. Nọ́mbà tèmi yẹn ni 08033659609. Nọ́mbà yìí ọkùnrin ni, ó ń wáyàwó alálùbáríkà. Ó ní irú obìnrin tóun fẹ́ yẹn bí ọmọ ogójì ọdún sáàdọ́ta ọdún 40 years sí 50 years lòun fẹ́. Ẹ kú oríire ẹ̀yin obìnrin ilẹ̀ yìí, ẹ kọ nọ́mbà ọkùnrin yìí sílẹ̀. Nọ́mbà ọkùnrin yìí ni 07038494949 mi, ẹ jẹ́ kí n tún fún yín 49 méjì ni 27 07038494927 ọkùnrin ni. Ṣùgbọ́n èèyàn tí ó bá pé ọkùnrin yìí kó jẹ́ bí ọmọ ogójì ọdún sọmọ àádọ́ta ọdún ló ní kó pọkùnrin gẹ́gẹ́ bí àwọn obìnrin. So ẹ pé ọkùnrin yìí ó lòun wáyàwó alálùbáríkà. Arábìnrin kan tó wà ń bí ó lòun wọ́kọ alálùbáríkà. Ó ní bí ọmọ àádọ́ta ọdún 50 years sí 60 years ló lè fẹ́ òun. Ẹyin ọkùnrin ilẹ̀ yìí ẹ kú oríire, 50 years sí 60 lòun fẹ́ láti fi ṣe ọkọ. Ó ní kí wọ́n pe òun sórí nọ́mbà yìí. Nọ́mbà tí wọ́n pè òun sí ni 07077312426. 07077312426. Nọ́mbà tó ní kẹ́ pé òun sí nìyẹn 07077312426. Nọ́mbà kan tún leléyìí, òun náà wọ́kọ alálùbáríkà. Ó sì nírú ọkùnrin tí yóò bá fẹ́ òun tó bá pe òun kó jẹ́ pé ọkùnrin tó wà ní ìlú Àkúrẹ́ tàbí agbègbè Àkúrẹ́ ló ní òun fẹ́. Ẹyin ọkùnrin ilẹ̀ yẹ kú oríire. Nọ́mbà arábìnrin náà nìyí, ó sì nírú ọkùnrin tóun fẹ́ bí ọmọ àádọ́ta ọdún 50 years sí 65 years lòun lè fi ṣe ọkọ. Látorí 50 sí 65 lòun fi lè ṣe ọkọ. Fún ìdí èyí ọkùnrin, ẹyin ọkùnrin ilẹ̀ yẹ kú oríire. Ẹ kú oríire. Ẹ jẹ́ fún nọ́mbà arábìnrin náà 09047 32 2441, 09047 32 2441. Nọ́mbà arábìnrin náà nìyẹn. Ẹ pọ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 09047 32 2441. Nọ́mbà tó jẹ́ ìkẹrin ó nìyí. Ọmọdọ́mọkùnrin yìí ó lòun wáyàwó alálùbáríkà. Ó sì mú ó ṣe rí mú àyàn ó kàwé. Irú obìnrin tóun fẹ́ yẹn ó ní ó lè jọmọ 28 years sí 34 years ló lóun ń fẹ́. 28 years sí 34 years ló lówó òun láti fi ṣèyàwó. Ẹyin obìnrin ilẹ̀ yìí ẹ kú oríire. Ẹ pè sórí nọ́mbà arákùnrin yìí. Nọ́mbà rẹ̀ ni 07065 12
0765 125 6 61. Ẹyin obìnrin lẹ máa kọ nọmba yẹn lẹ. Ẹ kú oríire láti orí ọmọ láti orí 28 years sí 34 years ló ní òun setán láti fi ṣe ìyàwó. Nọmba arákùnrin náà ni 0706512 5661. Ṣùgbọ́n mo máa ń ṣe mo máa ń kìlọ̀ wà fún yín bàbá sọ pé ẹ̀ ń wọkọ̀ ẹ̀ ń wáyàwó. Kọkùnrin ó máa sọ fóbìnrin pé kó yọ kí obìnrin ó yọjú sóhun nǹkan tí ò dáa ni. Ẹ já máa fáwọn obìnrin lápọ̀nlé tí wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín. Ẹkùnrin ni kó kọ́kọ́ yọjú sí obìnrin yẹn. Obìnrin tó bá sọ fún yín pé ó dá má ti ẹ̀ wulẹ̀ wá òun bọ̀ wáyé kẹ́ ẹ̀ bọ̀ pé ọwọ́ rẹ̀ ò mọ́. Oníranù oníranù obìnrin kan láti jẹ́. Obìnrin gbọ́dọ̀ ní àpọ́nlé ara rẹ̀ kó fúnra rẹ̀ lápọ̀nlé bá a ṣe bárù nǹkan bẹ́yẹn nìyẹn nígbà láti bẹ̀rẹ̀ wá. Obìnrin á fúnra rẹ̀ lápọ̀nlé. Látijọ́ ọkùnrin ló máa ń dààmú obìnrin púpọ̀ kí obìnrin ó tó rí tọkùnrin rò. Lọ́dún náà lọ́hùn alóòótọ́ àbọ̀pá ayé ti yí padà sí tàtijọ́ náà ó ti padà kúrò ní tàtijọ́ ó ti dayé ìsìn. Ṣùgbọ́n ìyẹn ò pé ká má ṣe bó ti tọ́ àti bó ti yẹ bó ṣe wù kó mọ. Fún ìdí èyí ẹ já ṣe dáadáa. Ẹ má dẹ̀ já lu jìbìtì. Ẹ má jà máa dọ́gbọ́n gbowó lọ́wọ́ obìnrin pé kinní kan tẹ́ ẹ mọ̀ pé ẹ ní nǹkan kan ṣe tẹ́ ẹ dẹ̀ máa ń gbowó lọ́wọ́ obìnrin. Àkọ́kọ́ ná Ọlọ́run kó ṣe wá bó ṣe wù wá Ọlọ́run ṣe wá lọ́kùnrin gidi. Èyí ti jẹ́ kí lọkùnrin ó ṣe máa rò wípé ọwọ́ tọwọ́ obìnrin kan lòun fẹ́ gbà ṣe mọ̀ pé kò rò fọ ọkùnrin gan nìyẹn náà tí ò bá jẹ́ pé kánú kó jẹ́ pé ẹlẹ́mìí jìbìtì kò jọ bí àfọwọ́rá kò jọ bí àwọn nǹkan míì tí èèyàn gbọ́dọ̀ máa fẹnu sọ lókun inú ìwà lókun ìwà irú èèyàn bẹ́ẹ̀. Obìnrin ń dúró nípa onípò obìnrin àwa lọ́lọ́run fi ṣe àwa ọkùnrin lọ́lọ́run fi ṣe adé orí fún wọn. Tí ọkùnrin bá kẹnu sí obìnrin ó ti yẹ kó mọ̀ pé ó yẹ kó mọ̀ pé bùkátà obìnrin yẹn pé ó ti di tòun kó wa máa sọ pé ọ àwọn tó bá gba atọwọ́ obìnrin ó mọ rí obìnrin jẹ ìyẹn ò ṣeé gbọ́. Ẹ já fira wa sípò ara wa gẹ́gẹ́ bí ọkùnrin Ọlọ́run ó máa wà pẹ̀lú wa àti jẹ́ èèyàn láyè ọwọ́ Ọlọ́run ọba ló wà. Ṣùgbọ́n bàbá wa ní afẹ́ fi nǹkan míì díẹ̀díẹ̀ afẹ́ fi kun àtúbọ̀tán ń kọ́ ìgbẹ̀yìn burúkú jù fún àwọn tó bá ń ṣorí wóróworo lóde tèní ìgbẹ̀yìn ẹ̀ ní ká máa wò. Mùsílì ọ̀jẹ́ lọ́wọ́ ọ̀ṣẹ́ Martins ẹ ṣeun Adénúsì Adébámijọ ṣé iṣẹ́ ọ̀rẹ́ mi nìyẹn ọmọ bíbí ilẹ̀ olùjẹ́ òjẹ́fọ̀ tó fi Amẹ́ríkà ṣibùgbé ojú òní tì ọ́. Ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn wa Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn. Mo ti fún yín nọ́mbà tèmi lẹ́ẹ̀kan pé kẹ́ ẹ pè mí bí ẹ bá lẹ̀ ń wọkọ̀ wáyàwó. Nọ́mbà tèmi ni 08033659601. Bàbá kan ló bá mi ló àjọ sọ̀rọ̀ ó lóun wáyàwó alálùbáríkà. Ó ní obìnrin tóun fẹ́ yẹn ẹ̀yin obìnrin ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ó ní obìnrin tóun fẹ́ yẹn ó lè jẹ́ bí ọmọ 40 ọdún sí títí wọ 50 ọdún ní kò sí ohun tó burú. Ó ní ṣùgbọ́n ìbáwo ohun tó wá ṣe pé irú obìnrin yẹn lè bí ẹyọ kan ṣoṣo fóun. Ó lóun ti lọ́gán lórí ó sì ti dàgbà lóòótọ́ ṣùgbọ́n èèyàn tọ́lọ́run ọba kẹ́ni gbogbo àwọn ọmọ rẹ̀ náà ti ṣoríire pátá púpọ̀ ò sí ní ìlú orílẹ̀-èdè yìí mọ́ nínú wọn. Ṣùgbọ́n kò ikú ìyàwó ó bà á lọ́kàn jẹ́. Ó dẹ̀ mu ó wá ronú pé òun ti wọ̀ lájò tipẹ́ òun sì fẹ́ padà sílé ó sì padà sílé pẹ̀láyà àtàlàáfíà. Nǹkan tọ́lọ́run ọba jogún fún ló ń lọ lẹ̀rẹ̀ yìí adúpẹ́ ti lé ní ti gbogbo nǹkan ni. Ó wá rò wípé ẹ wá ọjọ́ ti ń lọ bó tiẹ̀ jẹ́ pé ní àsìkò kan ó wá obìnrin kan fún un pé kó fi ṣèyàwó. Obìnrin tó sì fi ṣèyàwó yẹn ó lọ ti bí àwọn ọmọ sáyébì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kó mọ̀lẹ̀ jẹ́ òun nìkan nígbà tó jẹ́ pé ìyàwó òun sì ti fayé lẹ̀ tó bá òun lọ́kàn jẹ́ gidi. Kó mọ̀ jẹ́ òun nìkan ẹ mọ̀ pé ìgbà ara làbúra ibi tóun dàgbà dé òun kọjá ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ máa wà lẹ́gbẹ̀ẹ́ títì tó wọ́n mọ̀ sí sì sóbìnrin ló fi jẹ́ pé ìgbà ara là ń búra. Ṣùgbọ́n obìnrin tó ń fún òun yẹn nígbà tó àwọn ọmọ tiẹ̀ náà ti dá wọ́n ti ṣe dáadáa nígbà tó wọ́n sọ pé òun padà sí ìpínlẹ̀ òun òun fẹ́ lọ darí padà sílé òun ti wà lájò tipẹ́ òun sì ti fi owó de nǹkan mọ́lẹ̀ nílùú òun ti ṣe nǹkan tí òun máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sí. Ìyàwó bá lóun ò lé lọ òun ò lè padà sí ìpínlẹ̀ Ondo ibi táwọn wà yìí làwọn máa wá o ló máa wá o. Òótọ́ kẹ̀dẹ̀ nìyí obìnrin yìí rí nǹkan gbọ́kànlé àwọn ọmọ rẹ̀ ti ṣe dáadáa. Èyí tó tẹ̀yẹ̀ wá ṣe pàtàkì tó tẹ̀yẹ̀ wá jẹ́ bàbàrà ń bẹ̀ ní kọ́ ọmọ rẹ̀ wá kọ́lé kan fún ilé tó tún lágbára kan ilé ńlá kan pé kí ìyá òun fi tàyà òun lọ rẹ̀ láwọn ọmọ tó ti bísípì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó fẹ́ bàbá.
baba ba npe o kuku bi ma ko fun baba baba lo le te lo n pada wa si ipinle ondo o lohun o le wa o ke lo fe lo se ipinle ondo e jaju ma gbe ipinle oyo nbi ha oda o ipinle ondo lohun ti wa baba rajo akire oja ju dele ni olohun ti se fun won pada sile o si pada wa le laya talafia lo to o si ri nkan nu wa o si ri nkan ri mole baba ba won le aye ara re titi pe ojo ma nlo o ma tin dagba ni o ma tin dagba se bo won won baba lo le ni bayi gbogbo awon ko to wa nle ita ni ojogun re gbogbo awon to ti business to ti sori re won le boju weyin ki lo won ni legbe ti won gbogbo won lo ti se daada ko si wo nkan o fi aye le ki awon nkan ko di tenele dabi ko ki igbo pa mo le ki gbogbo e kun le bo ba te are ni ko to bi mo kan fun ibadun mo hun ninu bi o te je yo kan lo ko ti e jogun gbogbo nkan to wa nle ko ma sa se danu laye olohun ni o to kede ni baba wo na lo to melo melo la won to ti ri nkan dile mole to je pe nigbeyin gbe leyin ti won lo tan la ri ko ile aye ka mo mo ni won ba o fun de yi baba e lohun gbaya wa lalubarika Mr. Wesco lo aye gboko fun won on le robinrin lalubarika fe won ni ko si wahala oni bawo ne ka se se mo ni eun ta ba yi ta se na la kuku se eyin obirin le yi e ku orire latori omo ogoji odun to ba nife lati fe baba bi o te pogoji odun to ba wu ke se baba ise ni iya o nton ko orire e pe sori number ti mi 08033659609 08033659609 Adewale Akinyi Wesco lo nkin a pade ayo godo jamejo.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni
1: babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
2: ni iwaju continental guest house nepa ni lu akure
1: phone number mi 08164122777 lekan si 08164122777
0: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Tí o gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọkùnrin ń fẹ́ kó gbìyànjú kó wá bá mi
2: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
1: phone number mi 08164122777
0: egúnjẹ egún òṣàjọ òṣà ògùn tèmi ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gbula.
2: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú àkúrẹ́.
0: Ibẹ̀ ni o wà. Bí ọmọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà. Oríkèríkà
1: 07 08164122777
0: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ má fi dẹ́gula o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò da. Kan sí mi
2: ní iwájú Continental Guest House Nepa nílùú àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ́n lọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi.
1: Phone number mi 08164122777 08164122777
0: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe. Kan sí mi
2: ní iwájú Continental Guest House Nepa nílùú àkúrẹ́.
1: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀sà. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́yẹ wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run dá padà fún mi ní ìlọ́po ìlọ́po ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ ké hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀ ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.

ẹbínú tán ta ló jókòó síbi tó yẹ kí wà wà ní ogún ọrùn ọ sí wọn nídìí ọlọ́run àwọn wọ̀nyí ta ló jókòó sá.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe testing. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, mo tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo láyé à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyìí níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ wọn á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: mo ti dáyé pé ká sí lóore tó tó bẹ́ẹ̀
1: yẹn. Wọ́n ṣe ń lóore bẹ́ẹ̀ yẹn rí jọjẹ́ ti dáyé.
0: Wọ́n ṣe ń lóore tó tó
1: bẹ́ẹ̀ yẹn rí o. Bẹ́ẹ̀ tẹ orí òkè lánàá.
0: Wọ́n ṣe ń bẹ́ẹ̀ yẹn.
1: Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pa nù ẹ tí o sùn yẹ bí gan.
2: Àjọ ti àmẹ́ ti dis month is so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí o ti ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ didi.

0: Alua la la ma o.
1: O ke la ye mi wa o.
2: Oruko mi ni Grace Balogun lati Akure. Ni adun to koja mo wa si bi mo pelu awon to nwa omo. Omo mi kan ti mo ti se gbeya fun la godun marun. Mo wa jade. E mo wa ni lucky mo je kan ninu awon ti baba pese oke pe ko gbadura fun awon to nwa omo.
3: Okay, ina de lomo to tun wo mo.
2: Be ni sir. Mo wa gbadura yen fun omo mi yen. O nja ni ko mo mi bi mo. Mi won ni ka mu kan mo wa mi kan mo pe pampers ti mo mu wa pe o po. Mo sa gun. Si ya lenu Olorun, message to se ni July yen. Ko se mi mo. Afi gba to Olorun ba mi fun lomo meta.
3: Ah! E di di ki haleluya.
2: Pampas yẹn mo ronú ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ nǹkan tí màá mú jáwọn pé gbogbo ọlọ́run ló pampas bá kó pampas lórí igbá mi mo dì sí lai lombard mo ṣáà wá síbí pé ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà kó má lọ́mọ o bá mi fún lọ́mọ ó dẹ̀ ṣe oṣù ń gan mẹsẹ̀ṣàn tó ṣe
3: ní ìlú àyẹn lẹ́yìn pàdé tá a ṣe yẹn kò ṣe mẹsẹ̀ṣàn
2: mi mọ́
3: gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.

0: developer of Egypt. Dájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn.
1: That judgment is darkness.
0: Tó lé aláàánú lálára
1: mi. Change the matter from me.
0: Olúwa tú ìdájọ́ náà ká.
1: Olúwa tú ìdájọ́ náà judgment.
0: Eléyìí ní ìdìgboyà.
1: You need confidence for this.
0: Ìdájọ́ ibi.
1: That evil judgment.
0: Níbi tí wọ́n ti gbọ́ tẹnu mi.
1: That
0: they
1: do
0: not
1: hear from
0: me. Tí wọ́n ṣe Asheni, Asheni, Maya leke da barabia senda ya, wale baleke de barabia le asada, ekaka da barabia le bojia da baruha. Elia, manai likinda, olua fai wai da jonaya,
1: olua fai, olua fai,
0: olua wa. Oh, we are what we are doing. One in swatele meta, ashemeta, siori ogo.
2: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Ìrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ́ẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi. Torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ. Mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sáàmù Òjò Authority. Ọlọ́run kọ́ ilé fún mi. Ó dẹ̀ tún ra mọ́tò Big Daddy fún mi.
0: Lẹ́nu ọdún kan.
2: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29 ló ra Big Daddy tí a rọ̀bà ni Ọlọ́run rà fún mi.
0: Eléyìí pọ̀ o. Ìnáwó ọ̀tún ẹ̀ ókè o. Ṣé kí n pray for everybody? Àwọn ìyanu gbá ń kọ́gbọ̀. Lórí ara ẹ, lórí àmọ́, ó yàgbà. Testimony yìí permanent.

0: lójú ayé mi ò tiẹ̀ lè rìn. So mo tún wá wà níbí báyìí lójú aláyẹ, mo wá rí bàbá ní children class, wọ́n ní àbàbá ò tí ì lọ ni, wọ́n ní bàbá ò tí ì lọ. Mo wá lọ kúnlẹ̀ sí ọ̀dọ̀ bàbá, mo wá ní bàbá ẹ̀ pray fún mi. Bí wọ́n tún ṣe gbọ́wọ́ lé mi lórí tí wọ́n pray fún mi nìyẹn. Láti last year yẹn up till now, mi ti experience any sickness. So mo mọ̀ pé many people knows me here. Mo wà lórí bridge yìí ni mo ti máa ń ta plantain chips. Ibẹ̀ ni mo ti ń ta plantain. Plantain yẹn mi ò fẹ́ ta mọ́, ó ti sú mi. But mi ò ní option because first born mi ṣe wà ní HND, second born mi wà ní ND. Táwọn ọmọ yẹn ò bá dẹ̀ parí, there is nothing I can do. But tí bá ti wá sí ibà tí wọ́n bá ti ní ká bèrè nǹkan tí a fẹ́, tí bá ti kúnlẹ̀, màá kàn máa sun ẹkún, màá sọ fún Ọlọ́run pé Ọlọ́run ṣí ṣọ́ọ̀bù fún mi. I even ask for depot. I want to be supplying minerals. God open shop for me. I don't want to sell plantain again. But èmi mọ̀ pé mo kàn ń bèrè náà ni mi ò ní ibi tí mo ti fẹ́, mi ò bọ́ mo ṣe fẹ́ ṣe. So ó wá rápò pé ní March BP mi máa ń rise. The last one tó wá rise, mo wá ní mi ní ṣiṣẹ́ iná ìmọ́. But to God be the glory, last week Monday, mo ti gba shop. Mo ti store shop yẹn more than ₦1,000,000. Mi mọ bí Ọlọ́run ṣe ṣe. Mo ti ní shop. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀ gbọ́. Preaching tí bàbá ń preach lọ́jọ́ Sunday, ó kàn dàbẹ́ ni pé ọ̀rọ̀ mi náà fi ń wàásù. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀, Mama Tobi, na your shop be this. Congrat o. Ha!
1: Ẹlòmíì ti ẹ̀ wọ́n rẹ̀. Wo bi ní sùúrù? You dey sell plantain here?
0: Yes sir, lórí bridge níbí báyìí.
1: Plantain seller now have shop.
0: Yes sir.
1: Store the shop with more than ₦1,000,000.
0: Yes sir.
1: Where did money come from?
0: It's God sir.
1: And now what's okay?
2: Lift up your hands.
1: God of supply.
2: Ọlọ́run ìgbésẹ̀.
1: Ọlọ́run gbogbo gbogbo àwọn èèyàn yìí.
2: God of look at all these people.
1: Ní ọ̀nà tí wọ́n ò fọkàn sí.
2: In a way they least expect.
1: Bámi yà wọ́n lẹ́nu lóṣù
2: yìí. Amen. Surprise them this month.
1: You know the way people are talking about million is this church now. It's something else. Oh.
3: Benny, sir.
1: Ojo million ń rọ̀ báyìí.
2: There are showers of millions.
1: So àwọn tí ò ń kí ẹ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni wọ́n wá ń kọjá ẹlòmíì tí ẹ wọnú ṣọ́ọ̀bù ó kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rá bàbà asif pé òun ló ní ṣọ́ọ̀bù yẹn. Ẹlòmíì tún bẹ̀rẹ̀ Mama Tobi, what are you doing here? Mo ní is my shop. Bàbá mi ò tó gbàdúrà fún yín, ẹ̀rín àyín àti Ọlọ́run kò ní bàjẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ẹ máa ṣe débi èrè, ẹ máa ṣe gba èrè, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ìpè yí pé ni.
1: As

0: Orítì ẹ̀mí olóró aláàyè fún òlí rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ ti ẹ̀. Professor with authority. Breaking generation akọ. Fífọ́ àti wíwú gbogbo ìgbónpilẹ̀. Ogun Àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ ti níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa, ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní ká báyìí. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀. Ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn ó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sam with authority. Bàbá wòlíì orí òkè ògo. Lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Ládojúkọ Coca-Cola. Orí òkè ògo lẹ dé yẹn. Ìkóríta ìpínyà rí fún wa tó mọ ọjọ́ pípẹ́. Jẹ́ àjọ gbàdúrà.
1: Ẹ bá mi yin Olúwa lógo. I join orúkọ mi ni Kẹ́hìndé Adébáyọ̀. I joined this commission 2 years ago. So testimony mi pọ̀, but I will just speak only two. Last year October, I was sick. Máa happen pé mo máa ń rí bàbá dáadáa lójú àlá. Then nígbà tí mo sick, I was on drip. Mo wá rí bàbá ní ẹ̀rín yẹn lójú àlá. Mo wá bá wọn, mo ní bàbá ra mi ò yá. Bàbá kan yọ drip ọwọ́ mi yẹn kúrò. So mo tún wá nínú lójú ayé mi ò tiẹ̀ lè rìn. So mo tún wá níbi báyìí lójú àlá yẹn. Mo wá rí bàbá ní children class. Wọ́n ní bàbá ò tí lọ ni, wọ́n ní bàbá ò tí lọ. Mo wá lọ kúnlẹ̀ sí ọ̀dọ̀ bàbá. Mo wá ní bàbá yẹn pray fún mi. Bí wọ́n tún ṣe gbọ́wọ́ lé mi lórí tí wọ́n pray fún mi nìyẹn. Láti last year yẹn up till now, mi ti experience any sickness. So mo mọ̀ pé many people knows me here. Mo wà lórí bridge yìí ni mo ti máa ń ta plantain chips. Ibẹ̀ ni mo ti ń ta plantain. Plantain yẹn mi ò fẹ́ ta mọ́, ó ti sú mi. But mi ò ní option because first born mi ṣe wà ní HND, second born mi wà ní ND. Táwọn ọmọ yẹn ò bá dẹ̀ parí, there is nothing I can do. But tí bá ti wá sí níbàjẹ́ tó bá ti ní ká bèrè nǹkan tá a fẹ́, tí bá ti kúnlẹ̀, màá kàn máa sun ẹkún, màá sọ fún Ọlọ́run pé Ọlọ́run ṣí ṣọ́ọ̀bù fún mi. I even ask for depot. I want to be supplying minerals. God open shop for me. I don't want to sell plantain again. But èmi mọ̀ pé mo kàn ń bèrè náà ni mi ò ní ibi tí mo ti fẹ́, mi ò mọ bó ṣe fẹ́ ṣe. So ó wá happen pé ní March BP mi máa ń rise. The last one tó wá rise, mo wá ní mi ní ṣiṣẹ́ iná ìmọ̀. But to God be the glory, last week Monday, mo ti gba shop. Mo ti store shop yẹn more than ₦1,000,000. Mi mọ bí Ọlọ́run ṣe ṣe. Mo ti ní shop. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀ gbọ́. Preaching tí bàbá ń preach lọ́jọ́ Sunday, ó kàn dàbẹ́ ni pé ọ̀rọ̀ mi náà fi ń wàásù. Àwọn tí ò tiẹ̀ kí mi tẹ́lẹ̀. Mama Tobi, na your shop be this. Congrats o. Ha!
2: Ẹlòmíìsì ẹ̀wọ̀ rẹ̀. Wọ́n bí ní sùúrù. You dey sell plantain here?
1: Yes, sir. Lórí bridge ń bí báyìí.
2: Plantain seller now have shop.
1: Yes, sir.
2: Store the shop with more than ₦1,000,000.
1: Yes, sir.
2: Where did money come from?
1: It's God, sir.
2: And now what's okay?
3: Lift up your hands.
2: God of supply.
3: Ọlọ́run ìgbésẹ̀.
2: Ọlọ́run gbogbo pé àwọn èèyàn yìí.
3: God of look at all these people.
2: Ní ọ̀nà tí wọ́n ò fọkàn sí.
3: In the way they least expect.
2: Bá mi yà wọ́n lẹ́nu lóṣù.
3: Amen. Gbogbo èèyàn ló ti mọ̀ pé tó bá ti ń di on the 1-9. Ni a máa ń ṣe ìpàdé tí a pè ní Prayer and Miracle Convention VG 2026. A máa ń wà níwájú Ọlọ́run fún òru mẹ́sàn-án. O ní wọ́n ní kí n wá pè ẹ́ fún bí a bá ṣe sọ̀kalẹ̀ lórí òkè. Ní on the 1st ni ìpàdé yẹn máa bẹ̀rẹ̀ ní orí òkè wa ní Area 1 ní Abuja. A máa ní Sunday service ní àárọ̀ ọ̀la. Ó dẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀ torí àkókò ògo tiẹ̀ lóde. Ẹni tó láyé àtọ̀run sì wípé tí mo bá ti ń gbò mí kó máa múra fún ìpàdé yẹn, ogo rẹ máa bú jáde. O wà rọ́nà lọ lórúkọ Jésù.
4: Ọ̀rọ̀ yìí ti jẹ́ gidi.
5: Ó ti jẹ́ gidi. Ó

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ọ̀nàrẹ́bù ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàga ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nàrẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nàrẹ́bùs a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nàrẹ́bùs ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.